0: Your station, your music.
1: Dime.
2: 88.7 FM.

0: Diamond FM, shining supreme.
1: Good morning. As you go out today, I pray with you and decree and declare in your life that the promise of God will be fulfilled in your life. He said, when thou passest through waters, I will be with you, and through the river, they shall not overflow thee. When thou walkest through the fire, thou shalt not be burned, neither shall the flame kindle over you, because he's your God. I say to you this morning, as you go out, whatever challenge you face, God Almighty will stand in the gap for you. God will direct your footsteps. God will guide you. His word will be a lamp unto your feet. Whatever good thing you set out to do today, God will make it manifest in your life. That shall be testimonies for you in the name of Jesus. Protection of the Lord will be upon your life. In Jesus' mighty name, we have prayed.
2: You want it? You got it.
3: All the hits. 88.7.
4: الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نبي السلام عليكم ورحمة الله وبركاته يجب يسوى لون يتعمى في براوصره هنا نبي من لم يتغذى قلبه بنور الإيمان فسيرى العزة في الأموال والأشياء لا بالإيمان والأعمال أكامي gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ọmọ jẹ́ ìmánì tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọ ọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́ni ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ọmọ rí tí ọmọ bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láre má bá ní mọ́ bá kíní ìjẹ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hun ni ibẹ̀ lẹ́tì máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín muhammadul maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadith li ta'limil arabi wal islam wassalamu alaykum wa rahmatuhu wa barakatuh.

0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé. Ẹ̀kan bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálí kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti mú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àdìmúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ẹlẹ́kẹ́ nítawọn ìjòyè.
1: Ó fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn. Ìkànnì Diamond 88.7
2: FM. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Àyàfi dí igi Elédùmarè, arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ̀ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan ètò kan. Tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dí igi ọkàn. Ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètòdé ń ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dí igi ọkàn. Ètò pàtàkì tí ó mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tó ń ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dí igi ọkàn. Ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́. Níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Dí igi ọkàn. Ẹ pàdé Ọlọ́run iwájú òye wọlé. Dúkìá Ọlọ́run lórí ètò yìí. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀. Dí igi ọkàn. Nílé iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Dí igi ọkàn. Ètò tí ń tún ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

0: sir.
1: Ọlọ́run mọ ní ti mi.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tí èmi kò lè jáde.
0: Oh yes sir.
1: O ní òjé o lè jáde o.
0: Bẹ́ẹ̀ni sir.
1: Inú àhámọ́ ló wà.
0: Ẹ
1: o. A jẹ́rìí kò mọ jájá. Ẹnikẹ́ni o lè jáde. Ẹnikẹ́ni o lè wọlé.
0: Bẹ́ẹ̀ni o.
1: Èmi bá ń bẹ nínú àhámọ́ òdi.
0: Oh yes sir.
1: Àhámọ́ òdi.
0: Ẹ o.
1: Àhámọ́ òdi.
0: Ẹ o.
1: Ayé rẹ o lè já gbangba.
0: Bẹ́ẹ̀ni
1: o. Kọ́ ọ láàrín àwọn ènìyàn lásán.
0: Bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Gẹ́gẹ́ bí ìwé onídàájọ́ orí kọkànlá ti wí.
0: Ó yẹ sàn.
1: Wọ́n ní Jẹ́fta sì jókòó.
0: Ẹ́ o.
1: Láàrín àwọn ènìyàn lásán.
0: Bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Àwọn ènìyàn lásán.
0: Àwọn ènìyàn yakẹ́rẹ́.
1: Wọ́n sì ń bá a sọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Wọ́n sì ń bá a jáde. Ènìyàn lásán.
0: Ènìyàn lásán
1: la pẹ̀lú. Nítorí wípé.
0: Oh yes sir.
1: Àhámọ́ ibi odi.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Ẹ̀rọ àhámọ́ odi ló wà.
0: Ibẹ̀ ló wà o.
1: Ẹ máa kígbe.
0: Oh yes sir.
1: Bẹ́ẹ̀ orúkọ ọmọ rẹ.
0: Ẹ o.
1: Bẹ́ẹ̀ orúkọ ara rẹ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Sọ pé ṣínà yọmi o.
0: Aláṣẹ ni o.
1: Jáde inú àhámọ́ odi.
0: Jáde inú àhámọ́ odi. Ẹ olúwa o.
1: Ọpẹ orí mi jáde. Inú àhámọ́ odi.
0: Àhámọ́ odi o.
1: Ilé bàbá mi.
0: Ilé bàbá mi.
1: Inú àhámọ́ odi ilé ìyá mi.
0: Inú àhámọ́ odi ilé ìyá mi.
1: Orí mi jáde mẹ́.
0: Orí mi jáde mẹ́.
1: Bá mi ká bíbẹ̀ yẹn.
0: Káwé sí o. Mo di ti mi.
1: Ó ti mo di ti mi.
0: Mo fi òróró àti àárẹ̀ yí mi ká.
1: Yes.
0: Ó ti fi mí sí ibi òkùnkùn.
1: Ó fi mí sí bo.
0: Síbi òkùnkùn.
1: Oh my God.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Ó ló fi òróró àti àárẹ̀ yí mi ká.
0: Ẹ o.
1: Ó fi mí sí ibi òkùnkùn.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Abájọ tí ògo rẹ̀ ń ṣàárẹ̀.
0: Yéésù.
1: Abájọ tó ń ṣàárẹ̀.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Abájọ tó ń fara ni ọ́.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹnu mi.
0: Yẹ́sà.
1: Tó bá ti sùn báyìí. Òru náà máa lò.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Wọ́n fi ṣiṣẹ́ lóru.
0: Yéésù.
1: Tó bá ti ń jí sáyé.
0: Tó bá ti ń jí báyìí.
1: Á dẹ̀ máa rẹ̀.
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Nígbà tó ti rìn ní ìrìn àjò.
0: Yẹ́sà.
1: Wọ́n ti rìn ní àjò òru.
0: Ó yẹ́sà.
1: Ìrìn àjò òru.
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Ẹnu mi.
0: Bàbá mi o.
1: Wọ́n máa ń gun ẹ̀yìn rẹ̀.
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Bí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ìpàdé lóru ni. Mo kéde. Òróró àti àárẹ̀.
0: Orúkọ Jésù.
1: Tí wọ́n fi yí ọ̀ká.
0: Àjàníwáyò.
1: Iná ṣí lára.
0: Jésù.
1: Iná ṣí lára.
0: Jésù.
1: Iná ṣí lára.
0: Jésù.
1: Ó ní òfin mi sí ibi òkùnkùn.
0: Bá a ti sọ. Mi sí ibi òkùnkùn.
1: Ọ̀gá.
0: Bí àwọn tó ti kú ti gbá.
1: Bí àwọn tó ti kú ti gbá.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Ẹ sà.
0: Ó yẹ sà.
1: Àwọn tó ti kú yẹn.
0: Ẹ o.
1: Ṣé wọ́n rí ìmọ̀lẹ̀?
0: Ọ̀gá.
1: Ayana Malekeruwa. Ẹ sà.
0: Ó yẹ sà.
1: Ẹ bá ń bẹ nínú òkùnkùn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ìgbé ayé rẹ̀.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Kò yàtọ̀ sí tòkú.
0: Yéésù.
1: Kò sẹ́ni rìn nínú òkùnkùn.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Kò lè ṣe rere.
0: Bẹ́ẹ̀ o.
1: Èyàn kì í rìn nínú òkùnkùn.
0: Yéésà.
1: Bíbélì kọ̀ fún àmú ẹ̀.
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Ẹ ló lè rìn nínú òkùnkùn.
0: Yéésù.
1: Láì fẹsẹ̀ kan.
0: Àjàníwáyò.
1: Dandé ni kò fẹsẹ̀ kan.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Ọ̀gá.
0: Ó yẹ sà.
1: Màmá tí ń gbọ́ mi.
0: Ìyá tó gbọ́ yóò.
1: Iṣẹ́ rẹ̀ ń bẹ nínú òkùnkùn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Mo ṣe ń wọnú gbèsè.
0: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run.
1: Ọtí tó o bá jáde níbẹ̀.
0: Tó o bá ti jáde.
1: Ọ̀gá. Jẹ́ kí n ṣe mathematics ẹ̀ fún ẹ.
0: Ó yẹ sà.
1: Òkùnkùn.
0: Ẹ o.
1: Kí ni òkùnkùn?
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Alẹ́ ni òkùnkùn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kí ni ìmọ́lẹ̀?
0: Ó yẹ sà.
1: Òwúrọ̀ ni ìmọ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Alẹ́ ni kí ni mo pè é?
0: Alẹ́ ni òkùnkùn.
1: Hello.
0: Àìsà.
1: Òkùnkùn ló ni alẹ́.
0: Bẹ́ẹ̀ni o.
1: Alẹ́ ló ni òkùnkùn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Òkùnkùn ló ni ẹkún.
0: Ó yẹ sà.
1: Ẹkún ló ni òkùnkùn. Òkùnkùn ló ní òfò.
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Òkùnkùn ló ní òfò.
0: Yéésù.
1: Òfò ló ní òkùnkùn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Òkùnkùn ló ní ìpọ́njú.
0: Àdániwáyò.
1: Ṣiṣẹ́ bí erin.
0: Ẹ́ o.
1: Jẹ́jẹ́ ìrírí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Òkùnkùn ló ní o.
0: Òkùnkùn ló wà o.
1: Bẹ́ẹ̀ni wípé.
0: Ó yẹ sà.
1: Gbogbo òru àná.
0: Ẹ́ o.
1: Kí ni òru? Òkùnkùn ní òru.
0: Òkùnkùn ní sà.
1: Ó ní gbogbo òru àná.
0: Gbogbo òru àná.
1: Láti fi ṣiṣẹ́. Àwọn kò kú èrè kan.
0: Kò sí èrè kankan
1: o. Ẹni tí ń bẹ nínú òkùnkùn.
0: Yéésù.
1: Ó yẹ ẹjọ́ yẹ. Ẹyin tó ṣe ẹyọ bẹ nínú òkùnkùn.
0: Yéésù.
1: Ó yẹ ẹjọ́ yẹ.
0: Yéésù.
1: Ẹjọ́ yẹ.
0: Yéésù.
1: Ẹjọ́ yẹ.
0: Yéésù.
1: Bíbélì wípé.
0: Bàbá mi o.
1: Òru dé.
0: Òru dé o.
1: Òru fi ìmọ̀ hàn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmọ̀ wo ni òru fi hàn?
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Ó kò ṣe ìmọ̀.
0: Yẹ́sà.
1: Àṣẹ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmọ̀.
0: Ìmọ̀ sálẹ̀.
1: Ìgbọ̀njú.
0: Kábí ẹ̀ṣẹ́ o.
1: Ìmọ̀.
0: Ó yẹ̀sà.
1: Ìdààmú.
0: Ìdààmú o.
1: Kí ni òru fi hàn? Ìmọ̀ ẹkún.
0: Ó yẹ̀sà.
1: Àtàjọ tí bẹ́ẹ̀ni wípé. Bí ẹkún pẹ́ di alẹ́ kan.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Alẹ́ ló ni ẹkún ṣe.
0: Alẹ́
1: ló ni ẹkún. Ẹkún pẹ́ di alẹ́ kan.
0: Bíbélì
1: ni rẹ́gísà ẹ̀.
0: Yẹ́sà.
1: Òru. Tí ó fi ṣiṣẹ́.
0: Yẹ́sà.
1: Tí ò kú èrè kan.
0: Tí ò sẹ́rẹ̀ kankan.
1: Tí ò rí ẹja kan.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Nígbà tí ìmọ́lẹ̀ dé.
0: Ìyàgbọ́.
1: Tí òwúrọ̀ dé.
0: Òwúrọ̀ dé.
1: Òwúrọ̀ dé.
0: Bẹ́ẹ̀ni
2: Hey!
1: Ẹ̀yin ará àtẹ, ẹ máa bọ̀ ní
2: Sango
1: Ọ̀tà,
2: Sango Ọ̀tà,
1: máa ó. Invest Center.
0: Invest Center ni o.
1: O gbe mi ni toll gate.
0: Tọ ba ti wa ni toll gate.
1: Awon 17 kan gbo mi.
0: Abi si Olorun.
1: Ni agege.
0: Ni agege.
1: Awon 20 kan gbo mi.
0: Oh yes sir.
1: Ni iyana paja.
0: O gbo iyana paja.
1: Ori imole lori yin.
0: Abi si Olorun.
1: Won ni ki nbo tan imole
0: yin.
1: O ya dide.
0: O ja dide bayo.
1: Ma bo.
0: Ma bo.
1: O ba ti da be bridge sango.
0: Ba ni sir.
1: Sango lo si ma o. Invest Center.
0: Invest Center ni o.
1: Ona ijoko road lo wa.
0: Ni sir.
1: O kojina si sango.
0: Rara o rara o.
1: Egbe titi.
0: Egbe titi lo wa
1: o. Lo ma ti ri.
0: Oh yes sir.
1: O gbo mi ni agbado.
0: O gbo mi o ba ti gbo.
1: Ifi owu ko ti ma gbo yi.
0: Ba ni sir.
1: Yes sir.
0: O je suro tete.
1: Ba pade.
0: Abi se o.
1: Ori oke meta.
0: Oh yes sir.
1: Ororo ma je mu. To yi ori oke meta po.
0: Ba ni o.
1: Lo fe wa gba o.
0: Abi se o se o.
1: Agbo tutu.
0: Yes sir.
1: Mary.
0: Abi se o.
1: La ko lo.
0: Oh yes sir.
1: Agbo yi. La ma fi bu ororo.
0: Adani wa yo.
1: Fu awon eyan mu.
0: O se Jesus.
1: A ma fi bu eje Jesus.
0: O se Jesus.
1: Fu awon eniyan mu.
0: Abi so ma so.
1: A ma fi bu ororo.
0: Ma lo lati de o.
1: Fu awon eniyan mu.
0: O se Jesus.
1: Ati eje Jesus.
0: Abi so.
1: Only communion wine.
0: Yes sir.
1: Ti agbe lo.
0: Eje Jesus.
1: A ma fi bu fun won mu.
0: Ba ni sir.
1: Ti won ba ti mu.
0: Ba ba ti de.
1: A tun ma fi fo ori fun won.
0: Abi so so.
1: Ati ma fi fo ese fun won.
0: Abi so so.
1: A ma wa tan imole fun won.
0: Oh yes sir.
1: O ma ni agbara.
0: Ma le o.
1: Gbogbo ise to ye ka se.
0: Oh yes sir.
1: Ni crossover.
0: Ni crossover.
1: Ati Sunday to koja.
0: Ba ni sir.
1: La ma se lele yi.
0: Yes sir.
1: Gbogbo ise woli.
0: Ni be wa be o.
1: Ise woli merin.
0: Ba ni sir.
1: Gbogbo do lo la san lori re.
0: Lo la so.
1: Iwo kan dide.
0: Dide dide dide.
1: Ororo merin.
0: Ba ni sir.
1: Mo ma ni lowo.
0: Ororo merin ni o.
1: To ba ti de.
0: Abi se o.
1: Emi ma fun e.
0: Hallelujah.
1: Ororo merin.
0: Ba ni sir.
1: Wa je ti ororo merin. Owo mi ni wa ti gba.
0: Yes sir.
1: O ma ni agbara. Eyin wole sami o. Ororo ma je mu.
0: Oruko Jesu.
1: Ti mo gbe yi ori oke yi.
0: Yes sir.
1: Ti won ba di o sami.
0: Oh yes sir.
1: Yo ja jagare.
0: Amen.
1: Yo ja jagare.
0: Amen. Yes sir.
1: Ago kan.
0: Yes sir.
1: Ma ti wa ni ma o.
0: Abesi o.
1: Invest Center.
0: Ago kan so.
1: Awon ti mo ma ri.
0: Abesi o.
1: Ma ri won.
0: Ago kan so.
1: Ago meta.
0: Ago meta.
1: O ma lagbara gan.
0: Yes sir.
1: Oga.
0: Baba mi o.
1: O ba le ro pa ma pe.
0: Abesi o.
1: A le pe.
0: O to ra re nu o.
1: Tori mo travel.
0: Abesi o lodo.
1: Mo gbudo di o sun state. Father, ni oru.
0: Hallelujah.
1: Titi oru. Ojo Sunday.
0: Abi so Olorun.
1: Dide.
0: Dadi je ti.
1: Abo.
0: Abo.
1: Ara mi si o.
0: Ara mi si o.
1: Oga.
0: Baba mi o.
1: Oga.
0: Baba mi o.
1: Sunday gbo mi bayi.
0: E je gbo dada.
1: Wa so white.
0: Aso fun mi o.
1: Ma bo.
0: Wa so white.
1: Se ni to so white.
0: Abi so.
1: Ma bo.
0: Oja ma bo ti
1: a. Wala na wa si.
0: Ba ni sa.
1: Ko ba sa mi.
0: Ko ba ti sa mi bayi.
1: Iwo ni erika.
0: Amen.

sọ̀rọ̀ yìí. Our platform at printing. Tó dàbí Ghana woman tó wà nínú ẹ̀. Ṣẹ́lú flesh. SABC gas. Gift transfer. Customized t-shirt. Pẹ̀lú t-shirt sewing. BTS printing. Monograph. Photo frame. Àwọ̀ mọ̀ àti house printing. Fúnpọ̀ wá jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò lóríṣiríṣi. Ẹ̀yin olóṣèṣì. Iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀ Bọ́lá print. Kájú ẹ̀ Bọ́lá print lọ́gàn lóríṣun printing. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing. Pẹ̀lú graphics design. Lọ́dọ̀ wa bíbọ̀ photo frame. Pẹ̀lú àwọn customized t-shirt. Bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Number 6 Sùúrù Lérè. Lẹ́yìn MTN office. Along Ìdí Ìrókò Sunwater. Ìpínlẹ̀ Ògùn la wà. Fẹ́kúrẹ́rì àlàyé ẹ̀ma. 08059327878 tàbí 08035161270. Bọ́lá print. Printing at the

0: to gẹ ilẹ won ni oruko mi la won pa lori ile so awon jo ara le ti do motale ni 15 million
1: no mu e ki pase ese ti baba ka le kan awon ayan fe mi yo jifa eyin wo le fe je ifa agbara mu ni jifa o ye pa oda gbo eleyi nibi to sise se John chapter 4 inasha John 4:37 o ni nitori ninu eyi ni oro ti mo tin waasu lati ejo ate ti baba waasu lo fi je otito enikan lo fu irugbin elomi lo nkere ejo 38 o ni mo ran yin lo kere ohun ti e ko sise le lori mo pase ise to sise re ni time baba bayi oke lowo isale enikan ninu eyi mejeji o nwo mi lori facebook kan sia in teyin de nwo mi lori facebook o se ni pe kan sia re fun eyan meta si ati fe pari mo binu ese ki query asalole ohun ti mo so ni pe ninu osu baba ba bo ba je ti september o je october ifa o ya gba sorí ẹ látọ̀rọ̀ ṣídà ẹ bá talẹ̀ ń 15.
0: àwọn tí ọ̀rọ̀ àti ẹ̀ wọ́n jẹ́ ń dùn ni èèyàn bíi mẹ́ta ni so ẹnìkan yọwọ́ lè tẹ́ ẹnì ẹnìkan yọwọ́ lè bí ẹni ọdún tó sọ pé 15 million kò wù wá
1: èròjà àwọn náà wọ́n ná fún
0: àwọn náà wọ́n ná fúnra wọn nígbà mo ṣẹ̀dá mẹ́wàá tán mo ní ọyẹ kí bàbá mi náà ra wọn lásùtì èmi mo wá fún tí mo fún yín ní 100,000 tí pàtó tó ti wá mú báyìí nínú owó ni tó ọlọ́run bó sáàtì dúpẹ́ rẹ lọ àwòrán tó lọ́wọ́ ṣe fún mi.
1: bàbá ẹ tún jí fàyókù bàbá ní olúwa sọ pé ó tí ì kúrò nínú ẹsẹ̀ àwọn kan ẹgbẹ́ mi ló wọ́n wà títí dọ̀la ibo nínú àwọn pásítọ̀ ààrẹ yìí tẹ̀ ń dẹ́sẹ̀ mọ́ ọ dá lọ mọ́ ọ dẹ́sẹ̀ bọ́ bá ṣe wù ọ òun gbére rẹ kọ́ ni ẹnìkan ní ìṣẹ́bí mọ̀ lọ́wọ́ orí ẹ̀yìn gbakọ lásán.
2: bíbélì ni a lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ kaníko orí ọ̀fẹ́ ọmọ pọ̀ sí i ẹ wo ọjọ́ tí bàbá yẹn ti ń wá tí ẹ̀ṣẹ̀ sì ń block rí ẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ wo oró ìkú tó ń pani ni sá fún ẹ̀ṣẹ̀. bíbélì ni if I regard iniquity in my heart the Lord will not hear me. tí n bá gba ẹ̀ṣẹ̀ ló ka àyà mi ó ní ọlọ́run kì yóò gbọ́ mi. nínú ìwé Isaiah chapter 59:1-2 ó ní ọwọ́ olúwa kò kú bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo láti gbani ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yín ló yà yín pa òun ló jẹ́ kó di etí rẹ̀ tí ò fi gbọ́. Romans chapter 6:1 ó là ò lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká ní kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí i ìkan òjọ̀ kan rèé o bí bàbá mi ológun àjọbọ́ ṣe ń ṣeré ẹ wá wò wọn wá síre bàbá yẹn lẹ bàbá yẹn ṣẹṣẹ bẹrẹ ni gbogbo ẹyin tó ń gbọ mi báwo ló ṣe ṣe ọ̀nà bo lọ fẹ́ gbé ìrìn àjò ayé rẹ gbà àbí sóòtún jókòó lé láàárọ̀ ní sunday náà ni títí dọ̀la ni ọlọ́run gbàdúrà a gbàdúrà láàárọ̀ yìí a sì wà nú àwẹ̀ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ la fi break àní gbogbo bí tẹ́ ẹ bá ti ní àǹfààní àti máa gbọ́ mi ìjọ jẹ́ mọ̀ pé wọ ni ẹ testimony kan now láì ní waste àkókò ǹjẹ́ jẹ́ mọ̀ pé ojú òpó kan lèèyàn máa fi bá ọlọ́run rìn ojú òpó kan lèèyàn máa fi tẹ̀lé ẹni tó ní kó béèrè ó nídìí tó fi wí bẹ́ẹ̀. nínú ìwé Matthew chapter 7:7 ó ní ask compulsorily nínú oṣù yìí bí ìyanu ọba kan ọ tí ìyípadà ó sì bẹ̀rẹ̀ sí ọjà yẹn bọ́ọ̀bà rí owó ọjà ọdún bọ́ọ̀bà kó jáde nínú ilé yẹn wà á kọ́ béèyàn ṣe máa lu ẹnu ẹni láti béèrè. bíbélì ló sọ bẹ́ẹ̀ nínú ìwé Philippians chapter 4:16 ó ní in everything by prayer and supplication with thanksgiving let your request be made known unto God. ẹ jẹ́ kí ẹ̀bẹ̀ yín ní ti bíbélì sọ nìyẹn o ẹ jẹ́ kí béèrè yín kó di mímọ̀ fún ẹlẹ́dàá yín. ǹjẹ́ jẹ́ mọ̀ pé many people they don't have because they don't ask. àìmọye àwọn tí ò rí gbà mọ̀mọ́ nítorí pé wọn ò béèrè. bíbélì ló sọ bẹ́ẹ̀ nínú ìwé James chapter 4:2 ó ní ye have not because ye ask not. ó ní ẹ̀rí gbà

0: ẹwọ mọ́tò tó ń lọ sí Amsterdam ẹ sọ̀kalẹ̀ ní ilé epo agáka ẹ rí ìyànà òṣèré ẹ bèrè bí oyin event center níbẹ̀ ibẹ̀ ni church comfort life mission international wà ní ìlú ìlọrin ìwọ náà tètè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ thursday laago mẹ́jọ àárọ̀ tàbí gbogbo ọjọ́ sunday laago méje àárọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08025245045 ọlọ́run òjijì dúró dì ọ́ torí ìwọ ni testimony kan
1: Bumi Babalia Nipa Ujo Balia Ata Shara Shara Diamond FM 88.7 Nikle Kwara Obagbo Bumala Ashe
2: Unfe Similiti Ungbariri Dokon Ikone Diamond 88.7 FM
3: Ose

0: ogori oge so kale emi olorun yo bale o agbara yi tu sile ogo re ma so
1: oruko mi ni adebayo tayelolu ife oluwa lati ilu akure mo fe je si agbara olorun re to lo nse fun mi ni nkan bi odun mefa seyin mo wojo olorun fun omo so mo ma gbo program daddy ni ori radio so daddy wa ni kin wa si ori okogo yen late father mi so ni yan le lo na ni last year 77 ton se ni ilu akure mo attend that so pe ka ra awa ta ni de omo pe ka ra nkan ti aba fe mo ra e fida kekere si ya le na olohun mo ni oyun ni last year yen same last year nigba to di july 1 olohun fun mi ni omo owo mi yi ide opo emi leleyi
2: thank you jesus
3: ba wo la tin wo mo
1: 6 years
3: odun mefa gbogbo ayi ti e fe omo bayi
2: all of you that need children
3: mi mo pa to tin wo ojo oluwa fun mo
2: I don't know how long you have been looking up to the lord
3: ni wo yi amodun
2: by this time next year
3: iwo na gbe omo iwa
2: amen you are coming with your baby
3: mo n ba oluwa soro re
2: ọkùnrin
3: ẹni ọdún mẹfa
2: ló
3: ti ń wọmọ àwọn kan náà ń wọmọ
2: lẹnu
3: sórí gbogbo
2: Abuja
3: àti agbègbè
2: rẹ
3: tó bá lẹyìn
2: mbẹ
3: à ń lọ stadium ní Suleja ọjọ
2: Wednesday
3: Thursday
2: Friday
3: wọ láti ẹni títí di àárọ
2: Wednesday
3: Èkó ni mo máa wà àti
2: Ìjẹ̀bú òde
3: wọ́n rán mi sí ẹ o
2: Samuel
3: Adebayo
2: Jolo
3: àdúrà méje tá a fẹ́ gbà
2: yìí
3: gbàbí ẹni pé kò sọjọ́
2: mi
3: wọ́n jẹ́ kán pín tì ẹ mọ́ wọ́n ti pín àwọn kan lóru àwọn ènìyàn kan ti jókòó létí ẹ mẹ̀dábà lẹ́gàdà sọ pé gbogbo agbára tí wọ́n yàn tì mí láti tilẹ̀kùn òkè mọ́ mi ẹ máa dòkú oyá. Jesus, Oluwa wa. O ma gba ti n ba pari.
2: You keep ready to have
3: your son fe ti n ba ti n pari
2: eto. I told you once I finish program.
3: Ma yan time mi sọtọ boja 30 minutes.
2: Set like 30 minutes
3: apart. Ko fi continue adua.
2: To continue those prayers.
3: Ẹgba ẹlẹ́kejì.
2: Number 2.
3: Mo n gbàdúrà lórí ẹ̀gún ìdílé lánàá.
2: I was praying for
3: God's grace. Ẹ padà síbẹ̀. Àṣìṣe àwọn ìran mi.
2: The mistake of my generation.
3: Mọ tilẹ̀kùn mọ mi mọ.
2: Don't shout to do against me again.
3: Ayé mẹ́gàdá balẹ̀ àṣà. Wọ́n ní torí tí ìran rẹ̀ ṣe.
2: Because of what the generation did.
3: Àwọn ọmọ bẹ ògbódò gòkè.
2: The children never
3: rise. Àṣìṣe àná àwọn ìran mi.
2: The yester mistake of my generation.
3: Mọ tilẹ̀kùn mọ mi mọ.
2: Don't shout to do against me again.
3: Bàbá. Maye gada bara bashada le keke de batata batata batata yera gada bara gada bashada ya Jesus Oluwa wa egbadura keta epe ati egun to da mi duro
2: bela guess the lay me
3: shiku olori yi
2: be remove from my head
3: fowo gba ori yen
2: tap your head
3: ati epe ati egun
2: every bela guess
3: to da mi duro
2: that delay me
3: shidan
2: be remove
3: atua yi da kí n bọ̀ pẹ̀sà
2: ogun ẹ̀mí
3: ogun ẹ̀mí
2: sirijọ́bàtì
3: olúwa bá ń sẹ́wọ́
2: lẹ̀
3: kó wọlé
2: pátápátá
3: bàbá. Baba, Baba, Baba, every spiritual battle, conquer it, conquer it, conquer it. Marreke de Bansa, Edwa Dada Badada, Yeme Koli Abada, Bansa Gwemi, Ogwemi Sefwa, Badwa Yo, Ogoto Daba Bami Dwa,
2: I took that dilemma, my father,
3: Sipa Bami Ofidoki,
2: but I meant it not to get the
3: door, Dami Dolo
2: Sikawa, you cannot stop me this one,
3: Ogoto,
2: release my life.
3: Ogun ìdílé.
2: Yà á sọ bàtú.
3: Wà á yẹ mi lẹ.
2: Believe my life. Ayé
3: bàbá
2: kàlà. Oṣù tó dá yẹ mi
3: lẹ. Kékeré bàbá bàbá.
4: Mo fẹ́ dìde. Jésù Olúwa, tó bá ń gbọ́ mi lákùrẹ́, make sure ọ̀pọ̀ wa ńchọ́ọ̀chì lẹ́ni
5: o.
4: Gbogbo pastor wa ni wọ́n ti kó òróró dání.
5: Ẹgbẹ́
4: omi dání. Tí wọ́n dà sí.
5: Ẹ̀yin
4: Èkìtì. Ẹwà ńchọ́ọ̀chì
5: o.
4: Èmi ń sọ fún ẹni
5: o.
4: Ẹ̀yin Sàgámù. Ìdájí.
5: Ẹwà
4: ńchọ́ọ̀chì o.
5: Láago
4: méje àárọ̀.
5: Má
4: sọ pé òbí sì. Má nádò lè
5: kẹ́.
4: Ìgbà tí wòlíì ẹ jáde tán
5: yìí.
4: Gbọ́dọ̀ náwó ọmọ tó bá ṣípá
5: ni
4: yẹ́ gbé o má fojú dí nǹkan o ẹ wọ bàbá àgbàlagbà
5: yìí
4: ẹjẹ ń gbọ́ ẹ̀rí wọn torí ni old age ọlọ́run tiẹ̀ tó dàyàdélẹ̀ lórí apáta lórí òkè ogo ẹ gbé bàbá ìwọlé.
6: Orúkọ mi ni chief Elijah Olúfẹ́mi Adigun mo wá láti Akẹ́ local government ní Maniya ẹgbin àti wọ̀sí ló lé mi dé orí òkè yìí olóṣèlú ni mí. Mo ti dupò láti 2000 tí mo bá ti gbà fọ́ọ̀mù wọ́n sá dàmìkulẹ̀ kí ló wá ń ṣẹlẹ̀ ìyá mi tún nílẹ̀ kan àwọn ọmọ kan tún dìde wọ́n tún náà fẹ́ gbà mẹ́mi lọ́wọ́ mo wá dìde mo ní mo gbọ́dọ̀ dé orí òkè yìí nígbà mo dé bí mi ráyè rí bàbá mo kàn lọ sí orí àpáta ń bẹ̀ ni mo bá dànù délẹ̀ mo wá orí ká wá sórí kí n wá pé bàbá fàgbára rẹ̀ han Jésù fàgbára rẹ̀ han jẹ́ kí gbogbo aráyé lè má dájú wípé Jésù nìkan lọ bá lórí ayé gbogbo bàbá fàgbára rẹ̀ han. Bàtí mo kúrò mbẹ́ awá bí wọ́n ní aṣọ àwọn ẹsipẹ́ǹtì mo sì wọ́n pàtàkì àmì ká wàá lọ ilé èyí tó tẹ̀lé mi èlé wá ngbà tó di nọ́vẹ́mbà March tọ́lọ yìí ilé ni wọ́n ti á mú pé kí n wá ṣe pátí chairman APC ìjọba àbílẹ̀ Akinyele mo ní mo gbọ́dọ̀ jẹ́rìí lálẹ́ yìí torí pé mo rọwọ́ Ọlọ́run Kristi ṣe ìyanu ayé mi èmi ni à ń pè ní APC 01 Akinyele wa ní Ọlọ́run dé torí pé mọ̀ pé tí ì bá sọ Ọlọ́run

0: lórí òkè wa ṣiṣẹ́ ńbàdàn pẹ̀lú wòlíì olórun alàyè sáà àdébáyò ìjọba authority bẹ̀rẹ̀ látọjọ friday 23 september the thursday 31st december 2026 spirit power and glory ẹ̀mí agbára àti ogo ojoojúmọ́ wákàtí wákàtí ní iṣẹ́ àmì àti ànojúkorojú yóò máa ṣe láyé ọ̀gọ̀rọ̀ èèyàn ìwọ náà yá gorí òkè ògo nínú ìrìn àjò àwùyọ àtàdúrà agbára tó ń lọ lọ́wọ́ yìí ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè ní jésù yóò máa lò nígbà tí wòlíì ìtọ́nu àtàyè ń gbọ́ tiẹ̀ prophet samuel adébáyò ìjọba authority wọn ò máa fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ tí iṣẹ́ agbára yóò máa ṣe láti ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun a ṣe jìrẹ́ ni ẹ máa bọ̀ ládojúkọ kòákólà látọjọ friday 23 september the thursday 31st december 2026 bó o ti ń gorí òkè sọ̀kalẹ̀ ẹ̀mí ọlọ́run yóò balẹ̀ ọ́ agbára ìrútùọ sílẹ̀ ògo rẹ̀ máa sọ.
1: Tí Ọlọ́run bá ti dé.
2: Once God is ready.
1: Táìmù Ọlọ́run kì í pẹ́ bẹ́yẹn.
2: His time don't take so long.
1: Bàbá yìí ló ti ń dupò láti 2000.
2: It's 2000.
1: 26 years ago.
2: 26 years ago.
1: Wo máa jẹ̀mú.
2: Look at the government.
1: Táwọn aló sọ fẹ́ pọ̀ ti parí.
2: Who thought it's over?
1: Ìwọ ló rẹ́dì.
2: Your address is not ready.
1: Jẹ̀wọ́n àsúre.
2: Let me bless us.
1: Torí mo sọ fẹ́ pé.
2: What I've told you.
1: 100 days.
2: This 100 days.
1: Ìsúre nìkan.
2: I'll be blessing us.
1: Tẹ orí ẹ síbí.
2: Spread your head there.
1: So ready báyìí.
2: Are you ready?
1: Láti òní lọ.
2: From today.
1: Mo ń gbàdúrà fún ọ.
2: I pray for you.
1: Bí ọmọ ológo.
2: As a glorious one.
1: Máa sàmí o.
2: Say amen.
1: Ogo rẹ dé o.
2: Hey,
1: mo ń gbàdúrà fún ọ.
2: I pray for you.
1: Bí ó yà gbà báyìí mo gbàdúrà kọ́lọ́ọ̀ mi ó dìde kó gbé lọ next level opportunity ẹyọ kan tí ó fi ẹ́ sípò tó rò pò lè dé gba opportunity náà tá a bá rí okun aláǹtakùn tó ta sójú ọ̀nà kó máa gbiná dànù díkẹ́ ayé tó fi mọ́ nítorí ẹ̀ kó máa fọ́ dànù gbogbo tó ń pè ní
2: rejection
1: a try nínú ayé rẹ kó máa wọlé bàbá yìí máa gbọ́ mi o òun látòun retí yẹn ó yà gbà. Ibi kíkà tó fẹ́ dé
2: yẹn
1: ó yà máa lọ bẹ́ẹ̀ ó ń wá ipò kan ó fẹ́ dé lẹ́bù kan ó fẹ́ káyè rẹ fún ó yà máa lọ bẹ́ẹ̀ mo gbàdúrà the right connection to the right people receive it gbogbo agbára tó lò ní dídé nílé bàbá lè yá
2: èyí
1: ló sọ bẹ́ẹ̀ ọkùnrin ló sọ bẹ́ẹ̀ obìnrin ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó ní ìdìde rẹ dé
2: lọ
1: ẹ̀mí wọn kò sọnù. Gbàdúà gbogbo tó jẹ mọ ìdènà lójú ọ̀nà rẹ olúwa kò rí mufẹ nọ́mọ̀ndrasis gbogbo ilẹ̀kùn tó ti tì ilẹ̀kùn opportunity ilẹ̀kùn ìgbéga ilẹ̀kùn next level tó ti tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lónìí kò máa sí ilẹ̀kùn sí o ọ̀nà là o ilẹ̀kùn sí o ọ̀nà là o ilẹ̀kùn sí o ọ̀nà là o àwọn tó máa ràn ẹ́ lọ́wọ́. Láti òní lọ kán jáde sí ọ mo ń gbàdúrà fún ọ bẹ́ẹ̀ tó lọ ran sí ẹ gbogbo iṣẹ́ tó bá ṣe láti òní lọ kọjá sí èrè wà lọ́wọ́ wà lọ́la wà lọ́rọ̀ wà dìde wà sẹ̀rẹ̀rẹ̀ wà rọ́nà lọ wà jẹ́ èèyàn
2: èyí
1: ń dá ní mọ̀tò tá a bá rí ohun òdì tó máa ń dìde ní koríta
2: ògbó
1: apalẹnu mọ mọ̀mọ́ yìí ó ti bímọ ó jẹun ọmọ. Ẹyin tí o ma ri ẹ lọ ma ri ẹ jẹ fo fẹrẹ gbogbo ẹyin tó ṣàìsàn báyìí lọ́luwa wí lónìí àìsàn parẹ́ ò ní ṣàìsàn mọ́ ò ní ṣàìsàn mọ́ ò ní púpọ̀ jù gbogbo ẹyin tó ń fi kú lé ọ ẹ̀mí wọn kò lọ sí wọn ní gbàdúrà gbogbo ẹyin tí kò lọ yìí ti lọ gbogbo tó lọ lọ́wọ́ yín
2: ẹgbàá
1: padà ojú rẹ̀ rí rẹ̀ owó máa sìn ọ́ ọ̀la máa sìn ọ́ bọ́ jẹ́ èèyàn ńlá ó rà ànúgbà ó rògbò ló bọ́ba lọ wájú rẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́tún rẹ̀ lọ́sì rẹ̀ lórí ọmọ ìrẹ̀ ni o lórí iṣẹ́ ìrẹ̀ ni o nídàwọ́lẹ̀ ìrẹ̀ ni o rí ọ̀nà lọ ìgbà tó gbọ́ba dẹ́ ò ní kú lójijì gbogbo ẹni tó ń fi kú lọ kádàrà ẹ̀ kí wọ́n gba kú rẹ̀ fún mi mò ń pè ọ́
2: báyìí
1: ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ sí lórí òkè fagba ìpele àkọ́kọ́ gbogbo abiyamọ tó ní ọmọ ológo tó dẹ̀ gbọdọ̀ jà fún wọn you must meet me èmi àti lọ́rọ̀ ní fagba ní àárọ̀
2: yìí
1: gbogbo ẹ̀ tẹ́ wà ní korodu man suni church.
2: Go straight to church.
1: Mo ma wa koro duki le mu tolu.
2: I been to do people like.
1: Ojo agbara ni o.
2: Lo
1: wa sore to fa
2: yi. Put on your best clothes.
1: Wa pade angeli oke.
2: Meet the angel of glory.
1: Ipele keji.
2: The second category.
1: Gbogbo eyi te ti gokiri.
2: You that been at the top before.
1: Ti won jabo
2: pada. But you were put down.
1: Baba mi lo ni wa
2: ko. The best that she invite
1: you. Ipele keta.
2: Third category.
1: E wa gbogbo to nwo mo laye.
2: Don't looking for child.
1: Atoko ati yawo.
2: What husband and wife.
1: E ma bo.
2: Come.
1: Mo ni omi agbara
2: ko fun yin.
1: Ti mo fe fun yin.
2: That I will give you.
1: Ororo ta ko bo lori
2: oke. I grab on the mat.
1: Fun.
2: I have no gift to you.
1: Ipele kerin.
2: What category?
1: What ti o ti saye
2: lodun. God I never celebrated this year.
1: Oya kankan ti se wedding.
2: So I'm out to have done wedding.
1: Abo man.
2: Yes sir.
1: Won ti ri se o.
2: But I'm not on it.
1: E ku ara yin si moto.
2: Accept yourself.
1: E pade wa.
2: Come and meet us.
1: Laaro
2: yi. This morning.
1: Gbogbo e ti e wa je number 5 yi.
2: Then the fifth category.
1: E ti se owo yin o lo dede.
2: You know your job is not going well.
1: O mo pe se re wa affected.
2: You know your job has been affected.
1: Distance can never be the barrier.
2: Then you go to your son kokko.
1: Tete wa ba mi bayi.
2: Come early today.
1: Ni fagba.
2: At fagba.
1: E ku authority wa leni.
2: Authority is in Lagos this morning.
1: Ekefa.
2: Number 6
1: can go. Number 6 can
2: go.
1: Eyin te saisan.
2: You that are sick.
1: Elekeje.
2: Number 7.
1: Eyin ni okay.
2: Don't at the top.
1: Eyin oloselu.
2: The politicians.
1: Eyin kabiyesi.
2: O to
1: ba mu e to gbo mi.
2: What you can hear me.
1: Ajo pade lele.
2: Let's meet today.
1: Ago mesan ni korodu.
2: 9 a.m.
1: Ago korodu. Ago meje laaro
2: yi. 7 a.m.
1: Fagba.
2: At Fagba.
1: Awon eka ijo wa gbogbo yoku.
2: All our other branches.
1: Lati aja lo si gbogbo
2: everywhere. Ata down everywhere.
1: Ago mejo ni.
2: 8 a.m.
1: Eni pe wa nbe.
2: Make sure you are
1: there. Tori e ma gbo mi direct.
2: Yo
1: si da fun yin. E ja lo pepe
2: irubo.
1: Gbogbo eyan omo ologo a n gbo re majemu lowo
2: and
1: iwo na so 2000 sibe
2: you can give 2000
1: o sa n gbo ti o gba awon baba yin so
2: you can hear the people what people say
1: iwo na le san cement
2: kan sorry o ke
1: for project
2: for the ongoing project
1: auditorium so re n to ba waye ti o ba kole
2: for long you come to do and don't beat for God
1: bi pe ko ti wa ni
2: iwo
1: na joy awon to n se
2: joy those really
1: o siri ogo re lo in the name of Jesus in the name of Jesus e fun ni account number ti phone number
2: the account detail Providence Bank Providence Bank 89 00 51 2948 again Providence Bank account 89 00 51 2948 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. I can use our Echo Bank account is 0970003215 again. Echo Bank account 0970003215 Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. Enquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless you.
1: Lati oni lo.
2: From today.
1: Ori ogo re lo. Lo ni emi oke.
2: Have the spirit for the top o.
1: Awon to n goke.
2: Don't that get to the top.
1: Emi ni.
2: It is my spirit.
1: Mo gbe emi yewo
2: e. I put that spirit in you.
1: Wa doke.
2: You will get to the top.
1: In the name of Jesus. A pade church.
2: We meet at church.
1: La roi.
2: This very morning.
1: E to wa ye pale le nbo wa.
2: If you hear me at night.
1: Lagbara Olorun.
2: By grace of God.
1: Lori eto ilola.
2: And this morning
1: tomorrow. Mo fe pray lori ise yin.
2: I want to pray on your work.
1: Ati owo.
2: And with that money.
1: Ati yo.
2: And salt.
1: Lori eto ilola.
2: Your deep breath.
1: Gbogbo e to ba ri.
2: Anyone you see.
1: So fun pe.
2: Tell them. I will use my glory.

0: sọgbẹ́ ní orúkọ jẹ́. Mo gbọ́ òkè ńlá wíjọ́. Mo gbọ́ òkè kéékèèké sọ̀rọ̀. Ẹ̀yin òkè ìdádúró. Ẹ yálulẹ̀. Sọgbẹ́ ní orúkọ jẹ́. Agbára àti ilé wá. Ẹ lè dá mi padà. Bẹ́ẹ̀ bá pa ọmọ ọ̀rẹ́ mi. Ẹ lè pa ọmọ tèmi. Dá àwọn kan dúró. Ẹ lè dá èmi dúró. Tẹ́ ẹ bá bayé àwọn kan jẹ́. Ẹ lè bayé tèmi jẹ́. Àyànmọ́ mi yàtọ̀. Ìpín mi yàtọ̀. Èmi ò ṣe dí lọ́wọ́. Èmi ò ṣe dì lọ́nà. Èmi ò ṣe dì léèdì. Èmi ò ṣe sa ògùn sí. Fáyà! Olúwa ní kẹ́ pariwo sọ pé ẹ̀yin kọlọkọlọ kéékèèké. Tẹ́ ń ba agbo àjàrà mi jẹ́. Ó yẹ máa kú dànù. Sọ pé mo pa á láṣẹ. Ìlara tí ayé fi ń bá mi jà. Ọ̀tẹ̀ tí ayé gbé dìde sí mi. Olúwa jẹ́ kí n borí ẹ̀. Olúwa ni ọkùnrin kan bẹ láàrin wa. Ọkùnrin yẹn tí ò bá ilé kígbe àdúrà dáadáa. Mo rí ọmọ kékeré tó fi ẹ̀yìn rẹ̀ balẹ̀. Olúwa ni ẹnìyàn wà bí àgbàlagbà ni. Ṣùgbọ́n ọmọ kékeré máa fẹ̀yìn ẹ̀ balẹ̀ tí ò bá lè ké. Sọ pé ọ̀tẹ̀ tẹ gbé dìde sí mi. Olúwa jẹ́ ń borí ẹ̀. Ìlara tí ayé gbé dìde. Lónìí àti lọ́jọ́ iwájú. Èmi ni kí n borí.
1: Orúkọ mi ni Esther Falola. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arúgbó ọjọ́ nítorí pé ó ṣe ohun ńlá nínú ayé mi. Mi ò mọ̀ wọ́n tẹ́lẹ̀, inú rédíò ni mo ti ń gbọ́ wọn. Ṣùgbọ́n ìṣòro tá a ṣe yẹn ló jẹ́ ẹ̀ẹ̀kejì tí máa wá. Nǹkan tó wá gbé mi wá, òun ni ọmọ mi. Ọmọ mi lòun pàdé nìkan pé ó sọ pé kì í ṣe Nàìjíríà ló yẹ kóun wà. Ó yẹ kóun ṣe kí ni? Kóun ti wà ní Trafford ń sìn, kóun ti wà ní London sìn. Kí lòun ṣe ní Nàìjíríà? Ó sọ pé kò sówó ní ọwọ́ àwọn ní àkọlù kóun lọ wówó. Kóun gba passbook. So òun wá ṣe kí ni? Òun wá mú Trafford. Níbi tí a ṣe àti ń wówó, ìyẹn Trafford. Ó ṣe wá sọ fún mi báyìí. Ah, mo ní program arúgbó ọjọ́ yẹn. Máa débẹ̀, máa lọ fẹ́, máa lọ sọ̀rọ̀ yẹn lójú. Mi ní owó mọ́tò ni mo ní máa débí. Nígbà tí mo débí, béèrè. Wọ́n ní wọ Ọlọ́run. Ọmọ yìí Trafford tó fẹ́ lọ yìí. Jésù ọmọ Ọlọ́run jẹ́ kó lọ Trafford yìí. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n àbúrò ẹ̀ wọ́n ṣàsowọ́pọ̀ wọ́n gba passport.
0: Passport.
1: Nígbà tó wá di on the one, bó ṣe pè mí nìyẹn pé òun ti pé ẹni yẹn o, ó ní kó máa bọ̀ ní airport bó ṣe lọ sí Trafford USA nìyẹn.
0: Kí lẹ pè lẹ́?
1: Ó lọ sí USA.
0: Ó ti lọ USA. Ọmọ yìí ti wà lamẹ́ríkà. Ó kàn wá bí lẹ ti tọrọ àánú fọmọ yìí.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Pé ọmọ yìí gbọ́dọ̀ rọ́nà lọ.
1: Gbọ́dọ̀ rọ́nà lọ.
0: Ó ti wà ní USA báyìí. Nàwú ẹ̀ sókè gbàgàdà. Ìwọ àti Tọ́ba Sàmí, àwọn ọmọ tiẹ̀ náà máa wú ọnú ògo lọ. Ìwọ bróda tó gbọ́ mi láfẹ́fẹ́, ìwọ sísítà tó náwó, ó yá ìwọ náà máa la àgbáyé já. Méjèèjì. Ìlọrin tẹ́tí sílẹ̀. Gbogbo ènìyàn, ẹ gbọ́ ìròyìn ayọ̀. À ń gbé ìsọjí mẹ́ta bọ̀ tólúwọ́ ti pa láṣẹ fún mi pé mi ò gbọdọ̀ mọ́ ṣe. Ó di October 5, 6 àti 7, Monday to Wednesday ni ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni ó ṣe ṣe kí ọjọ́ on the 6 and 7 tó jẹ́ kejì àjíjọ́ kẹta ohun a lè ṣe oní àárọ̀ àti ìrọ̀lẹ́. So but ìrọ̀lẹ́ ni mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ àkọ́kọ́ yóò jẹ́ ìrọ̀lẹ́ on the 5, 6 àti on the 7 ní oṣù October. Oṣù kẹwàá ẹ máa prepare kalẹ̀ Kwara State Sports Stadium tó wà ní ọ̀nà Taiwo Road. Gbogbo ènìyàn á gbé ní on the 5, 6 àti 7. Ibẹ̀ yẹn kánsẹ́lì ó ti wáyé. Ibẹ̀ yẹn ni deliverance ó ti wáyé. Ibẹ̀ yẹn ni healing. Gbogbo àwọn tó láìsàn ẹ tò wọ́n sọ wájú. Gbogbo àwọn tára ni ẹ prepare àwọn kalẹ̀. Gbogbo àwọn tí ìyá ń jẹ tí èsùn pẹ́ lójú ẹgbẹ́ ọwá Ọlọ́run fẹ́ fún àjàgàdànù kájọ pàdé ní on the 5, on the 6 at on the 7 ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ láago mẹ́rin a sì gbé wọ bíi 6:30. Tá a bá tuntun wá ṣe lọ ó ṣeéṣe kí n máa fi àárọ̀ ṣe kánsẹ́lì kí n máa fi àárọ̀ ṣe deliverance àti láti sọ ìran fáwọn tí wọ́n nílò ọ̀nà àbáyọ sọ́ra ayé wọn ẹ pìpì àkalẹ̀.
2: pe handkerchief handkerchief mantu arugbojo an kobo ta ma pe fun gbogbo eniyan e ma prepare ma de pe ose ose ti mo n praise kale ose ti ma ti pe fun yin e lo fi we ami aye dana e lo fi si gbogbo ikorira e teyin te kin ro lore e sa mo mura kale gbogbo e di stadium or the 5 6 7 ni lo ri ni o e ma prepare gbogbo eyan ogun aye yin dana.

0: Bàbá lórúkọ Jésù Kristì.
1: Amen.
0: Ogun ni forúkọ rẹ.
1: Hallelujah.
0: Ọlọ́run gbàdúrà fún wa.
1: Amen.
0: Olúwa bá wa sọ̀rọ̀.
1: Amen.
0: Olúwa fọ̀rọ̀ rẹ táyé wa ṣe.
1: Amen.

0: ilé ayé yìí.
1: Ẹ̀dá ń ra mọ́ tọjọ́
2: nígbà
1: ayé sọ.
0: Ara mi tutu gan.
1: Ẹ̀dá ń kọ́lé kiri
2: ooo.
1: Ìta ló máa sọ nílé
0: ìtàlẹ́. Ẹ ń bèrè lọ́wọ́ mi pé kí ló fà á.
1: Kúyẹ̀ rí kan ò sí
2: owó.
1: Àríkúṣà ò máa sí nílé ayé.
2: Ọ̀rẹ́ wa, ẹ wá jẹ́ àṣẹrẹ
1: òun káàrẹ́ wa.
0: Pastor Jato John Oribe Agbari.
3: Ìmọ̀ràn lásán ni Olúṣọlá, ìmọ̀ràn ni àbáyé iná pọ̀ táàbù tí o.
0: Ẹ má bínú pé mo fi lè ṣáájú ètò láàárọ̀ tòní, ó nídìí.
3: Kó dalẹ̀ ká má máa rí ni mọ́.
0: Ìgbà tí bàbá yìí wà láyé.
3: Ó wá àjòjì lásán lájẹ́ láyé.
0: Kémi àti wọn mọ̀ síbẹ̀ bára wa sọ̀rọ̀ mọ́. Lọ́pọ̀ ìgbà bọ́n bá ti rí mi. Torí pé wọn ò fi taratara gbọ́ Yorùbá, wọn á náwó báyìí, wọn ní I believe in your future.
1: Ẹ̀dá ń ra mọ́ tòkiri.
0: Ikú dóró ikú ṣèkà. Wọ́n ní mo gbàgbọ́ nínú ọjọ́ ọ̀la rẹ̀. Mo èé sọ jù bẹ́ẹ̀ lọ. Gbólóhùn tí wọ́n máa ń fìgbà gbogbo pè sí mi yìí. O máa ń encourage mi. Even at the point of giving up. Màá tún rántí pé ẹnìkan bẹ níbì kan tá a máa sọ fún mi wípé òun gbàgbọ́ nínú ọjọ́ ọ̀la mi.
3: Àfẹ́ni àtòrí ẹni pẹ̀lú iṣẹ́ owó wa èyí tá a gbé ṣe.
0: Ọ̀rọ̀ yìí ní wéètì nínú ọkàn mi gan o.
3: Máma gbàgbé ilé wa ọ̀rẹ́ mi Ṣọlá mo tẹnu òun tẹnu mọ́.
0: Ìdí nìyí tí mo ṣe ń lo àkókò yìí láti kí gbogbo ìdílé Pastor Jato John. Ẹ kú àsẹ̀yìndẹ̀, ẹni rẹ tó lọ. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé ní tòótọ́. Bọ́ bá ń gbọ́ sàn án láàrin ajé ni mo ní pẹ́ kọ̀rọ̀. Pastor Jato John ní ń jẹ́ bẹ́ẹ̀. Kò ní fi dúdú, kò ní fi pé funfun, kò ní fi òrìlẹ̀ kọ́bọ̀ lójú fún ọ láíláí. Bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ni ó ṣe sọ. Ẹ̀kọ́ kan ń bẹ tí mo tún rí kọ́ lára ìránṣẹ́ Ọlọ́run yìí. Ẹni ṣáàwò. Dípò tí ó fi sọ̀rọ̀ rẹ lẹ́yìn yóò sọ lójú rẹ. Kò sì ní sọ láti fi gbógun tì ọ́ tàbí àtáàkì rẹ. Yóò sọ lọ́nà tí ìwọ náà gbà rí wípé nítòótọ́ ní láti adjust. Pastor Jato John. Bó o bá délé kó o kílè o.
1: Fún gbogbo ẹ̀dá láti kú lẹ́ẹ̀kan.
0: Bó o bá dọ́nà kò bèrè ọ̀nà.
1: Lẹ́yìn èyí o, ìdájọ́.
0: Ìpàdé tún di ọjọ́ àjíǹde o.
1: Mọ̀
0: sùn láyẹ̀ olùgbàlà.
1: Ìdájọ́ ni o, ìyẹn di dandan.
0: Bí n bá ní kí n mẹ́nu lé àwọn ipa rere lóríṣiríṣi tí ìránṣẹ́ Ọlọ́run ti kó. N ò ní lè ṣètò láàárọ̀ tòní. Ọlọ́run ọba mi gbọ́. Torí ọkàn mi gbọgbẹ́ gan. Ẹni rẹ lọ o.
1: Ẹmẹ́rẹ́ ayé yìí, ó má lè gbà wá lọ́jọ́ yẹn.
0: Lọ́jọ́
1: bá wọlé pẹ́rẹ́ tó ní Ṣọlá.
0: Ìwọ náà máa rántí ọjọ́ tó dùbúlẹ̀ tó ò ní lè dìde
1: o. Nígbàdìgbà
0: o. Máa rántí ọjọ́ kan ṣoṣo tó gbé apá rẹ tí ò ní ṣe gbé, tó gbé ẹsẹ̀ tí ò ní ṣe gbé. Tí gbogbo ohun tó ń sáré kiri sọ́tún sósì nílé ayé yìí tí ó di tẹlòmíì.
1: Lásìwà adé tí ìbòjì.
0: Ó jẹ́ wípé o ní lè dìsáìdì fúnra rẹ, àwọn èèyàn ni wọ́n máa dìsáìdì fún ọ.
1: Ìwà wọn ò ní lè bá wa lọ.
0: Ọjọ́ tí wọ́n náà yọjú sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀.
1: Fẹ́rú tán fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀.
0: Ọjọ́ tí wọ́n fi eru fún eru rẹ̀, tí wọ́n fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ rẹ̀ o.
1: Gbogbo ilé tí a kọ dáná.
0: Ilé tí mo gbọ́ ò kọ́rọ̀ mọ sọ̀ra rẹ̀ láàárọ̀
1: yìí. Yàrá àdìtẹ́ ló mi ràn.
0: Mọ́ tanra rẹ ilé ayé tèmi àti ẹjọ́ wàyí àjòláwà.
1: Gbogbo agbẹ́lẹ́
0: ayé. Ẹ̀yin ó sì ràn wá wálé ayé yìí lọ́jọ́ kan yóò ránṣẹ́ pé wà pé ká máa padà bọ̀ wálé ká wá jábọ̀. Àbọ̀ wo lèmi àti òrì jẹ́ o. Lọ́jọ́ tí ọjọ́ kan ṣoṣo tèmi àti ẹ bá dé. Mo máa ń sọ lórí ètò wípé bó o bá bẹ̀rù kankan bẹ̀rù ikú.

0: bá ti ẹ̀ náà sùn ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn báyìí.
1: Àsán ìmúlẹ̀ mo fò ní o.
0: Sọ o ti ẹ̀ mọ̀ bí tó padà sùn sí gan.
1: A ó lọ.
0: Àwọn míì ń bẹ tó jẹ́ pé wọ́n nígboyà ọmọ gbọ́ àwọn ti prepare gbogbo nǹkan àwọn.
1: Ogun bó rọ̀ṣà.
0: Lórí sàré ibi táwọn ó sùn sí, àwọn ti prepare. Tó o bá kú o lágbára. Àwọn èèyàn ni ó decide bóyá kan sí ọ síbẹ̀ àbí kan gbé ọ lọ sí tẹ́. Wọ́n tẹ̀lé ní ẹwọ ẹ mọ̀já sin dádì sílé ẹ mọ̀já sin mọ́mí sílé àtàlẹ́ yẹn ni jàre. Àwọn ò ráyè à ń padà lọ sókè òkun. Àwọn ọmọ ni wọ́n ń sọ̀rọ̀ yẹn o. Ilé ayé tó wà máyà.
1: Ẹ̀dá ń kọ́ rọjọ́ o.
0: Ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ jẹ́ sinmi ẹ̀dọ̀. Tó o rí bó o ti wá ọwọ́ mọ ilé ayé yìí bẹ́ẹ̀ náà lọ padà jùlẹ̀ ń jọkọ̀. Bí okùn tó dì mú ni. Bó o bá ti débùsọ̀ rẹ̀ ọ́ bọ́lẹ̀ dandan ni. Túláàsì. Ìbádá kó o ṣe ìfẹ́ Ọlọ́run o nígbà tó wà láyé. Ìbádá kó o lapare nínú ayé àwọn ènìyàn torí pé ohun tí wọ́n máa fi rántí rẹ̀
1: ni.
0: Ẹ wo ohun tẹ̀mí sọ nípa olùṣọ́ àgùntàn já tó jàn. Mo ń fiṣẹ́ rere wọn mo fi ń rántí wọn lónìí o.
1: Èyí ta fi rán mi ni mo jẹ́ o. Ẹ máa rántí ilé.
0: Gbogbo ìdílé ìjà tó pátápátá ìjọ Ọlọ́run lápapọ̀ mọ́ kí yín
1: o.
0: Ẹ̀kọ́ ara fẹ́ra kò ìránṣẹ́ Ọlọ́run àlàyé tó lọlé. Ilé náà lọ.
1: Bẹ́ẹ̀ ni.

0: eka bo pada en la wo olohun be pelu we ja tesi waju eyi kikini o mo ti ko ma lo wa too emotional ju akori ti olohun ni ki n ba wa so lori eto dingi oko fun taaro to ni mo fe ke sumo di apoti radio yin daada o tori pe koko yi o se gbogbo wa patapata porogodo lanfani to po kini oro na ti mo fe ba wa so ni pe mommy daddy boda auntie olori omo leyin ibere kan be ti mo fe bere lowo wa laaro to ni tani alafisun re ke mo wi ani mo bere lowo wa pe tani alafisun wa elomi nbe ide to fi ngbegbe aye bo se wu ni pe ko ni alafisun kankan ba mo gbo emi o beru anybody o ti ma won obi to bi ma o ohun tin so na ni pe de dori awon obi to bi un ohun o beru won bo ba si ti funra re lomi ni ra debi pe o lalafisun se moto ho opolopo asise lo mo se to si ni mo se de ri opolopo awon asise mi nbe to je wi pe a le ma ri loni to je pe ojo waju lo to mo wi pe nkan ti se oloni emi a ma san lori eto yi ni gbogbo ojo mejo mejo pe ma wo tori pe o san agun tori pe laakaye re si pe loni o mo to nse o le lo si wa o le lo seyin o le lo sotu o le lo sosi gbogbo ara to ba wo lo le fira re da loni ore wa be ko ni o mo ri lo o abalojo awon agbabo won ni akisa te ri yen won lo logbari toto se bi owo eyin agba nle o sọrọ ye baba to ti pe 60 years yen sori mommy to ti pe 70 years sori daddy to ti pe 80 years yen awon na ti igba kan wa ni ikokori lomo owo kere kere kere ojo aye won sun on sun on sun sowo waju ohun ti mo n beere lowo wa laaro oto ni ni pe tani alafisun wa bo ba n wuwa kan bo ba n se nkan kan tawon eyan le so pe e fi le bo ba lohun ogbo aleni ta a le ba soro ti o si ba soro ti o si gbo so onirurufu eyan be ninu aye re abo ti sora re di almighty olorun nikan ni almighty bo ba n gbo olorun alagbara julo ninu aye wa a nilo enikan ti o je alafisun wa seri alafisun la mo dabi ijanu ti a fi ko esin lenu lopo igba ohun ti wo ri alafisun re o ri ohun ti wo gbo alafisun re a ma gbo lopo igba mi awon nkan tetiti e di si awon nkan to ri na ri kedere bayin ni o ri ni waju alafisun re so ni alafisun sa idi ti opolopo omo fi ngbegbe aye ko kan mi topolopo omo mi fi ya papa lagi si gboro idi aba ni pe won o lalafisun kankan koda lopo igba won a ma so gan won ni enu o mo ka mo ba so wipe enu o ka lamo yin ohun ti won so ni pe ko ni alafisun ko se ni ele fejo re so ti o so pe kai eyi to fe se o mo se eyi to ra wole yen jawo nbe o se tun wo bayi o se tun wo bayi o se tun wo bayi bi asise o ba ni po ninu aye wa gege bi omo ba mi adama se ka bara wa so toro laaro toni tulasi ni o ri daju pe o ni alafisun afa re le je alafisun re paito tabi woli re le je alafisun re o baba re le je alafisun re iya to bi olomo to tara re jade le je alafisun re oko re le je alafisun re ìyàwó tó gbé lélé jẹ́ aláfisùn rẹ̀ kódà àwọn ọmọ rẹ̀ gan lè jẹ́ aláfisùn rẹ̀ ẹni ṣáwo amóye ìgbà mìíràn tó jẹ́ pé ẹnu àwọn ọmọ míì káwọn òbí wọn gbọ́ ẹ pé àkọ́bí ẹ bá ẹ sọ fákọ́bí ẹ ẹnu àkọ́bí ẹ ká ó káwọn òbí ẹ tó bá ti bà wọ́n níwọ̀ wọ́n gbọ́ bó o bá ti ń gbégbé ayé tó ní aláfisùn kankan gbogbo ohun tó o bá ṣe ní ọmọ ráìtì lójú rẹ tó sì jẹ́ pé lọ́pọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ló mọ̀ ṣe tó ní mọ̀ bọ́ ọ bá wá rá àwọn èèyàn tí wọ́n ń pe àkíyèsí rẹ sí pé ó mọ̀ ṣàṣìṣe ń bí ó ṣàṣìṣe ń bí mọ̀ jẹ́ ń tọ̀ ọ́ lọ́pọ̀ ìgbà àwọn gan ni kó rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ o ìdí abá ni pé wọ́n ràn ọ́ lọ́wọ́ láti tètè dí àwọn kòtò tó ṣeé ṣe kó o jì sí lọ́jọ́ iwájú ṣùgbọ́n tó o bá kàn láwọn tó jẹ́ pé ìgbà gbogbo ni wọ́n ṣà ń kọrin kì ọ́ náà ń kọrin kì ọ́ ìgbà tó o ṣe dáadáa wọ́n ń kọrin kì ọ́ ìgbà tó o ṣe tó kù díẹ̀ káàtó ṣe ni wọ́n ṣà ń ráńkà rẹ wọ́n ń tàn án ni o ìwọ ni ọmọ tanra rẹ o rí i dájú pé o ní aláfisùn kan tó jẹ́ wípé bí gbogbo èèyàn bá tiẹ̀ ń tàn ọ́ bí wọ́n bá ń fi òrìlẹ̀ kọ́bọ̀ lójú fẹnu tamúsù ẹ̀hànà fún ọ bó ti wù kó rí ẹni yìí ò ní bẹ́sù bẹ̀gbà láti wojú rẹ kó sì sòótọ́ ọ̀rọ̀ fún ọ má fúnra rẹ lómìnira dé ìpele kan pé torí pé o ti gàgà gógó dé ìpele kan pé irọ́ o kò sẹ́ni tó lè bọ́ ọ sọ̀rọ̀ mọ́ ilé ayé ò rí bẹ́ẹ̀ o ò ní lórí òmọ̀lá o gbìyànjú kó o ní aláfisùn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó olébi ń bẹ tó jẹ́ wípé ariwo gèè nínú ilé wọn nínú ìgbéyàwó wọn lójoojúmọ́ ìdí abá ni pé ọkọ rẹ̀ gan mọ̀ pé ò láláfisùn kankan ìṣí ò bọ́kọ rẹ̀ bá sọ fún ọ pé màá lọ rìpọ́ọ̀tì ẹ fún mọ́bí àti dáàdì wa ni ẹ̀ àti kí tún wá ni ẹ lọ sọ fún wọn kí ni wọn ò fi mí ṣe kí ni wọn ò ṣe gangan ò ń yẹpẹrẹ àwọn òbí rẹ lójú ọkọ rẹ ò ń sọ fọkọ rẹ wípé ẹnu ò ká ọ ò láláfisùn bọ́ọ̀ lọkọ rẹ ṣe fẹ́ ẹ̀ǹjọ́ rẹ ńgbà tí ò sẹ́nìkan tó lè sọ wípé ẹjọ́ bá ń báyàwó mi sọ̀rọ̀ ìwà tí ń wù yìí ó kù díẹ̀ káàtó kò tẹ́ mi lọ́rùn má fúnra rẹ lómìnira débi pé ò ní ní aláfisùn kankan o kò wá mọ̀ gbégbé ayé rẹ lórí ìwòye àti ìròrí rẹ nìkan olórin kan sọ pé ènìyàn mọ̀ ṣe ìrora rẹ ju bí o ti mọ lọ o kìí ṣe gbogbo nǹkan ló mọ̀ tán kìí ṣe gbogbo nǹkan ló rí tán ṣó oríjọ́ tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ríra rẹ pé gbogbo nǹkan ló mọ̀ tán wọn ò lè bọ́ sọ̀rọ̀ gbogbo nǹkan ló rí tán wọn ò lè sọ pé ẹ tún wo agbọnrin bí yìí indirectly ò ń fi style ò fi ń tora rẹ sí level ọlọ́run nìyẹn ó sì ṣeé ṣe o ní kété tọ́lọ́run bá ti kẹ́fín pé o fẹ́ mọ bóun figagbága ní ààyè tó ń wà gẹ́gẹ́ bí olódùmarè ọ̀sìtán tó jábọ́nù ṣùgbọ́n bílẹ̀ bá ti ń ṣútílẹ̀ mọ́ rí ara rẹ sílẹ̀ mọ́ ríra rẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé lójoojúmọ́ ni ọpọ́n ìmọ̀ àti òye rẹ ó máa sún sọ́wọ́ iwájú mọ́ ríra rẹ bí ẹni tí ò gbọ́n tán mọ́ rí ara rẹ bí ẹni tí ò mọ̀ tán gbìyànjú kó o ní aláfisùn bọ̀dá wa ojoojúmọ́ legun yín le torí pé ìyàwó yín mọ̀ wípé ẹ̀ ní aláfisùn kankan ta ni wọ́n fẹ́ fẹjọ́ yín sùn bí bàbá yín sọ̀rọ̀ ẹnu ọ̀ka ọ bí ìyá tó bí ọlọ́mọ bọ́ ọ sọ̀rọ̀ mọ́mí ẹ̀gbẹ́nu yín lọ ayé mi ni o fámìlì mi ni ẹ jẹ́ kí n tó nǹkan mi bí mo ṣe fẹ́ ní wọ èṣí o ó mọ̀ ṣe o ó sàn gbégbé ayé rẹ bó ti wọ̀ ọ́ ó dìgbà tọ́rùn bá wọ̀ tàbí tí òjò bá dá tán kí ọlọ́mùrẹ́là rẹ tó mọ̀ wípé ìyá láyẹ̀ ẹrù lòún rú o sọ ọ sì rí ilé ayé tá a wà yìí ọ di agbọnrin ibìkan nínú ìṣẹ̀mí ayé rẹ tó jẹ́ pé dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ báyìí lẹnu rẹ̀ ó làálẹ̀ tori pe awon igbe aye to ti gbe latẹyin wa won mo visit ojo ola re o orisirisi ibere ni won si mo bere lowo re ko lohun jo ni down fun ni ni alala fi sun se ni eni to n gboro si lenu elomi si ni alala fi sun sugbon alala fi sun re go jamon kankan lowo re mo bo ba pe akiyesi re pe eh la mo yin wa nbi ibi bayi ibi bayi ibi bayi sakiyesi ibe bo ba se se ko satunse ejo eniyan ti boss o toro lo ti kopa ko si se mo pe pupo ninu wa iditile aye fi ri bo se ri ni pe a ko toro mo so fe nikan jokan mo ni lopo igba eniyan pe mi ani mo fe boss aso toro fun mi bo ti wu ki o toro yen kokoro to lara mi won gba o wa di ojo kan emi na wa ri awon kudie kudie ibi to ku si mo wa fe pe akiyesi re si pelu gbogbo irele okan oni ti mo ko lati gbo oto tenu timi na o tun mo si pe awon kan be won le ba yan so toro sugba to ba kan won pe ke ba won so toro ara ti won a ko sele aye lo ngbe isa o ntara re inje enu alala fi sun re ti e ka ona igbe aye to ngbe yi eni nso fun o pe ko ran aye re lowo toju yawa ato awon mo re titi di ba ti nsoro yi lowo lowo bo ti ngbe to dingi okan yi se lo nsori kokon sibe sibe ohun to nso fun na ni pe emi mo ni ile aye mi o koni kaluku ko gbajumo ile aye e ha ikun jogede ikun ready ikun omo wipe ohun to dun a ma pa ni maka ma danirin ajo aye re gbunduku o ri daju pe oni alala fi sun enje enikan be ninu aye re to je pe awon eyan le lo ba pe e dakun e ba wa balagbeja soro e pe sakiyesi lagbon bi lagbon to abi gbogbo n to ba wi na labege o yi so olohun o mo si lai lai to ra re si ipo olohun ni seju kan mo try it e ma binu e je n yabara die iwe mimo so kini kan only come let us reason together e wa e je ka jo so asoye po ìdí tọ́lọ́hun fi sọ bẹ́ẹ̀ nínú ìwé mímọ́ ni pé torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní nbẹ lórí tábìlì rẹ̀ nípa ìgbésí ayé mi àti ẹ tó ní bá wa sọ tó sì ní láti pe àkíyèsí wá sí ǹjẹ́ ìwọ náà nírúfẹ́ èèyàn bẹ́ẹ̀ nínú ayé rẹ̀ bó o bá lọ jìnà nínú ayé if you're going to go far if you're going to end up well rí i dájú pé o ní alálà fi sun elomi o ni bo n ti bere egbe aye n re ohun o fi oro n lo anybody titi to n fi downtown da loni sukere iwo lo sora re do n to da ni abolon lo sa oda be mo wa gbagbe pe o le ri gbogbo nkan tan o le mo gbogbo nkan tan o le gbo gbogbo nkan tan o ni alala fi sun won ni pa soju opo le o bo ti lohun omo laaro otun ninu ẹran mo ti o ba ti ni alala fi sun yo ya papa lagi omo oko ti o ba ti ni alala fi sun iwa ti o iwa ran danran dan iwa ti o jora won ni omo wu ninu ile aya ti o ba ti ni alala fi sun o le enjoy re lai lai gege bi oko awon obi ti o ba ti ni alala fi sun eyin omo o le gbadun rufe obi be olori ti o ba ti ni alala fi sun awon omo leyin o le enjoy re o omo leyin ti o ba ti lalala fi sun olori re o le enjoy re lai lai ri daju pe o ni alala fi sun enikan dondo to le woju re ti o si bo so toro ni wo ati enikan won o soro awon ti o bo si gbangba ti won mo yeye re o iro anini wo ati enikan ninu iyewu enje baba ati ya re le pe o loko ti won si so fun o pe lamo yin on ton se yi oda bo ti wu kawon eyan mo ranka dede re nta to awon obi re le pe o loko ti won so lojo suna bobi ani iwa ton wu yi ku die ka to se o ni alala fi sun be se mi na ni alala fi sun be e ja ma bere bere lowo ara wa o oro tin benle yi petepete ta na ni popa ni eni o ba taba mo fi sibinu mo bi oloko olohun o kemi ati e ka le lojo waju to da ni e ja jo tun be se loni oluso aguntan woli afa tabi paito ti o ba ti ni alala fi sun gbogbo n to ba se na lo se se ma wa tan ni irufe ojise olohun be isubu re kope e ma binu o gbogbo ipo yowu teyan le de ninu aye to ba ti ni alala fi sun asise ma po ninu oro re to ba mo tori yo di agbonrin bi kan awon eyan wa buke di ohun oni so nkan kan fun omo wọ́n ní bẹ́ẹ̀ bá kúkú pé àkíyèsí rẹ̀ síbi tó kù díẹ̀ káàtó sí wọ́n ní yọ̀kùnkùn gbọ́n tí báyìí ni kò ní gbọ́ tó bá wá dí àgbọn ibì kan ohun tó fẹ́ gbọ́ làwọn èèyàn wà máa sọ fún ọ kò sì sí nǹkan míì tó bá ti ń sọ ohun tó fẹ́ gbọ́ fún ọ torí ohun tí wọ́n rí jẹ lákàtà rẹ ni o kìí ṣe pé wọ́n fẹ́ràn rẹ débẹ̀ sọ̀rọ̀ ẹni tó bá ń bọ́ sóòótọ́ ọ̀rọ̀ ohun gangan lọ̀rẹ́ rẹ nigbati gbogbo awon ero to yi o ka nigba tan ba nkorin ki o tan ni a o da iwo lo da ju a ogbo eni yen nikan to ba le pe o si koro obi kan ti o ni daddy la mo yin mommy la mo yin yemisi gabriel rokiba jima ohun tó ṣe níjọ́ báyìí báyìí báyìí báyìí ó mọ̀ kò díẹ̀ káàtó bó bá láǹfààní o lè ṣàtúnṣe rẹ̀ dákun tètè ṣe o ẹnìyẹn ló nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ sọ ríjọ́ tẹ́nìyẹn bá lọ tó bá kú ló tó mọyì ohun tí wọ́n ń pè ní alálàfisùn mọ́ fúnra rẹ̀ ní òmìnira débi pé o ò ní ní alálàfisùn kankan o ó léwu o orí pé àwọn tí ń bẹ láyìíká rẹ tó rò pé wọn fẹràn rẹ tí wọn sá ń sọ ọrọ dídùn fún ọ nígbà gbogbo àárín nínú wọn tó jẹ pé àwọn náà ni wọn ó gbẹ kòtò síwájú rẹ tó ní mọ ṣùgbọn ẹni tí ó jẹ alálàfisùn rẹ ni ó sòótọ fún ọ pé ibi ó fẹ gbà kọjá ìkò tó ń bẹnbẹ ó ṣọra o rí i dájú pé ó ní alálàfisùn ìwọ baálé eléṣo ní alálàfisùn ìwọ ìyálé eléṣo ní alálàfisùn ẹ̀yin ọmọ tẹ́ ń gbọ́ mi gbàròyìn gbọ́ ètò dínge ọkàn láàárọ̀ ọ̀tún ní ìbéèrè mi sí yín ni pé ṣe ní alálàfisùn talẹ̀ páyà rẹ̀ lẹ́yìn ọlọ́run o tún nílò ẹnìkan nínú ayé rẹ̀ tó páyà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ yóò mọ ràn ọ́ lọ́wọ́ yóò mọ gáìdì ẹ láti má fi ṣubú sínú kòtò àṣìṣe o mọ̀ wípé iyì ń bẹ́ẹ̀ pé bàbá mi ò gbọ́dọ̀ gbọ́ pé mo wúrú wà báyìí ìwọ tó jọkọ bó ti wù kíyàwó rẹ̀ ó mọ múnú bí ọ tó bàbá mi àwọn òbí mi ò gbọ́dọ̀ gbọ́ pé mo ṣíwọ́ sókè nà ìyàwó mi alálàfisùn rẹ làwọn òbí rẹ nìyẹn ìwọ tó jẹ́yàwó bàbá àti ìyá mi ò mọ̀ gbọ́dọ̀ gbọ́ pé mo ń gbé ọkọ mi lẹ́nu wọ́n bèrè lọ́wọ́ mi pé ibo mo ti rí àwọn òbí rẹ ni alálàfisùn rẹ ó sì bẹ̀rù wọn páyà wọn o nílò ẹnìkan nínú ayé rẹ tó gbúdọ̀ páyà tí ó sì lè máa bọ́ sòótọ́ ọ̀rọ̀ bó ti wù kí òótọ́ ọ̀rọ̀ yẹn kó ní ọ lára tó ẹnìyàn ó lè sọ fún ọba ìkòrókòrò tíwọ náà sì gbà tó ò ní yẹra fún ẹnìyẹn tó sì tún mú bí ọ̀rẹ́ rẹ bẹ́lòmíì bàbá ti bẹ́lòmíì sòótọ́ ọ̀rọ̀ báyìí yọ gba nọ́mbà ẹnìyẹn bílọ́kì ni tàbí kó tiẹ̀ máa avoid rẹ̀ kò ní fẹ́ bá a sọ̀rọ̀ mọ́ ilé ayé tó rí yìí ò rí bẹ́ẹ̀ o gbianju ko ni alala fi sun oro yi o kan mi gbangbangban o kan eyin na o gbogbo wa patapata bayi lo kan 0913655692 ni number te lanfani lati fi dasito laaro tuni so ma wi pe awon igbe aye kan be to ti gbe lateyin wa bo ba je pe o ni alala fi sun ni o ni ji sofin to je si Then when it's in Beloju, like a caro.
1: A caro, you know, a quick run about the person.
0: I mean, you have love.
1: Mohammed Lonson Atalanda.
0: A shiwang on you.
1: And your barrafism. Couldn't be married. I get in the machine name of Kubunja. What about follow? You must be now walk. Bobo back in the Kunian gratitude. For what of Senator Kahinu, which I hear it. So you are told not to be a pokon.
0: Ọlọrun ni kon kanuku wa kan lati yori ada ese adugo e fun iwoye ti yin iwo na to si lo n ba yan so toro boro ba kan iwo na to ba sewo mo la tan ba so toro fun iwo na se iwo na o gba hello
2: hello
0: e ka ro
2: mo e ka ro mi to la re waju
0: e se o mo
2: e ka bo se sa koko yin osu ke wa 2026 a dara fun
0: ore da
2: wa yin wa tomo tomo
0: ami mo
2: e ku ase nde ore yin o di se yen
0: e se o
2: ona o baba don mo si odun ati godina sira
0: ami olohun
2: aki baba wa ti olohun fi sara koso okun tita to bo so do n da ibi to o ma moju to
0: ami ami olohun
2: tomo tomo won ni sare ara
0: o
2: ri da
0: a se idumare
2: Aki egbe meni aku adodun 61 years leni o
0: Mama woli ayodele
2: Eku
0: mo ti ni be ba ti fe se promo mo nbo na iya woli
2: mo gbodo yin koja ni mo gbodo ki egbe ti mo wa mo
0: do won ni e mo ki egbe te wa be ba ti fe ki egbe te wa nsoosi
2: wa ma wa sanwo
0: eh eh oya
2: eh eje ka ni alafisun o eje ka ni alafisun ko wu ati yin na le wa lara wa ta balala fisun o lewu agbodo ni lokan pe ah ara ajo gbodo bo ko da wa ta jojise olorun ga lala fisun pe a fe ka la gbaja gbo a fe kan baba gbo a fe kan mama gbo a fe ke bi wa gbo so e je ka ni ala fisun ko le dara fun wa
0: ka
2: le jeyan ka le connect ka le fun rere no wa tori ta balala fisun o ni aye mama ti kini lo e je ka lala fisun ko le dara fun wa o le dari o
0: a fe
2: lo ni ala fisun rere ti wa
0: ami
2: ara nu gba ku si o
0: o ye ki egbe yin so si mama
2: eh eh egbe mary ti mo wa
0: eh
2: anti ajodun 61 year
0: adupe adupe
2: alagore mi
0: ah eh o e tu fe ma fi oja nu ngba mo ni ke ki egbe te wa so si e tu bere latori alaga Ibe ba ti mu latori alaga e bo sori akowe latori akowe e bo sori akapo Tani dun be loju la e lo e ka ro o
3: Hello
0: e mo ka ro mo
3: E se pe je to te mu wa
0: Olorun ni mo
3: e mo pe emi mama Ololade lati en for
0: E si mo
3: E mo se to to mo se mu wa
0: Yes ma
3: O ti mu opolopo so ori ni
0: Mm
3: Nigba ti en ba nya Eh lagbaja mo bi ka fi kini lo ah so ba fi lo o se nkan o aja ka ni alafisun ko ja baba wa tinubu mojuba won la alafisun tori wa nti o ba la alafisun ko to jina si a ri pe awon odo mi tan se mi ni mo nira mi ni se o ja popo lopo so ore nu nga to ba lo nira re opo ti oro ba ti ti bi pe omo mo pa mi para re se mo ko ti pari to mi ona wa lowo
0: ami ma mo dupe o e se gan ma oro to n gbo laaro to ni mo fi sawewa o o to oro mo ya so ku so ni o hello tani tun be loju la
4: e ka ran e pe to
0: olohun le leto ni sababi la wa o
4: isegun lo nso lati jare
0: e seun
4: yo dara fun yin pelu topic
0: le mo wa abi o lodumo re sa
4: awon topic kan wa te mo mu wa o da bi ko ni series bi series 1 series 2 series ko lo be
0: seri
4: awon mi won choose won ti e bikita lati ni alafisun
5: hmm
4: mo wa fe ru awon eyan to ba wa ni saka ni won kan ma sun mo won o kan ma kan wa ki afu o
5: ki le ri te fi so be
4: yo dara fun yin ina re lo ju mi lowo lowo bayi
5: lohun
4: ni olohun ni di loan
5: eh
4: mo ba mo bi tan ti un fun yan ni loan na cooperative finance mo ba mo lo ti cooperative te mo pe mi na mo mu lo emi na ni ma duro fun
5: mi
4: gbo so pe mo ba duro fun o gba 1 million ibomi na ton wa ti cooperative wa si dade tan mo fun wa ni owo mi olohun tun ni loan to je emergency o tun gba 1 million be o je 2 million ara ara do ba sanwo Na ba nwo mi kiri
5: Oludumare
4: emi ma nse jalanjo lu pe kin lo ba yawo re kin lo fe jo sun iyawo re
5: eh
4: ma mo fe jo sun iyawo re lai de lo ba tun gbe jako mi
5: ha
4: lo ba gbe jako mi iyawo re ni ko tin to n fe se o da sister re nko ji mo pe sister na o ni eh ni sister so mo ti wa lowo lo ba iyo le ni kakat mo le fe jo re so
5: Oludumare
4: ko de tika ti mo de fe se mi ma gbe ko e mi ma pe ko e lona 20 times ko ni pe
5: ha
4: so bo whatsapp message ko ni so ni reply ka ba ira won na won na ni ehn ki wa ni ju oriri so nitori na awon tan ba mo e ma ma eni ti o ni alabi sun legbe ki won ki sara o so ala eni ti o ni alabi sun alakuba ni eni ti o ni alabi sun abanilaye je ni eni ti o ni ati sun eni to nfa aye eyan seyin ni so idi yen mo so pe topic te wa yi o lo fa gan olorun yo si mo ran yin lowo
5: amisa e se gan mo dupe omo mi nbe to je pe awon obi re o le so pe kai kuro nbe on eyi to binu to o to ge ngba ti o ni alafisun kankan ohun to ba wo na ni ngbele aye re se eh ojo ola re nko ojo ola re nko oni lori ola nko hello
6: e
5: ma kaaro sa
6: e ku eto ja
5: olohun le leto
6: ogola yo le jaru
5: ami oludumare
6: lo ba la no yo ma sale ko gba fun
5: amen ya hala
6: o ma je yan ba wi je yan so
5: e ma ti da ko yin sa
6: Abdulrazak Adewale Yusuf
5: lati
6: Ilorin
5: o ya
6: omo je yan ba wi je yan ba so to so so ti o ba gbo kilasi si e dako e ra lowo
5: Ashu. Ashe, mo dupe. Se ri bo ba di ojo mejo nipa anu olo. Tori akoko tin ko wa ni papa mara. Se ri oro te menu le ibe lati bere. Omo ta ba bawi ton wa nu ki ti ogbo kini ka se. Won la anfani lati ba awon omo soro lojo mejo. Gege bi alagba segun ti so pe eja tun fi yen se siri mi. Ibadara bo ba ngbegbe aye kan ti oda ti o ni tumo tan ba nba o so ibada ko gbo hey ma wule yosu ti ete so nti mo nba o so ma wule bumi bo ba si bumi ebu esu lara sugbon ma gbagbe pe bojo la re ba de tan iwo nikan na lo joko ti koda won o tun bo wo omo e to ma je bere lowo awon to gberu igbe aye to gbe loni awon tan gberu gbe aye be lana won ge ka ba ma je loni ni won igba to ba ti ri pe o ti toro ni won bo so ibada ko gbo o ko le mori bo lowo abama lola tani tun be loju opo ye lo e kaaro
6: e kaaro e ku eto
5: olohun le leto sa
6: a ku se
5: e seun
6: igba to na ko won ni ga ro
5: ami olohun ni
6: ki se ni si le
5: ami oludumare
6: Esu arigidi lati pọsẹ aye kọrin.
5: Ejo ba n pa radio yin tabi ke suku ndi e.
6: Ọrọ ki e so yi ojo ọrọ to ni agbara to se ki gbogbo akiyesi. Mo se ki gbogbo fe ki gbogbo awa to n gbọ eto yi ka to lo wo ọrọ yi daada. E ti o ni ti alai ni ti ju eyi o. O ni ki ni alafisun. Idi ti mo ro pa alai ni ti ju ni pe ti nkan ba sele to ba pe nkan itiju re. Ani kini aye se ru e ari pe gbogbo nkan won yin ti o ba ni itiju o gboto ni alafisun kan ibase omode ni ibase agba ni because gbogbo bi a se wa laye o send god to le fo so ya pe o mo ton to ton ogbon ko lo ba to mo to to si to ton
5: beni
6: e ba gbo na lando ore ko soro kon le ko le tun te so orin jade o ni to aye ba so pa fi wo afi wo o ni ko ma we ko ma funra and that's why ko ti ba nbo orin ki ron wo oro to wa nu orin ko tora ki se jo tabi adun orin yen oro inu e to le ya aye wa pada si ire o ni koko olodun ni gbejo
5: e se mo dupe If you get to do, you get many friends. If you get to do, you get many friends. When trouble comes, when trial comes, then go run away. Say

ìdí nìyẹn tó ṣe nílùú aláfisùn kan o ẹ jẹ́ mọ́ lọ lẹ́lẹ̀ tí mọ́ bó bá di ọjọ́ mẹ́jọ á tẹ̀síwájú nípa àánú ọlọ́run má wulẹ̀ bínú sí mi o ọ̀rọ̀ tó kan gbogbo agbọ̀ngbọ̀n àgbọ̀n ni o bó ti kàn yín ló kan ìmí náà má sọ̀pà kọ́ lùkẹ́ o ọjọ́ ọ̀la wà o ọlọ́run lókè ògo ní forúkọ rẹ o atúgòkè aṣọ láyọ̀ àtàlàáfíà lórí ètò tàpẹ̀ ní díngí ọkàn fún tààrọ̀ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ apàṣẹ kan ní tàwa yìí bàbá dáadáa wọ́n wá fún wa lórí ọ̀fẹ́ ńlá ìbàbá mọ̀ mọ́ lóore sá ẹ mọ̀ ga sí ẹ mọ̀ pọ̀ sí ẹ mọ̀ ní sísá bẹ́ẹ̀ lórí gbogbo lọ́gàlọ́gà nìkan ní tàwa yìí ó lárinwájú ọmọ òye wọlé lowó kọ tèmi dúkìá ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́fẹ́ nìkan kan o a mọ̀ bí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsí abẹ̀nàwọ́ ẹni bá ní alọ ká mọ̀ bọ̀ láàní dé bá nígbà tí èṣù ògùn awọ ò ní kú ẹ̀yìn náà ò ní kú gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rà bẹ́ẹ̀nìkan bá wá ń ro bí rò wá níkọ̀rọ̀ ọ̀bì kan ibi ọmọ sọlẹ̀ sọ́dẹ̀ wọn ni bẹ́ẹ̀yàn bá sì ń ro kúrò wá aṣọ funfun báyìí láà mọ̀ fìránṣẹ́ sí hàn lágbára ọlọ́run ẹ mọ̀ gbé nínú àánú ọlọ́run ọlọ́run rọ́kàn mi o mo nífẹ̀ẹ́ yín gan love you kájà ọjọ́ mẹ́jọ.

0: prophetic global ministry. Láti sọ ayé gbogbo nípò díko. Tí ìfojojúmọ́ lákàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń tì mú ní sí agbára òkùnkùn dòmìnira pátápátá. Láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run. Tó ń ti àṣẹ látẹnu. Ikọ̀ àti ìríjú Olódùmarè. Ta fọ̀rọ̀ àṣẹ ránṣẹ́ ìran yìí. Olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi. Ti ìjọ Vision Prophetic Global Ministry. Tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin. 9:30 to 10 a.m. Every Sunday. Ago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀. Ní gbogbo ọjọ́ Sunday. Ní ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́. Ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́. Ayé rẹ̀ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù. Láti bá olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ pè sórí nọ́mbà yìí 09022299187. Don't miss it. God has a word for you.
1: Yorùbá gbogbo tún yẹ jẹ́ kájọ dámúso. Tẹ́pẹ́pẹ́ ẹ̀yìn tó ń tọpẹ́ fún Ọlọ́run.

méjìdínlógún sí ọjọ́ karùndínlógún oṣù kẹwàá yìí ọdún 2026 22nd to 25th October year 2026 nínú gbọ̀ngàn ilé ìjọsìn Patient Prophetic Global Ministry tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin àwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkàn.

sókè. Tobidori Reverend Ayo, Ọlọ́run fún mi. Nígbàtí Evangelist tó yọsí Akíyá, yóò máa fi ọgbàgbọ́ orin ẹ̀mí gbalẹ̀. Léwájú àwọn ikọ̀ olórin ẹ̀mí bí Honey Drops, Samuel Joshua, Timmy Sachs Global, Evangelist Samson Dada. Tẹ ẹ má bí dèmí dáre. Káyàbá yàbá. Àdúrà, ohun ìsọtẹ́lẹ̀, àṣẹ ọ̀rọ̀. Pẹ̀lú ọkàn ọ̀jọ̀kan orin ẹ̀mí ni yóò máa rọ̀ bí ọ̀wàrà òjò. Níbi àjọ̀dún tọdún yìí, bàbá wa nínú Olúwa, Dr. Antikines Olúwa Tóyìn Abódìsá.

0: Hammond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Orúkọ mi ni Yeye Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láàyè, àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀dí Abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé. Monomin Plus.
2: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil epo ẹja sí i. Ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é Monomin Plus. Monomin
3: Plus. Ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí. Èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristì lẹ́ẹ̀kejì ìpínlẹ̀ Kwara Seventh Day Adventist Church Kwara State sanwó fún. Oníwàásù ni olùṣọ́ àgùntàn Adéwuyì Yàyà. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

wakati ireti oni eto ti o le si eti gbo re mo ki o kaabo si bi eto yi pelu igbagbo ninu olorun pe ireti re ninu jesu ki yo ja sofo ni oni atun be soro nipa eto ilera ofe yi ti olorun ni fun aye enikokan wa nitori pe eleda wa oni o da wa omo ohun ti o ye wa omo ohun ti ara wa nilo ati ohun ti ara wa fe mo ki o kaabo si wakati nibi ti olorun tin se ise itusile ati ise irapada teri okan re ba nigbati a gbadura si olorun oga ogo baba wa ati olorun wa adupe fun agbara yin ati ore ofe yin ni ore aye wa adupe fun anfani ti e fun wa lati tun wa sibi eto ti wakati yi fun gbogbo awon omo re ti won ti so ireti won nu loni e ba mi da pada fun won fun gbogbo awon omo re ti won wa ninu ibanuje e ba mi tu won ninu fun gbogbo awon omo re ti won woju eyin olorun fun ibukun omo ibukun owo ibukun ile jesu eyin ni jehofa nla olupese ba mi pese fun won otito oro yin ti a gbo loni e je ko se ise itusile ise irapada ati ise ibukun ninu aye gbogbo wa ki ogo ati ola ki o je ti yin ki awon omo re ki a si di alabukun fun eyi ni ebe ati ibere wa ni oruko jesu kristi oluwa ati olugbala wa ti a ma soro nipa eto ilera loni orisirisi eko ati imo lo wa nibe awon kan ma so wipe ko si ohunkohun ti enu o le je awon kan ti le so wipe iku jesu o ti mu gbogbo ohun gbogbo di jije lai si ese nibe awon kan ti le so wipe aisan to se wa satani lo fi si wa ni ara awon kan ti le so wipe ko si ohun ti enu o le je eje jesu ti ya gbogbo e si mimo kini etu olorun nipa eleyi kini wo na gan gbagbo le lori se looto ni iku jesu se ya gbogbo eran si mimo oya oti si mimo oya igbo si mimo oya gbogbo e si mimo rara ko ri be lati inu oro olorun ta ba wo inu iwe Johanu keta ori kini ese ikeji kini ife olorun fun aye re kini ife olorun fun aye mi nipa eto ilera wa oro olorun ni olufe emi gbadura pe ninu ohun gbogbo ki o le ma dara fun o ki o si ma wa ni ilera ani bi o ti dara fun okan re debi so fun olorun ni atete ko se olorun o da aisan mo wa olorun o da irora mo wa olorun o da ifoju mo wa olorun o da eti didi mo wa gbogbo awon kan wonyi won waye nitori ese to wa ninu aye olorun erongba re ati ife re fun aye re o ni ki o wa ni ilera pipe ṣugbọn ni won gba ti ese ti wa ninu aye olorun wa fi ye wa wipe ti a ba tele awon kankan awon ilana to la kale fun wa ninu bibeli a wa ninu ilera pipe nitori pe olorun wa o fe rere fun aye wa o si fe alaafia fun aye wa ninu eko yi a gbe opolopo awon ese bibeli yewo ti a ba wo iwe Deuteronomy ori ikefa ese ikerinleniogun kini ese wura yi so fun wa nipa eto ilera wa nitori pe ohun gbogbo ki jije ohun gbogbo ki mumu ohun gbogbo ki a le wo ohun gbogbo ki a le je gẹ́gẹ́ bí àṣẹ ọ̀rọ̀ ọlọ́run àwọn nǹkan tó yẹ ká jẹ bíbélì sọ fún wa bó o bá délé ìwòsàn náà a máa ṣàlàyé fún ọ pé má jẹ̀bi kò bọ́ ọ lára mu má jẹ tọ̀hún kò bọ́ ọ lára mu tí dókítà ayé oníṣègùn ayé bá lè sọ wípé
àwọn nǹkan wọ̀nyí kò dá a fún jíjẹ mélòó mélòó ni ìwọ náà rò wípé ọlọ́run ẹlẹ́dàá rẹ tó bá sọ fún ọ wípé èyí jẹ́ mímọ́ èyí jẹ́ aláìmọ́ mélòó mélòó ni ó yẹ kó gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu nínú ẹ̀kọ́ yìí. Ọlọ́run ní nǹkan pàtàkì tó ní láti sọ fún ọ tí mo sì fẹ́ kí ọ gbọ́ fún àǹfààní ayé rẹ nínú òwe Deuteronomy orí ìkẹfà ẹsẹ ìkẹrìnléníogún. Olúwa sì pàṣẹ fún wa láti máa ṣe gbogbo ìlànà wọ̀nyí láti máa bẹ̀rù Olúwa Ọlọ́run wa fún ire wa nígbà gbogbo kí ó lè pa wá mọ́ láàyè bí ó ti rí ní òní yìí fún ire ayé rẹ kí àìsàn mọ́ bá sí ọ́ kí ìdààmú kọ́ mọ́ bá dé báyé rẹ. Mo tún fẹ́ fi yọ wípé ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé kò nídìí a lè jẹ́ bẹ́ẹ̀ ni o lè jẹ́ ohun gbogbo o lè mu ohun gbogbo ṣùgbọ́n àyọrísí rẹ̀ wà nígbà tí erin bá fọ eré ìfọ ọlọ́run nígbà tó o bá jẹ̀jẹ̀kújẹ tínú rọ oní kánsà oní ìtọ̀ ìfúnpá ẹ̀jẹ̀ rúru tuberculosisi oríṣiríṣi àwọn àìsàn wọ̀nyí kò lè ṣe ọlọ́run ìhàwọ̀ èèyàn náà ni àìsàn lè dé bá ṣùgbọ́n ọlọ́run ọ̀fẹ́ kò ṣàìsàn ó ní ìkìlọ̀ yìí ìkìlọ̀ yìí tó fi ń tọ̀ wá ní wákàtí yìí tó bá wo ìwé Deuteronomy orí ìkẹtàléníogún ẹsẹ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìkìlọ̀ kan wà ń bẹ̀ fún ayé rẹ èyí tí ọlọ́run tó ní fún ọmọ fẹ́ kọ́gbọ́n tí ọ̀rọ̀ ọlọ́run sọ mọ́ gbọ́ ohun ènìyàn nípasẹ̀ lera rẹ ṣùgbọ́n mo fẹ́ kọ́ gbọ́ ohun ọlọ́run òun lè fún ọ ní ìlera pípé òun lè fún ọ ní àlàáfíà òun lè fún ọ ní ọkàn tí ó yè kooro bíbélì fi yé mi wípé ẹ̀yin yóò sì máa sin Olúwa Ọlọ́run yín òun yóò sì bùkún oúnjẹ rẹ àti omi rẹ èmi yóò sì mú ààrùn kúrò láàrin rẹ. Ètò Ọlọ́run nìyẹn Ọlọ́run ṣetán láti bùkún fún omi tó mu Ọlọ́run ṣetán láti bùkún fún oúnjẹ tó ń jẹ ṣùgbọ́n tó o bá jẹ oúnjẹ tí Ọlọ́run ní kó o má jẹ ṣe yóò bùkún fún tó o bá mu ohun tí Ọlọ́run ní kó o má mu ṣe yóò bùkún sí tó o bá wá ṣe nǹkan wọ̀nyí sọ wá rò wípé Ọlọ́run ó mu àìsàn yẹn kúrò níbẹ̀. Nítorí náà à ń sọ̀rọ̀ nípa jíjẹ múmu nítorí pé nǹkan yìí kò lè gbà wá láṣùgbọ́n ó lè gba ìjọba ọ̀run lọ́wọ́ wa tó o bá pa tẹ́ńpìlì Ọlọ́run àgọ́ ara rẹ jẹ́ ó lè gba ìjọba ọ̀run nínú ayé rẹ kúrò lọ́wọ́ rẹ. Nítorí náà ara nínú Olúwa mo fẹ́ kọ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé nínú ọ̀rọ̀ Ọlọ́run ni àṣẹ àti ìbùkún wà. Tí a bá wo ìwé Kọ́rìntì kínní orí ìkẹwàá ẹsẹ ìkọkànléníọgbọ̀n kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀? Ọ̀rọ̀ Ọlọ́run fi yé mi wípé nítorí náà bí ẹ̀yin bá ń jẹun tàbí bí ẹ̀yin bá mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ṣe ẹ máa ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Oúnjẹ tó ń jẹ ṣé Ọlọ́run ó lè fi ògo rẹ̀ hàn bẹ́ẹ̀? Omi tó ń mu sí ògo Ọlọ́run wà ń bẹ́ẹ̀? Aṣọ tó ń wọ̀ yẹn tó wọ̀ yẹn ṣé ó fi ògo Ọlọ́run hàn? Inú ilé tó ń gbé yẹn ṣé ó fi ògo Ọlọ́run hàn? Àyíká ara yẹn ṣé ó fi ògo Ọlọ́run hàn? Nítorí náà bíbélì ní tí ẹ tí ìwọ bá ń jẹun àbí tí ìwọ bá àbí ohunkóhun tí ìwọ bá ṣe ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Nítorí náà Ọlọ́run fẹ́ kí jíjẹ múmu wa kó jẹ́ fún ògo tirẹ̀ nìkan. Ṣé ìwọ ṣetán láti ṣe eléyìí ní àtètè kọ́ ṣe irú oúnjẹ wo ni Ọlọ́run fún wa? Ìwé Jenesis orí kínní ẹsẹ ìkọkàndínníọgbọ̀n irú oúnjẹ wo ni Ọlọ́run fún àwọn òbí wa ní àtètè kọ́ ṣe? Bíbélì
bíbélì fi yé wa nínú ìwé Genesis Olúwa sì wí pé kíyèsí mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín àti igi gbogbo nínú èyí tí ń ṣe igi eléso tí ń so èyí ni yóò máa ṣe oúnjẹ fún yín gbogbo igi eléso àwọn ewébẹ̀ oúnjẹ tí kò ní àbàwọ́n tí ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn ní àtètè kọ́ ṣe ni eléyìí tí a bá tún wá wo ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún kí ni ọlọ́run sọ níbẹ̀ olúwa ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọba ni kí ìwọ kí ó máa jẹ àwọn igi eléso ni ọlọ́run fún ìran ọmọ ènìyàn ní jíjẹ àwọn tó ń jẹ ẹ́ lónìí àǹfààní ìlera wà fún wọn tí ìwọ náà bá jẹ nígbò ló ti jẹ èso gbẹ̀yìn ọlọ́run pè ọ ọlọ́run rọ ọ fún ìlera àti fún àǹfààní ayé rẹ pé ìwọ ọmọ mi lọkùnrin lóbìnrin má jẹ̀jẹ̀kújẹ má mọ̀mọ́kúmọ́ má wọ̀rọ̀kíwọ̀ nítorí pé ní àtètè kọ́ ṣe àwọn igi eléso wọ̀nyìí ni ọlọ́run fún wa láti jẹ ìwé Genesis orí ìkẹta ẹsẹ ìkejìdínlógún kí ni ọlọ́run sọ nínú rẹ̀ nítorí pé ẹ̀bùn ohun ìṣúṣú ni yóò máa wù jáde fún ọ ìwọ sáà ti jẹ ewéko ìgbẹ́ ìwọ yóò sì máa jẹ ewéko ìgbẹ́ ewéko ewébẹ̀ èso òní ọlọ́run fún ìran ọmọ ènìyàn ní jíjẹ arákùnrin arábìnrin tí a bá wo ìwé Levítíkù orí ìkọkànlá gbogbo ohun àbẹ̀mí tó wà nínú omi ọlọ́run yà wọ́n ní ipa méjì ọlọ́run sọ yí pé àwọn ọ̀kan jẹ́ mímọ́ ọlọ́run sọ yí pé àwọn ọ̀kan jẹ́ aláìmọ́ tí dókítà oníṣègùn ayébáyé sọ yí pé àwọn ọ̀kan dára fún ọ àwọn ọ̀kan dára fún ọ mélòó ni ọlọ́run bíbélì sọ wípé nínú gbogbo abẹ̀mí tó wà nínú omi àwọn tó ní lẹ́pẹ́ tó sì ní ìpẹ́ àwọn ní ká máa jẹ ìwọ náà mọ àwọn ohun abẹ̀mí tó wà nínú omi tó ní lẹ́pẹ́ àti ìpẹ́ lọ́ka àwọn ẹsẹ bíbélì ṣàlàyé ó dárúkọ wọn dáadáa tó bá tún wo ìwé níbi ìwé Deuteronomy orí kẹrìnlá ó lè pè fún ìbéèrè nítorí pé ààyè wà fìbè tọ́bọ́ wọ́n wù egi Deuteronomy orí ìkẹrìnlá a tún wá sọ àwọn ẹranko tó rìn lórí ilẹ̀ bíbélì tún pín wọn sí méjì a pé àwọn kan ní ẹranko àìmọ́ a pè kan ní àìmọ́ kí lọ́ọ́ pa gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ tí ìwọ àti èmi dá nígbà tí ọlọ́run payé inú àrùn ọlọ́run nínú à mú àwọn ẹranko mímọ́ ní méje méje akọ àti abọ mú wọn wọnú ọkọ àwọn ẹranko àìmọ́ mú wọn ní méjì méjì kèése wípé àwọn ẹranko yìí ò dára ṣùgbọ́n ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ohun aláìmọ́ fún jíjẹ àwọn ọmọ ènìyàn bíbélì sọ nínú ìwé Deuteronomy orí ìkẹrìnlá pé gbogbo ẹranko tó ń jẹ àpọ̀jẹ tó sì la bàtà ẹ̀ṣẹ̀ àwọn ni ẹranko tó yẹ fún jíjẹ ìwọ náà wò wọn ẹranko tó bá ní ohun méjì yìí òní bíbélì sọ wípé ọ dára fún jíjẹ jẹ ká rọra ka díẹ níbẹ kọmọ dàbí bàtà wípé àròsọ ni àbí ọgbẹ ènìyàn níwèé Deuteronomy àwọ orí ìkẹrìnlá tí a bá wo tá a bá bẹ̀rẹ̀ sí kà á láti ẹsẹ ìkarùn-ún kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ a bẹ̀rẹ̀ síta láti ẹsẹ̀ ìkejì nítorí pé ènìyàn mímọ́ ni ìwọ fún olúwa ọlọ́run rẹ torí pé ó jẹ́ ènìyàn mímọ́ àti gbọ́ọ́là ni ọlọ́run fi sọ eléyìí fún ayé rẹ torí pé ó ti jẹ́ mímọ́ òde jẹ̀jẹ̀kújẹ torí pé a ti gbọ́ọ́là òde mọ̀mọ́kúmọ́ torí pé a ti gbọ́ọ́là òde wọ̀wọ̀kúwọ̀ torí pé a ti gbọ́ọ́là òde bá àgọ́ ara rẹ ti ṣe tẹ́ńpìlì ọlọ́run jẹ bíbélì fi yé wa wípé
Oluwa si ti yan o lati ma se eniyan otito fun ara re ju gbogbo orile ede lo tin be ni ori ile aye iwa ko boro je o irira kan woyi ni ara ko ti eyin yo ma je akomolu agotan ati ewure agbore ati osu ati igala ati ewure igbe ati pigari ati epon ati etu ati gbogbo eranko ti o laba ti ese ti o si nje ti o si pe ya batese si meji ti o si nje apoje ninu eranko eyin ni ni ki eyin ki o ma je sugbon woyi ni eyin ko boro je ninu awon ti o nje apoje tabi ninu awon ti o laba tese bi ibakase ati eworo ati gara nitori ti won je apoje sugbon won ko laba tese alai mo ni won ja si fun yin ati elede nitori ti o laba tese sugbon ko je apoje alai mo ni fun yin eyin ko boro fowo kan oku won be ni eyin ko boro je won ara ninu oluwa otito ni oro olorun awon kan ti le so yi pe jesu ti ku o ti ya si mimo eje ta ma je pelu igbagbo pe paul ni o ko won ti a ko ba je pelu igbagbo ese ni mo fe bere lowo re se jesu ku fun e se jesu ku nitori ewe be se jesu ku nitori oti se jesu ku nitori imanu nitori agutan nitori elede nitori awe ra imorara o eniyan ni jesu ku fun iwenu ma fun esi araye eniyan lo dese jesu oku nitori eran to ba lu poisi loni o ku to ba jeje kuje loni aiso si o ki lo de to tele ase olorun ki lo de to rera re sile ki lo de ti o ba ifi olorun laaye ninu aye re oba lo wo iwe Leviticus o ri nbe ni oni eje ki awo iwe woli Isaiah ki agbo ti woli Isaiah so awon tan je je ku je ateranku aterana to ti ku ati yi ti oku ati yi to ma ati yi ti omo jije ni idi ni yi ti aisan o le je idi ni yi ti aisan fi nde ba aye re nitori pe opolopo aisan ta ni loni nipa ohun jije ni iwe woli Isaiah ori keri dini adori Isaiah 66 ese ikedogun ati ese titi de ese iketa dini ogun bayi ni oro Olorun so nitori na kiyesi Oluwa n bo ti o ti na ati awon keke re bi aja lati firun sesan ibinu re ati ibaniwi re nipa owo ina nitori Oluwa yo fi ina ati ida re se idajo gbogbo enara awon oku Oluwa yo si po awon ti o ya ara won si mimo ti won si nso ara won di o aimo ninu agba lawon mi ti okan tele keji laare won je eran elede ati o irira gbogbo ati eku awon ni a o parun pelu ni Oluwa wi kọlọrun go to porun ni bibo Jesu lekeji wo gan ti para re run pelu to nje ati to mu woye to ti na lori aisan wo irora ati moju to ti la koja ki lo de to tele ase ilera Olorun fun aye re ki lo de ti o n duro de gba ti aisan ba to mu okan re ati ara re ko to jawo ninu ijakuje ati imukumu ninu iwakiwo ati isekuse eje ki lo sinu iwe Genesis ori ikeje ki a gbo ohun ti Olorun so fun baba wa Noah ni igba ikun omi ito mu Olorun to da ohun gbogbo to ri pe ohun gbogbo ti o da fi pe ni to fi mu Olorun so wi pe awon kan be ti won ko je ni mo beli wi pe Oluwa si wi fun Noah pe
iwo wa ati gbogbo awon ara ile re sinu oko nitori iwo ni mo ri ni olododo ni iwaju mi ni iro ji ninu oniruru eran ti o mo mu oniruru eran ti o mo meje meje ki iwo ki o si mu won ati ako ati abo re ati ninu eran ti ko mo meji meji ati ako ati abo re ta ba ti le wo gan ni se awon eran woyi ta nje gan ta pe ni mimo ije lo to lo je mimo gan ije lo to lo si anfani fun anfani wa olorun lo so eleyi fun nua nua si tele ati olorun ibere ni wi pe se iwo na se o tele ase olorun eledumare láti jẹ ohun tí ọlọ́run ní kò jẹ láti mu ohun tí ọlọ́run ní kò mu nítorí pé ní apalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ yìí a pàdé nígbà tí a tún ṣàlàyé ní kúkún nípa ìlera rẹ nípa àlàáfíà ayé rẹ nítorí pé ìwọ kò ní agbára nínú rẹ láti dáwọ́ ohun tí kò dára tó ṣe yẹn dúró ṣùgbọ́n tó o bá jọ̀wọ́ ayé rẹ fún kristi yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò fún ọ ní ìrètí yóò fún ọ ní àlàáfíà láti lè dáwọ́ àwọn tí kò dára tó ń jẹ yẹn láti lè dáwọ́ rẹ dúró ìjẹ́ ìpinnu rẹ ni wípé nínú jíjẹ rẹ nínú mímu rẹ nínú wíwọ rẹ ìwọ yóò ṣe gbogbo fún ògo ọlọ́run tó bá ṣe pé èyí ni ìpinnu rẹ nínú wákàtí ìrètí tó ń dé bá ọ kí ló dé tó tẹrí ọkàn rẹ bá nígbà tá a gbàdúrà papọ̀ òkú àti ọlá ni fún yín ọlọ́run bàbá wa nítorí fí ẹ̀yìn nífẹ̀ẹ́ wa ju bí àwa gan ṣe nífẹ̀ẹ́ ara wa lọ fún gbogbo àwọn ọmọ rẹ lọkùnrin lóbìnrin tá ń wojú ẹ̀yìn ọlọ́run tá ń wá àlàáfíà nípa ti ìlera wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti jẹ sẹ́yìn ti fa àìsàn olúwa ẹ bá mi fàánú dáríjì wọn ìwòsàn yín ẹgbẹ́ wọnú ayé wọn ó rí ọ̀fẹ́ tí wọ́n fi lè jẹun tọ́tọ́ àtọ́tọ́ yẹ tí òfin ní máa mu ìmúkúmi ìjẹkújẹ tó lè pa àgọ́ ara wọn lára jésù ẹ bá mi fi fún wọn ògo àti ọlá ni fún yín jésù olúwa wa ó lè pàdé wa nínú ilé ìjọsìn wa ìjọ nírètí bíbọ jésù kristi lẹ́ẹ̀kejì tí a mọ̀ sí ìjọ seven day adventist church ní gbogbo ní kwara state ọlọ́run yóò bùkún fún ọ àánú ọlọ́run yóò dájú àbọ̀ ọlọ́run wà nù ayé rẹ àtijẹ́ àtimú rẹ kò ní nira jésù olúwa wa.

A gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-36-52-7016 070-36-52-7016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí, kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ́.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Àlàáfíà Ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Ọlọ́run ìgbàlà wa á gbé iga nítorí pé ẹ dára sí wa. Ààyè lógun tó pé ènìyàn ní agbára láti gbàlà. Bíbélì wí pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun gbogbo. A gbàdúrà pé bí ẹ ti rán ọ̀rọ̀ yín sí wa, ọ̀rọ̀ yín yóò mú wa lára dá, ọ̀rọ̀ yín yóò gbà wá kúrò nínú gbogbo ìparun ní orúkọ Jésù Kristì. Ògo ni forúkọ Olúwa. Ẹ̀mí mímọ́ gba iṣẹ́ rẹ ṣe. A ó máa yan Jésù Olúwa wa. Àmì. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sí wákàtí ìgbàlà. Mo ń gbàdúrà wípé níbi gbogbo tí ọwọ́jà ìkànnì yìí dé tí ẹ sì ń gbóhùn wa, ìgbàlà Ọlọ́run lọ́tún yóò bá yín ní orúkọ Jésù. Lónìí a máa wo àkànṣe iṣẹ́ ìránṣẹ́ tí a pè ní ìnà àlàáfíà. Ìnà àlàáfíà òní yóò jẹ́ àkókò iṣẹ́ ìránṣẹ́ fún onírúurú àìsàn àti àìlera. Nítorí náà àwa tí a ti ń gbé omi lọ́wọ́ báyìí, tí a bá ní ìlera kan tàbí òmíràn, tàbí tí a mọ àwọn ènìyàn tí wọ́n ní ìlera bóyá wọ́n wà ní hospital ni o àbí wọ́n wà ní ilé, mo fẹ́ kí ẹ sọ fún wọn kí wọ́n yí rédíò wọn ní wákàtí yìí kí wọ́n ba lè jẹ́ alábápín ìwòsàn àti ìgbàlà Ọlọ́run ní wákàtí yìí. Torí pé ó dá mi lójú pé àṣẹ ìwòsàn àti ìmúláradá yóò jáde lọ láti wo àwọn ènìyàn sàn, láti dá àwọn ènìyàn ní ìdè, láti gba àwọn ènìyàn là kúrò nínú onírúurú àìsàn àti àìlera. Mo sì ń gbọ́ Ọlọ́run gbọ́ wípé iṣẹ́ ìyanu Ọlọ́run yóò jẹ́ rírí nínú ayé rẹ ní orúkọ Jésù. Mo ń sọ nípa ìnà àlàáfíà. Ìnà tó mú àlàáfíà wá, ìjìyà tó mú àlàáfíà wá, ìjìyà tó mú ìlera wá. Mo gbàdúrà pé ibikíbi tí àìlera àti àìsàn bá wà nínú ayé rẹ lónìí, òpin yóò dé bá wọn ní orúkọ Jésù. Mo ń kà láti ìwé wòlíì Àìsáyà orí 53 láti ẹsẹ̀ ìkíní.
2: Ta ni ó ti gba ẹ̀yin wa gbọ́? Ta ni a sì ti fi apá Olúwa hàn fún?
1: Wòlíì Àìsáyà ló ń sọ̀rọ̀ níyì. Ó fẹ́ sọ nǹkan tó ṣe pàtàkì. Ó ní pé ta ni ó ti gba ẹ̀yin wa gbọ́? Ta ni a ti fi apá Olúwa hàn fún? Wòlíì fẹ́ sọ ìfihàn. Ó fẹ́ sọ àsọtẹ́lẹ̀. Ó fẹ́ sọ ìṣípayá tí Ọlọ́run ti fi hàn. Ó fẹ́ mú ìyìn wá. Ó fẹ́ mú ìròyìn wá fún àwọn ènìyàn. Ó wá ní pé ta ni ó ti gba ẹ̀yin wa gbọ́? Ọ̀rẹ́ tó ń gbọ́ mi lónìí, oríṣiríṣi ìyìn ló wà. Oríṣiríṣi ìyìn ló yí wa ká. Ìyìn àwọn dókítà wà. Ìròyìn àwọn dókítà ó wà. Ohun tá à ń pè ní report ó ni mò ń pè ní ìyìn ní wákàtí. Àwọn dókítà nígbà tí wọ́n bá ṣe àyẹ̀wò ara, wọ́n á mú ìyìn wá. There is doctor's report. Ìyìn àwọn dókítà wà. Ìyìn àwọn ènìyàn wà. Ìyìn ìwọ fúnra rẹ náà wà. Ìyìn èṣù wà pẹ̀lú. Ṣùgbọ́n wòlíì Àìsáyà mú ìyìn kan wá. Ìyìn tí kò wá láti ẹnu ara rẹ̀ ṣùgbọ́n tó ń ti ọ̀run sọ kalẹ̀. Ó mú ìyìn láti òkè wá sọ fún àwọn ènìyàn. Ó ní ta ni ó ti gba ẹ̀yìn wa gbọ́? Ta ni yóò gba ẹ̀yìn gbọ́? Tí n bá sọ fún yín, ta ni yóò gbàgbọ́? Ǹjẹ́ ní mọ̀ pé ìṣòro ènìyàn ìṣòro ìgbàgbọ́ ni? Ìpèníjà tí ènìyàn ní òun ni ìgbàgbọ́. Òun ni àti gba ìyìn Ọlọ́run gbọ́. Nítorí pé lọ́pọ̀ ìgbà ohun tí Ọlọ́run sọ a ò fojú rí. Ohun tí a ò fojú rí ó rọrùn fún ènìyàn láti gbàgbọ́ ju ohun tí a ò fojú rí lọ. Kí la ń pè ní ìgbàgbọ́? Ìgbàgbọ́ òun wá láì ṣe pé a gbọ́ nǹkan. Ohun tí a bá gbàgbọ́ òun la sì máa ní ìrírí rẹ̀. Bíbélì wí pé ìgbàgbọ́ ń wá nípa gbígbọ́ àní gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí ìwọ gbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ̀ òun ni ọ̀rọ̀ Ọlọ́run, kì í ṣe ọ̀rọ̀ ènìyàn. Bí ohun tí o gbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ dókítà bó ti kó jẹ́ òótọ́ sí bí ò ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí o gbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ èṣù bó ti lè jẹ́ pé èṣù wà tó sì lágbára tiẹ̀. Ohun tó gbọ́dọ̀ gbàgbọ́ òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Torí ohun tí ẹnikẹ́ni bá gbàgbọ́ òun náà ni yóò ní ìrírí rẹ̀. Àìsáà wí pé ta ni ó ti gba ìyìn wa gbọ́? Mo dẹ̀ ń bí wọn náà lóòrè lónìí, ta ni yóò gba ìyìn gbọ́? Torí mo mú ìyìn kan wá fún wa lónìí. Ìyìn tó ti òkèrè wá. Ìyìn tí kìí parọ́. Ìyìn tó jẹ́ òtítọ́. Ìyìn tá a ti fìdí rẹ̀ kalẹ̀ ní ọ̀run. Ìyìn tí ó sì jẹ́ bákan náà lánàá lónìí àti lọ́la. Ìyìn tó ń sọ nípa ìnà àlàáfíà. Mo ń gbàdúrà fún ọ pé ẹ̀mí ìgbàgbọ́ yóò wọnú ayé rẹ lọ. Àìsáà wí pé ta ni ó ti gba ẹ̀yin wa gbọ́? Ta ni a fi apá Ọlọ́run hàn sí? Àwọn tí ó bá gba ìyìn gbọ́ wọn yóò rí apá Olúwa. Àwọn tó bá gba ìyìn gbọ́ wọn yóò rí ìfihàn apá Olúwa. Àwọn tó bá gba ìyìn gbọ́ wọn yóò rí iṣẹ́ tí apá Olúwa ń ṣe. Bíbélì wípé ọwọ́ Olúwa ni agbéga. Ọwọ́ Olúwa ṣiṣẹ́ agbára. Ọwọ́ Olúwa ni agbéga. Agbéga ju àìsàn lọ. Agbéga ju àrùn lọ. agbega ju iku lo, agbega ju esu lo, agbega ju aye lo, agbega ju iriri ohun la koja lo. Owo Oluwa ni agbega, owo Oluwa o nsise agbara. Mo de n gbadura fun loni pe owo yi o jade si aye re loni, owo yi o mu iluwosan ati idade ba aye re. Owo Oluwa yi o gba aye re la, owo Oluwa yi o mu idade ba o, owo Oluwa yi o gba o la kuro lowo aisan ati ogun satani. Isaiah woli o wi pe ta ni o ti gba eyin wa gbo, iru awon to gbagbo yi awon ni yo ni iriri ati ifihan. Owo Oluwa to woli san, owo Oluwa to gbanila, ta ni o ti gba eyin wa gbo. O fe so ohun to soro se fun eniyan lati gbagbo, ohun to le fun eniyan nira lati gbagbo ni woli Isaiah fe so. Sugbon lati koko so oro igbagbo, o la gbo pe awon eniyan lati gba ohun to Oluwa fe so gbo, ki won ba le ni iriri, ki won ba le je eleri ohun ti Oluwa fe se. Oni ta ni o ti gba eyin wa gbo? Iru won ni apa Oluwa la fi won fun, ta ni lati fi apa Oluwa won fun. E tesiwaju,
2: nitori yo dagba niwaju re bi ojele ohun ogbin ati bi gbongbo lati nu ile gbigbe.
1: E gbo woli Aisa pe idagba kan yo sele, ohun kan ma dagba, ohun kan ma wu jade, ki se nu ile tutu sugbon lati nu ile gbigbe. Eredi re ni to fi ni ta ni o ti gba eyin wa gbo. Ta ba so nipa idagba eweko, idagba ewebe, idagba ogbin, a ma so idagba ninu ile tutu, ninu ile ti omi wa, ninu ile ti a ti fi ajile si, ninu ile ti ojo ro si, ile ti a ti bomirin lati ma ri idagba. Sugbon Isaiah n so wipe idagba kan ma sele, ohun kan ma hu jade lati ibi ti a o ti lero, ohun kan ma hu jade lati ile gbigbe, ile asale. Mo de n gbadura fun ọ loni, gbogbo ibi ta ti so pe ko se se, gbogbo ohun ta so pe ko se se ninu aye re, siseese ma ti bẹ jade. Boya ti so fun ọ wipe inu re ko le bi mọmọ, mo fẹ fi da loju labẹ agbara Jesu Kristo ku to jinde pe lati inu na so pe ko le bimọ, ọmọ yoo ti bẹ jade. Bí wọ́n ti sọ pé ayé rẹ̀ ò lè ṣe eré mọ́, bí wọ́n sọ pé ti kun ayé ẹ mọ́ igi, wọ́n ti kàn mọ́ òkúta, bí wọ́n sọ pé ti fi ẹ́ gégún, pé kò sí orin kan tó lè jáde mọ́. Mò ń mu dá lójú nítorí pé ọwọ́ Olúwa ṣiṣẹ́ agbára wípé ohun rere yóò ti ayé rẹ̀ jáde. Wọ́n sọ nípa ti Nazareti náà, wọ́n ní pé ohun rere kan a lè ti Nazareti jáde bí? Ìbéèrè táwọn èèyàn ń béèrè nìyẹn. Ṣùgbọ́n ní ọjọ́ kan a kéde rẹ̀ pé wá wò ó, nítorí ohun rere kan, ohun rere ńlá ó ti Nazareti jáde. Mo ń gbàdúrà fún ọ láti inú ayé rẹ pé ohun rere yóò ti inú ayé rẹ wù jáde. Ohun yóò kó ti jẹ́ iyì àwọn ènìyàn, ohun yóò kí dọ́kítọ̀ ti sọ nípa rẹ, bí wọ́n ti sọ pé ó àrùn tó ń ṣe é yìí, àrùn tó máa pa ẹni kò gbóògùn àfi kẹ́ máa mánéjì ẹ̀, ẹ ò ní pẹ́ kó. Bí wọ́n ti sọ fún ọ wípé àrùn báyìí ló ń ṣe é, àtọ́jú tó dẹ̀ ti gbọ́ lẹ̀rú ti ń bà ọ́, ọjọ́ tó ti gbọ́ lò ti ní àlàáfíà. Ìfà gbígbọ́ tí o gbọ́ gan ó ti mú ẹ̀rù àti ìbànújẹ́ bá ọkàn rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé a ti mú ìyìn mìíràn wá, ìyìn tó ti òkè wá, wípé ohun tó ní kò ṣeé ṣe ohun tó máa di ṣeé ṣe, ohun tó ní máa pa ẹ́ kò ní pa ẹ́. Ìwọ máa yè tó bá lè gbàgbọ́ ni, o gbọ́ tí sá onísàmù sọ ni, ó ní èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. Èmi ti gbàgbọ́ ohun yóò kó dé, mo ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. Ìwọ náà sì gbọ́dọ̀ gbàgbọ́ láti rí ire Olúwa. Ó gbọ́dọ̀ gba ìyìn Ọlọ́run gbọ́, ó gbọ́dọ̀ gba ohun tó Olúwa ń sọ gbọ́, ó gbọ́dọ̀ gba ìlérí rẹ̀ gbọ́, ó gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, pàápàá jùlọ ní wákàtí yìí, torí ọwọ́ Olúwa yóò jáde láti ṣiṣẹ́ agbára, láti ṣiṣẹ́ ìwòsàn, láti ṣiṣẹ́ ìdáǹdè. Mo sì ń gba Ọlọ́run gbọ́ wípé lórúkọ Jésù ẹ̀mí ìgbàgbọ́ yóò wọnú ayé rẹ. Ẹ tẹ̀síwájú.
2: Ìrísí rẹ̀ kò dára, bẹ́ẹ̀ ni kò lé ẹwà. Nígbà tí a bá rí kò lé ẹwà tí a bá fi fẹ́ akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn.
1: Ẹni tí a sọ nípa rẹ̀ nìyí Jésù Kristì ni o. Àsọtẹ́lẹ̀ wíwá Jésù Kristì ni wòlíì Isaiah ń sọ láti àìmọye ọdún kí a tóbi. Ó ń sọ nípa Jésù pé ìbí rẹ̀ má ìgbà pé ó ní nǹkan kan máa wù jáde láti àṣálẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìbí rẹ̀ wí, a ò retí kí Jésù ká bíi Nazareti, a ò retí pé kí Jésù kó wá láti ibi tó ti wá, ìlú tó kéré ni, ṣùgbọ́n láti ibẹ̀ ni Jésù ti jáde wá. Ó ń sọ nípa Jésù wípé ìrísí rẹ̀ kò ju ìrísí tí a fẹ́. A fi ìṣípayá Jésù wọ́n nínú ìjìyà rẹ̀. Ó jẹ́ ẹni tí a ò kà sí, ó jẹ́ ẹni tí a kẹ́gàn, ó jẹ́ ẹni tí a ti palára ní ọ̀nà kan tàbí òmíràn. Ohun tí Isaiah rí ìfihàn tá fi wọ́n kò ń ṣe ohun tí ó lè tètè mú àwọn ènìyàn gbàgbọ́ láti ní ìrètí, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà Ọlọ́run ti yan ohun tí ò lágbára láti ṣiṣẹ́ agbára. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, Ọlọ́run ti yan ohun tó dàbí kò ní ọgbọ́n láti mú àwọn ènìyàn wá sí ọgbọ́n láti wo ìṣíwúrò àwọn èèyàn sàn. Ẹ tẹ̀síwájú.
2: Ẹni ìkáàánú. Tí ó sì mọ ìbànújẹ́.
1: Jésù là ń sọ nínú ìjìyà rẹ̀ ni o. Ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́.
2: Ó sì dàbí ẹni wípé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀.
1: Ní sáà kan, a pa ojú wa mọ́ kúrò ní ara rẹ̀.
2: Akẹ́gàn rẹ̀. Àwa kò sì kàá sí. Lóòótọ́ ó ti ru ìbínújẹ́ wa. Ó sì gbé ìkáàánú wa lọ. Ṣùgbọ́n àwa kàá sí bí ẹni tí a nà. Tí a lù láti ọ̀dọ̀ Ọlọ́run.
1: Ẹni tí a sì pọ́n lójú.
2: Ṣùgbọ́n a ṣáà ní ọgbẹ́ nítorí ìrékọjá wa. A pa lára nítorí àìṣedédé wa. Ìná àlàáfíà wa wà lára rẹ̀. Àti nípa iná rẹ̀ ni a fi mú wa lára dá.
1: Mo ń gbàdúrà fún lónìí, nípa iná rẹ̀ a ó mú ọ lára dá. Iná kan wà tó mú ìmúláradá wá. Ìṣálọgbẹ́ kan wà tó mú ìwòsàn wá. Ikú kan wà tó mú iyì wá. Jésù là ń sọ nípa rẹ̀ yìí. Jésù kú kí àwa bá lè ní iyì. Ó jìyà kí a ọba lè wà ní àlàáfíà. A ṣàlọgbẹ́ kí a lè ní ìmúláradá. Ìná àlàáfíà wa ó ń bẹ lára rẹ̀. Nípa iná rẹ̀ la mú wa lára dá. Ìná àlàáfíà wa ń bẹ lára rẹ̀. Má gbàgbọ́ pé ohun tí mò ń sọ nípa rẹ̀ lónìí òun ni ìná àlàáfíà. Ìná àlàáfíà tí mo dẹ̀ ń sọ yìí, ìyìn kan ni láti òkè wá. Ìròyìn kan ni. Má ṣe gbàgbé pé Àìsíà sọ pé ta ló ti gba ìròyìn wa gbọ́. Mo fẹ́ kí o gbàgbọ́. Jẹ́ kí ìgbàgbọ́ kóru ní ọkàn rẹ ní wákàtí. Mo ti gbàdúrà fún ọ. A ti gbàdúrà fún ọ. Pé ẹ̀mí ìgbàgbọ́ yóò tinú rẹ jí. Torí pé láìsí ìgbàgbọ́ kò sí Ọlọ́run fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Jésù mú lára dá nígbà tó wà láyé nínú ara. Gbogbo iṣẹ́ ìyanu tí wọ́n gbà ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wọn. Jésù a máa sọ fún ọ pé bí ìwọ bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Ǹjẹ́ ìwọ gbàgbọ́ pé èmi lè ṣe bí? Tí wọ́n bá sọ pé àwọn gbàgbọ́, wọn yóò rí ìyanu Ọlọ́run. Ohun kan ni Ọlọ́run retí lọ́wọ́ rẹ̀, òun ni ìgbàgbọ́. Ohun tó bá gbàgbọ́ ni yóò jẹ́ ìrírí rẹ̀. Ohun tí ó bá gbàgbọ́ òun ni yóò jẹ́ ohun tí wàhálà kọjá. Ohun tó bá gbàgbọ́ olú máa jẹ́ ìrírí rẹ̀. Tó bá gba ibi gbọ́, ibi náà ni yóò jẹ́ ìrírí rẹ̀. Tó bá gba ikú gbọ́, ikú náà ni yóò jẹ́ ìrírí rẹ̀. Tó bá gba àlàáfíà gbọ́, wa rí àlàáfíà. Tó bá gbàgbọ́ nínú ìrere yìí, tó bá gbàgbọ́ nínú ìyìn àtòkè wá yìí, tó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí, wà á jẹ èrè rẹ̀. Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ ó jẹ èrè lẹ̀ náà. Bí ẹ̀yin fẹ́ bí ẹ bá gbàgbọ́ tí ẹ sì gbọ́ràn, ẹ ó jẹ èrè lẹ̀ náà. Mo ń gbàdúrà fún lẹ́ẹ̀kan sí. Ẹ̀mí ìgbàgbọ́ Olúwa yóò fi fún ọ. Ohun tó bá gbàgbọ́ òun ni wà á ní ìrírí rẹ̀. Mo ń padà bọ̀ níbi tí a kà yìí, ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, bóyá kí a lọ wo àkọsílẹ̀ ohun tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé nìyẹn. Ìyìn tó bá gbàgbọ́, bí àwọn èèyàn kan ṣe gba ìròyìn bíbọ́ tí wọ́n lè rí ibi. Àwọn tó dẹ̀ gba ìròyìn rere gbọ́, wọ́n ní ìrírí rere. Nítorí náà, mo fẹ́ sọ fún lẹ́ẹ̀kan sí. Gbà gbọ́ ohun tó Olúwa ń sọ, èyí yóò sì jẹ́ ìpín rẹ. Ní orúkọ Jésù, ìwé Númẹ́rì, orí 13, láti ẹsẹ̀ 25.
2: Wọ́n sì padà ní rírin ilẹ̀ náà wò lẹ́yìn 40 ọjọ́. Wọ́n sì tọ Mósè wá àti Áróní àti gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì ní ijù Parani ní Kádẹ́sì. Wọ́n sì mú ọ̀rọ̀ padà bọ̀ wọ́n wá àti gbogbo ìjọ. Wọ́n sì fi èso ilẹ̀ náà hàn wọ́n. Wọ́n sì rò fún un. Wọ́n sì wípé, àwa dé ilẹ̀ náà níbi tí ìwọ gbé rán wa lọ. Nítòótọ́ ni ó ń sàn fún wàrà àti fún oyin. Èyí sì ni èso rẹ̀. Ṣùgbọ́n alágbára ni àwọn ènìyàn tí ó ń gbé inú ilẹ̀ náà. Ìlú olódi sì ni ìlú wọn. Wọ́n tóbi gidigidi. Àti pẹ̀lú, àwa rí àwọn ọmọ Anaki níbẹ̀. Àwọn ará Amẹ́lẹ́kì sì ń gbé ilẹ̀ ìhà gúúsù, àti àwọn ọmọ Hiti, àti àwọn Jébúsì, àti àwọn Amori. Wọ́n ń gbé orí òkè. Àwọn ará Kenani sì ń gbé ẹ̀bá òkun, àti ní agbègbè Jọ́dánì. Kélébù sì pa àwọn ènìyàn lẹ́nu mọ́ níwájú Mósè. Ó sì wípé, ẹ jẹ́ kí a gòkè lọ lẹ́ẹ̀kan kí a sì gbà á, nítorí pé àwa lè ṣe. Ṣùgbọ́n àwọn ọkùnrin tí ó bá a gòkè lọ wípé àwa kò lè gòkè tọ àwọn ènìyàn náà lọ, nítorí wọ́n lágbára jù wá lọ. Wọ́n sì mú ìyìn búburú ti ilẹ̀ náà tí wọ́n ti ṣe amí wá fún àwọn ọmọ Ísírẹ́lì, wípé ilẹ̀ náà tí àwa làjá láti ṣe amí rẹ̀, ilẹ̀ tí mú àwọn ènìyàn rẹ̀ jẹ, àti gbogbo ènìyàn tí àwa rí nínú rẹ̀ jẹ́ ènìyàn tí ó ṣìgbọ̀nlẹ̀. Àti níbẹ̀ lè àwa gbé rí àwọn òmíràn, àwọn ọmọ Anaki tí ó ti inú àwọn òmíràn wá, àwa sì dàbí ẹlẹ́ngà ní ojú ara wa, bẹ́ẹ̀ ni àwa sì rí ní ojú wọn. Gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún bí òru náà. Gbogbo àwọn ọmọ Ísíráélì sì ń kùn sí Mósè àti sí Áróni. Gbogbo ìjọ sì wí fún pé àwa ìbá kúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, àbí àwa ìbá kú lé aginjù yìí.
1: Ẹ ṣé kí Olúwa kó bùkún gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Ṣáájú àkókò yìí, a rí pé Ọlọ́run ti sọ fún Mósè wípé mo ti fún yín ní ilẹ̀ àwọn Amálékì, mo ti fún yín ní ilẹ̀ tí ẹ̀ ń lọ gbà yín, mo ti fún yín tí ń rí pé kẹ lọ gbà, mo ti fún yín gẹ́gẹ́ bí ohun ìní. Ọ̀rọ̀ Olúwa ti jáde nípa ọ̀rọ̀ a ti gba ilẹ̀ yìí fún wọn. Ìyìn t'Olúwa fún wọn nìyẹn, ọ̀rọ̀ t'Olúwa fún wọn nìyẹn, ìlérí t'Olúwa fún wọn nìyẹn. Ó ní mo ti fún yín ní ilẹ̀ yẹn, mo ti sọ ọ́ di ohun ìní nípa májẹ̀mú àti ìlérí. Ohun tí ẹ kàn ní ṣe ni pé kí ẹ lọ gba ilẹ̀ yẹn, kí ẹ lọ gbà fúnra yín. Ohun tí mo fún yín ẹ lọ gbà. Mósè wá rán àwọn ènìyàn, ó rán àwọn àmì ẹnìkan láti ṣojú ẹ̀yà kan, wọ́n rán àwọn méjìlá láti lọ wo ilẹ̀ náà bó ti dára tó. Wọ́n lọ láti lọ wo ilẹ̀ náà bí ó ti dára tó, wọ́n sì padà wá, wọ́n mú ìròyìn, wọ́n mú ìyìn padà tọ Mósè wá wípé ilẹ̀ yẹn lóòótọ́ ló dára, èso rẹ̀ dára, ilẹ̀ Kínání ilẹ̀ tó tẹ́jú ni, ilẹ̀ tó kún fún wàrà àti oyin ni. Wọ́n sọ bẹ́ẹ̀, wọ́n rí pé òótọ́ ni ohun t'Olúwa sọ. Ṣùgbọ́n wọ́n tún mú ṣùgbọ́n sí, wọ́n fi ṣùgbọ́n t'Ọlọ́run ò fi sí, wọ́n fi sí ìròyìn wọn. Wọ́n ní àwọn tó wà ńbẹ̀ o, wọ́n ga báyìí o, wọ́n sin gbọlẹ̀, àwọn manáàkì ni wọn o, báyìí ni wọ́n ṣe rí o, a ò lè gbà wọ́n o. Àwọn ilẹ̀ tó ń gbé ènìyàn mi ni o, ilẹ̀ tó lágbára ni o, ilẹ̀ tí a ò lè borí ni o. Ibi ni wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni Kélẹ́bù òun Joshua, àwọn méjì láàrin àwọn méjìlá, ẹyọ méjì láàrin méjìlá, àwọn kọ̀ láti gba ìròyìn bí. Ọ́ pa àwọn ènìyàn lẹ́nu mọ́, wọ́n ní ẹ dákẹ́, ẹ mọ̀ ìsọ bẹ́ẹ̀. Ohun t'Olúwa sọ ṣíṣeṣe ni. Ohun t'Olúwa sọ ni àgbàgbọ́. Olúwa sọ pé a lè gba ilẹ̀ yìí rẹ̀, bẹ́ẹ̀ náà ni a lè gbà. Ṣùgbọ́n àwọn ènìyàn yìí kọ̀, wọn ò gba ohun t'Olúwa sọ gbọ́. Wọ́n ṣàdi ìròyìn ibi mú, wọ́n ṣàdi ìròyìn búburú mú. Wọ́n ní wípé àwọn ò ní agbára láti lọ gbà, pé ilẹ̀ yìí o, ó máa gbé àwọn mi ni o, ilẹ̀ yìí máa pa wọn ni o. Àwọn tó wà níbẹ̀ o, àwọn manáàkì ni, wọ́n sì ń gbọ́lẹ̀ ni, a ò lè gbà. Bí bèrè pé wọ́n sì mú ìyìn búburú tọ àwọn ọmọ Ísíráèlì wá, àwọn Ísíráèlì náà sì gba ìyìn búburú. Jẹ́ ń sọ fún wọn, ohun tó mú èṣù lè sọ, ohun tó mú ènìyàn lènìyàn lè sọ, ohun tí dọ́kítọ̀ bá ní dọ́kítọ̀ máa sọ, ohun tó bá mú anybody lè fẹnu ẹ̀ sọ. Wọ́n ní a ò lè sọ wípé kí ẹ yẹ kó má fò lókè. Àwa láàní jẹ́ kó kọ́ ìtẹ́ sórí wa, àwa láàní jẹ́ kí ìròyìn búburú kó dúró ní ọkàn wa. A ní ẹ̀tọ́ láti gbà tàbí láti kọ ìròyìn búburú, a ní ẹ̀tọ́ láti gbà gbọ́ tàbí láti dànù. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Ísíráèlì ni wọ́n gba ìròyìn búburú yìí gbọ́. Bí ó ṣe wọ́n ti sọkún, wọ́n gbé ohùn sókè, wọ́n sọkún, wọ́n tún kùn sí Mósè. Wọ́n ní àbátìmọ̀ká kú sí Íjíbítì ju ká wá kú sí aginjù yìí lọ. Wọ́n yan ikú dípò iyè. Olúwa fún wọn ní iyè, àwọn yan ikú. Olúwa fún wọn ní àlàáfíà, àwọn yan àìsàn. Olúwa fún wọn ní ìgbéga, àwọn yan ìrẹ̀sílẹ̀. Bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe lónìí, má ṣe jẹ́ kí ohun tó ń là kọjá kí ó fọhùn ju ohun tí Olúwa ti sọ lọ. Má ṣe jẹ́ kí ohun ìrírí rẹ, má ṣe jẹ́ kí ohun ìpèníjà rẹ, má ṣe jẹ́ kí ohun àìsàn rẹ kí ó tóbi, kí ó ga ju ohun Olúwa lọ. Ohun Olúwa, ohun ló ga jù, ohun Olúwa ló ṣe agbára, ohun Olúwa ló ń gbé gbogbo ohun mi. Òun ni ọ̀rọ̀ tó ń gbé àwọn ọ̀rọ̀ mi. Akọ́ pé ní àìkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nípasẹ̀ ọ̀la dá ohun gbogbo, kò sí ohun tí a dá lóde ọ̀rọ̀ Ọlọ́run, kò sí ohun tó máa ṣẹlẹ̀ lóde ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí ló gbọ́dọ̀ gbà á gbọ́ kí ó ba lè rí ìyanu Olúwa. Ọ̀rọ̀ yìí ló gbọ́dọ̀ gbà á gbọ́ kó ba lè jẹ́rìí sí agbára Ọlọ́run. Ohun tó gbàgbọ́ ló máa ní ìrírí ẹ̀. Kélẹ́bù àti Joshua, wọ́n kọ̀ láti gba ìròyìn ibi gbọ́. Jẹ́ kí n sọ fún ọ, àwọn méjì nínú gbogbo ìran ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó kúrò ní Íjíbítì, bá Mósè kúrò nínú gbogbo ìran wọn, Kélẹ́bù àti Joshua nìkan ṣo ló tán ilẹ̀ náà wò, nítorí wọ́n gba ìrírí gbọ́, nítorí wọ́n kọ̀ láti gba ìròyìn bí. Gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn ṣègbè sí agbègbè, gbogbo wọn pátápátá wọ́n ṣègbè, láàrin 40 ọdún ni wọ́n ṣègbè sí agbègbè. Méjì péré tó gba ìròyìn àti rí ilẹ̀ ìlérí gbọ́ náà ló dé ilẹ̀ ìlérí. Ohun tó bá gbàgbọ́ lónìí ni ò jẹ́ ìlérí rẹ̀. Má ṣe gbàgbé, à ń sọ nípa ìnà àlàáfíà. Ìròyìn tí a mú wá ni ìnà àlàáfíà. Ó ní ìyìn, ìwòsàn àti ìmúláradá àti ìdáǹde tí Jésù rà fún wa, tó wà lára ìpèsè ikú, ìsìnkú àti àjínde rẹ̀. A ó padà sí ìwé Àìsáyà yẹn, orí 43:5.
2: Ṣùgbọ́n a sì ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá.

0: mo gbagbọ ninu ina alaafia rẹ wa mu mi larada da oruko arun yẹ bo ba ti e mọ loni Jesu yo mu larada olugbalagba mi kuro lọwọ ẹnu rirun kuro lọwọ ori fifo kuro lọwọ ẹdọ dinu kuro lọwọ arun kidini kuro lọwọ egun to ro mi olugbalagba mi ibi yohun ohun yohun ki aisan e je ma daruko e fun oluwa Jesu yo mu larada ase iwosan jade lo lọwọ lọwọ bayi lati se awoto aisan ati arun gbogbo ni oruko Jesu ni agbadura mo fe ki o gbe owo re lebi ti aisan tabi arun wa bi mo ti n gbadura fun o ko digba ti adura ibagun sati gbagbo tori owo olorun to sise agbara o ma jade yo si mu aisan ati ailera jade kuro ninu agbara re ni oruko Jesu Kristi olorun igbala agbenga tori pe eyin le n gba wahala agbenga fun oruko ti a fi fun wa fun igbala akọ pe ko si oruko miran ti a fi fun eyan ni abe ọrun ti a le fi gba wọn la bi ko se oruko Jesu nitori oruko Jesu ni agbega ju oruko lọ pe ni oruko Jesu ki gbogbo egun ki o ma wole ki gbogbo awon ti o si ma jẹ pe Jesu ni oluwa si ogun ọlọrun baba njẹ ni wakati yi mo gbe oruko Jesu ga ju gbogbo oruko arun ati aisan lọ oruko yoo ko le ma jẹ ẹyin aisan ati arun ẹgbọ oluwa ninu agọ ara gbogbo ẹni to gbagbọ lọrọ bayi lorukọ Jesu ẹ ma jade ẹ gbọ ọrọ oluwa akọ pe aya yoo pa ẹmi ajeje ọwọ fi ibẹru bojo sa jade kuro ni kọlọ fi wọn ẹ gbọ ọrọ oluwa ẹyin ẹmi arun ẹyin ẹmi ailera ninu ori ni ninu oju ni ninu ọpọlọ ni ninu eti ni ninu eyin ni ninu ọrun ni ninu ikun ni lorukọ Jesu Kristi o yẹ ma jade ẹ gbọ oluwa nipa ina Kristi ẹ gba imularada mo kede iwosan nipa ina Kristi ẹ gba imularada mo kede alaafia nipa ina Kristi ẹ gba imularada ani mo kede ilera yin nipa ina Kristi ẹ gba imularada ohun to n se yen mo ri die ohun to n se yen ti awon tesi ati ayewo le so ohun to n se yen ti won na mo awon doctor ti won le so nitori pe ke n soju lasan oni ni opin deba lorukọ Jesu gbogbo ọfa arun ati aisan ko ma jade lorukọ Jesu mo ni ko jade nipa ina Jesu gba imularada lorukọ Jesu mo ni ko gba imularada iyanu oluwa ko di ninu aye re orugo ni fun oruko oluwa Jesu oluwa wa ami mo fẹ ko gba ọlọrun gbọ fun iṣẹ iyanu ti a ti fidi re mulẹ ninu aye re gba ọlọrun gbọ pe iyanu ti gbe aye re o iwọ to lọ ṣe test pada lọ si hospital lọ tun test rẹ ṣe mo reti lati gbọ ẹri iyanu rẹ ọpọlọpọ nigba ti ẹ o ba sun ni alẹ nigba ti ilẹ yoo ba mọ aisan ti ẹ ti ri lónìí ẹ o ni ri mọ ti láíláí ohun ti Jesu n ṣe nìyí Jesu ọkan náà lánàá lónìí àti lọ́la ni mo gbàdúrà pé ìwòsàn àti ìdáǹdè ọlọ́run yóò jẹ báńtálẹ̀ nínú ayé wa ní orúkọ Jesu àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú yín àmì.
1: A gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlà yìí ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlà yìí ni ó tọ̀ yín wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn tàbí àdúrà, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-4948-1728 lẹ́ẹ̀kan sí 070-4948-1728. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì yìí. Jésù ni Olúwa.
2: Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
3: Going full throttle with non-stop hits 88.7 FM.

ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn

0: ìgbádùn tíyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yìnrìn yìnrìn.
1: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kọ̀ ètò ni olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹjẹ́ àjọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ. Jésù ni ọ̀rọ̀ iye náà, ẹjẹ́ àjọ máa gbọ́.
2: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń há bò.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wá dẹ̀kun kedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: We are the people, we make you happy. We are SAPPY.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
8: Àwọn tí wá ní o.
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
2: Àtọrin tó jẹ tí gbèsè tó.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀kùn kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbíkún ìgbẹ́kùn àbí, bí àyè
0: pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni Olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà ṣẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹ jájọ máa gbọ́.
0: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: Ṣáájú ẹ̀gbọ́n àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Kwara ti kẹ́ sí àwọn ọ̀dọ́ tó ń sìnú ìlú ká máa sun aṣípìyè lórí ọ̀rọ̀ ààbò. Àwọn gómìnà ní ẹkùn ìdìbò ìlà oòrùn àríwá ilẹ̀ yìí pé ìpè kan bẹ̀rẹ̀ iṣẹ́ padà lórí wíwá epo ní ìpínlẹ̀ Borno. Ọmọye fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi pè wípé kan tu okùn lọ́rùn àwọn ọ̀dọ́ tó fẹ́ lọ sínú ìlú tí wọ́n kó nígbèkùn. Ní ilé òkèrè ọgọ́rọ̀ àwọn èrò tó jáde ní ìlú Madrid ní ilẹ̀ Spain látàrí fanfa tó léde lórí ọ̀rọ̀ ilégbèé. Ikọ̀ Super Eagles sílẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìgbáradì bí ó ṣe wàhákò pẹ̀lú ilẹ̀ Russia nínú ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ́ ní abàrin ìdárayá. Ẹ̀ka àsán akíwa wípé a kò ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣìláyè. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ́hìndé amọ̀dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lọ́nìròyìn yìí. Ká sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀kúnrin náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Gbogbo wa la ti gbọ́ rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́. Ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni. Rí i dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ̀ kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ. Má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́. Ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná. Ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ. Rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ sá àsálà fún ẹ̀mí rẹ.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti ké sí àwọn ọ̀dọ́ tó ń sìnú ìlú pé kán máa sun aṣípìyè lórí ọ̀rọ̀ ààbò. Gómìnà tó ké sí àwọn ọ̀dọ́ ọ̀hún kán tẹ̀lé ìlànà àlàáfíà tó wà ní ìpínlẹ̀ Kwara bí wọ́n ṣe ṣe ayẹyẹ ìfinimọ́lé wọn ọlọ́jọ́ 21. Abdulrazak ló sọ̀rọ̀ níbi ayẹyẹ ìṣebúra fún àwọn ìsinmíràn àwọn ọ̀dọ́ tó fẹ́ sìnú ìlú nílùú Ìlọrin olóńlu ìpínlẹ̀ Kwara. Àwọn ọ̀dọ́ tí wọ́n dìde ẹ̀ ní 2,000 ọ̀nà wọn ṣèbúra fún àtàwọ̀ magistrate àgbà ní ìpínlẹ̀ yìí A.M. Ndakini tó ṣojú adájọ́ àgbà ní ìpínlẹ̀ yìí. Àwọn gómìnà ní ẹkùn ìdìbò ìlà oòrùn àríwá ti kápọ̀lẹ̀ yìí kò bẹ̀rẹ̀ iṣẹ́ padà lórí wíwá epo ní agbègbè ìjọba ìbílẹ̀ Magumeri àti Gùbìò ní ìpínlẹ̀ Borno. Àwọn gómìnà ló pe ìpè náà nínú ọ̀rọ̀ ìfẹnukò wọn níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹtàlá wọn tó wáyé nílé ìjọba ìpínlẹ̀ Borno tó wà ní Maiduguri. Nígbà tó ń ka àfẹnukò wọn igbákejì alága ẹgbẹ́ àwọn gómìnà ọ̀hún tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Adamawa Umaru Fintani tó ti sàpọ̀ ilẹ̀ yìí kò bẹ̀rẹ̀ iṣẹ́ padà pàápàá jùlọ láti máa wa ipò ní ìjọba ìbílẹ̀ Magumeri àti Gùbìò. Ìpàdé ọlọ́jọ́ méjì ọ̀hún ni àwọn gómìnà àti àwọn òṣìṣẹ́ ìjọba àgbà láti ìpínlẹ̀ Adamawa, ìpínlẹ̀ Bauchi, Borno, Gombe, Taraba àti ìpínlẹ̀ Yobe ti tán sọ̀rọ̀ nípa ìdàgbàsókè àwọn ìpínlẹ̀ wọn. Ní ìpínlẹ̀ Kebbi, gómìnà Nasi Idrisi ti buwọ́lu ṣíṣe ojú ọ̀nà kan tó so ìjọba ìbílẹ̀ méjì papọ̀ ti àbílẹ̀ tọ́rọ̀ kan ìjọba àbílẹ̀ Kago àti Bunsa. Gómìnà ló buwọ́lu iṣẹ́ àkànṣe ọ̀hún lẹ́yìn ìgbà tó ṣe àbẹ̀wò Ẹkwara Ferako sí agbègbè Dege ìjọba àbílẹ̀ Kako látàrí ìpapòdà adarí agbègbè ọ̀hún. Gómìnà Idrisi tẹnumọ́ wípé iṣẹ́ àkànṣe ọ̀hún ló buwọ́lu láti ṣe ìrànwọ́ fún ìsẹ̀mí àti ìgbé ayé àwọn èèyàn láìgbé pàápàá jùlọ àwọn àgbẹ̀. Wàyí o, ọmọ

ẹni tó buwọ́ lónìí lọ́jọ́ ẹ̀sì rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló fi rán ni létí pẹ̀lẹ́ nàìjíríà ó ní ó sì ń kojú ìpèníjà ètò ààbò ó tẹnu kó kìjọba láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ yìí. Àwọn òṣìṣẹ́ àjọ ìjọba lẹ́yẹ tó ń gbógun ti lílo oògùn olóró NDLEA ṣe páńpẹ́ òfin gbé oníṣòwò ọkùnrin kan ẹni ọdún 32 Philip Tunde pé ó kó egbògi olóró tó dín díẹ̀ ní kìlógíráàmù 5 pamọ́ sínú bàtà àti sínú àpò tó fi rìnrìn àjò wọn gbámú pakọ̀ ọkọ̀ bàálù tó wà ní ìlú Èkó. Àfúrásì ọ̀hún gbámú ní ọjọ́ Àìkú 27 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí látọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún nígbà tó fẹ́ gbéra lọ sí ìlú Milan ní ilẹ̀ Italy. Àtẹ̀jáde tó lédè ẹ̀ lónìí látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti ìtanijí fún àjọ NDLEA Ọfẹ́báfẹ́mi ní ìlú Àbújá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n tún kẹfìn àwọn egbògi olóró tó dì lọ́jọ̀wẹ̀ sí ọ̀nà 16 tó sì kó sínú àwọn ìtẹ̀lẹ̀ bàtà rẹ̀. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n tún rí àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ lúbúlúbú tán yẹ̀ wò tó jẹ́ egbògi olóró tó dì lẹ́jọ̀wẹ̀ ní ọ̀nà 15 tó tún kó sínú àwọn àpò tó fẹ́ rìnrìn àjò. Gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní nígbà tó fọ̀rọ̀ kọ lẹ́nu wò Tunde jẹ́wọ́ wípé ó ń ra egbògi olóró ọ̀hún ní owó tuntun 1,24,000 naira tó sì jẹ́ pé òun fẹ́ gbé sọ́wọ́ sí ọ̀rẹ́ ọ̀hún kan tó wà ní ilẹ̀ Italy. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwá sí etí gbọ̀nyìn láti Kànìdá Mọ̀dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ìlókèrè àwọn olùfẹ̀hónúhàn òní wọ́n tún jáde ní àwọn ìlú ńláńlá ní ilẹ̀ Spain lẹ́yìn ọjọ́ kan àti ilégbèmọ̀ aṣòfin ilẹ̀ ọ̀hún gbègi dínà òfin ìjọba kan tó jẹ́ 2 tó gbé kalẹ̀ láti jẹ́ kí ara dé àwọn tó ń yá legbe. Nílùú Madrid àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n tó 1,500 ló tún jáde láṣìfẹ̀hónúhàn. Ìjọba ṣàlàyé pé àwọn èèyàn ọ̀hún òní wọ́n tó 1,700. Àwọn ajìjàfẹ́tọ̀ ọmọnìyàn òní wọ́n ti ń sùn níta fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ní ìta gbangba Puerta de Sol ní olúùlú ilẹ̀ ọ̀hún. Ìfẹ̀hónúhàn ọ̀hún wà ní wọ́n ṣe lálàáfíà táwọn ṣe ọlọ́pàá sì dúró wámúwámú. Ààrẹ ẹgbẹ́ àwọn tó ń fúnni níṣẹ́ ní ilẹ̀ ọ̀hún Anthony Garamendi tẹnu mọ́ pé ó ń bu ọwọ́ fún fẹ̀hónú ọ̀hún àmọ́ wọn àbúrò kéde pé à ń fẹ́ wo iṣẹ́ nìran. Ẹgbẹ́ àwọn ayálégbé ní ilẹ̀ Spain ló ń ké síjọba pé ìgbésẹ̀ láti rí pé ó mú àdínkù dé bá owó ilé tí wọ́n ń gbà àti àwọn ìgbésẹ̀ mìíràn. Síbẹ̀ ní ilé òkèrè àwọn afọláńláńlá nílùú Kiev ó ní ilẹ̀ Russia ju adolóró sí ní 4 léraléra bí ìlú ilẹ̀ Russia ṣe ń ṣe ìkọlù alágbára sí àwọn amédèrùn ìlú Kiev. Afárá tó wà ní agbègbè àríwá Fisgini ni wọ́n ju adolóró sí ní òwúrọ̀ òní ọjọ́ Ajé. Ó tún ju adolóró sí afárá tó wà ní agbègbè gúúsù Fìdíyì. Ìkọlù ọ̀hún ló wáyé bí adarí ìjọba ilẹ̀ Germany Friedrich Merz ó ṣe ṣe àbẹ̀wò àìròtẹ́lẹ̀ sí ìlú Kiev lónìí. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọrọ̀ ààbò nílẹ̀ Russia ti fìdí ẹ̀ múlẹ̀ kó ń tẹra mọ́ ìgbésẹ̀ tó ń ṣe láti máa ṣe ìkọlù sí ìlú Kiev àti àwọn agbègbè tó kù ní ilẹ̀ Ukraine. Fọ́nrán kan tó gbìnàyá látọwọ́ iléeṣẹ́ ìròyìn BBC fìdí ẹ̀ múlẹ̀ bí afárá ọ̀hún mọ́ ṣe ìkọlù sí látọwọ́ adolóró tó lóde láti ilẹ̀ Russia. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin àgbà òjẹlẹ̀ yìí Super Eagles ló ti bẹ̀rẹ̀ ìgbáradì rẹ̀ bí ó ṣe wà kò lóye ọ̀lọ́rẹ̀ sọ̀rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun 6/10 ní ìlú Nigrin Novgorodi. Ikọ̀ Super Eagles òní ó balẹ̀ sí ìlú Novgorodi ní ọjọ́ Ẹtì tó ṣe ìgbáradì àkọ́kọ́ rẹ̀ ní ìrọ̀lẹ́ àná. Àwọn agbábọ́ọ̀lù bíi Kelechi Iheanacho, Moses Simon, Eko Adams, Benjamin Frederick, Stanley Iwabale àti Emmanuel Fernandez wọn ni wọ́n wà lára àwọn tí alukọni ikọ̀ Eritrea yóò lò fún ìdíje ọlọ́rẹ̀ sọ́rẹ́ ọ̀hún. Ilẹ̀ Nàìjíríà ò ní yóò wà á kó pẹ̀lú ilẹ̀ Russia àǹfààní rè fún ikọ̀ ọ̀hún ṣíṣe ń kó ṣòdí láyò tó orúkọ rẹ̀ ṣe lẹ́yìn ìgbà tán fìdí rẹmi
so wo ile gini bisa o laipe ji pelu ami ayo go meta si odo nje lati ko gba to je afcon ti odo to nbo

ọ̀tọ̀ lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A kà fún yín pé gómìnà ìpínlẹ̀ Kwara ti ké sí àwọn ọ̀dọ́ tó fẹ́ sìnú ìlú ibẹ̀ kan máa sun aṣọpẹ́yẹ lórí ọ̀rọ̀ ààbò. Àti kà sí ti gbàyìn pé àwọn gómìnà tí wọ́n dìbò yàn ní ẹkùn ìdìbò ìlà oòrùn àríwá pé kán bẹ̀rẹ̀ padà láti máa wà Eko Rọ̀bì ní ìpínlẹ̀ Bọ̀nú. A sọ fún yín pé ọmọye fún ipa rẹ̀ gbóṣèlú NDC ò bí pé ipe kankan kan tu okùn lọ́rùn àwọn ọ̀dọ́ tó fẹ́ sìnrú ìlú tí wọ́n kó nígbèkùn. Ní ìlú kéré a kà sí ti gbọ̀yìn pé ọkùnrin ẹ̀rọ tó jáde ìlú Madrid lórí ìfẹ̀hónú àti wọn ṣe látàrí ìpèníjà ọ̀rọ̀ lẹ́gbẹ́ ní ilẹ̀ Spain. Lákòótán a kà fún yín pé ikọ̀ Super Eagles bẹ̀rẹ̀ gbaradì bí ó ṣe wàákò pẹ̀lú ilẹ̀ Russia nínú ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ̀. Ogún 1960 ó ní àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́rìnlá tí olóòtú ìjọba ilẹ̀ yìí nígbà náà Alhaji Isah Abubakar Tawabalẹ̀ àkóso dìgbèrà kúrò nílùú Èkó lọ sí ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé lọ́dún díẹ̀ tí Nàìjíríà gba òmìnira. Tó èyí lópin ìròyìn ọ̀hún Abiodun Akinwumi ni olóòtú ìròyìn Taiwo Adeyemi lótú tó ká ṣètí gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akíwà pé a kò ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àmì.

0: years, Kremi Theological College, affiliated with Bible University, Canada. Láti ní ẹ̀kọ́ tó yẹ kóró nípa Bíbélì. Fún àwọn tọ́lọ́run ti pè fún iṣẹ́ ìránṣẹ́ tàbí owó láti ní ìmọ̀ nípa ìjìnlẹ̀ ògidì ọ̀rọ̀ Ọlọ́run. Admission wọn lọ lọ́wọ́lọ́wọ́ ní Kremi Theological College. Yálà fún time àbí part time. Kó o sì ní ìwé ẹ̀rí tó yanrantí, diploma tàbí degree pẹ̀lú courses oníranran bíi diploma in church ministry, diploma in Christian religious, diploma in theology, diploma in Christian counseling, àti degree program wọn bíi bachelor of Christian education, masters of Christian education, àti doctorate degree, certificate in church ministry, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn olùkọ́ wọn ni wọ́n dántọ́ lábẹ́ àkóso bàbá wa tí wọ́n jẹ́ provost apostle Dr. Chaplain IT Oyekunle. Address wọn wà ní Bùdó Gíwá, Gá Imam Railway Line, lẹ́yìn World Assembly Church Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 070-3580-3828. Ẹ sì tún lè pè wọ́n sórí 080-3681-5627. Kremi Theological College, ibi ìmọ̀ láti mọ̀ ti fún tẹ̀dọ̀ Bíbélì.
1: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Ìyìn Dáfídì ń tẹ̀síwájú ní Diamond 88.7 FM Ìlọrin. Akí gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń ṣe ẹ̀ lórí Facebook. Olóyèdè Ṣèyí Jacob ní kẹfíwáwárí Ìyìn Dáfídì ti ọ̀sán òní. Ọlá Tíwọ̀sún Táyé Fúnmiláyọ̀ Adétọ̀míwá Ogunbánwò Dorcas Gloria Johnson Ọ̀ṣábọ̀lẹ̀ Esther Olúwakẹ́mi Banji Fálékè àti gbogbo ẹ̀yìn èèyàn Ọlọ́run yókù tí a ò lè dárúkọ tán. Kí Olúwa kí ó bùkún fún yín lórúkọ Jésù. A ní aṣojú ìjọ Gospel Apostolic Church ní àárín wa lọ́sàn-án òní. Wọ́n sọ fún wa nípa àkànṣe ètò wa ọlọ́dọọdún èyí tó tún mú kárí wọn ní òní ọdún tó kọjá ní àwa àti wọn lájọ yin Ọlọ́run fún oore ọ̀fẹ́ pàtàkì bí èyí ìyẹn ìdúpẹ́ ààbò wa ọlọ́dọọdún ní ìjọ Gospel Apostolic Church. Ẹ káàsán sá.
2: Ẹ káàsán olótùú.
1: Yes sir. Ẹ bá mi sọ orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́.
2: Orúkọ mi ni Atolagbe Victor tí mo jẹ́ ọ̀gá akọrin ní Gospel Apostolic Church ní Pipeline ní ẹ̀yìn Romish International School tó jẹ́ District Headquarter fún Kwara and Kogi District.
1: Àdúpẹ́ olùṣọ́ àgùntàn wa náà nǹkan bẹ̀.
2: Àlàáfíà náà wà.
1: Ẹ bá ń sọ ọkọ wọn kalẹ̀ kí wọn.
2: Orúkọ olùṣọ́ àgùntàn wa ni Ajihun Alàgbà Michael Taiwo Ayoade tán jẹ́ alákòóso fún ìpínlẹ̀ Kwara àti Kogi which means the district overseer for Kwara and Kogi.
1: Àti district overseer wa Alàgbà Michael Ayoade àgbàdúrà pé àfàmìróyàn wọn yóò máa pọ̀ sí orí ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀ ìjọba ọ̀run kò ní bọ́ sọnù lọ́wọ́ àwa àti wọn lórúkọ Jésù.

0: 8.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe. Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
1: Ó ṣe ń dún bẹ́mu-bẹ́mu tó tún ṣẹlẹ̀ kẹjọ Diamond FM lẹ́ ń gbọ́ ó tó ń dún yugbayugba.
2: Ẹ káàbọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá. Èyí ti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú Olúwa wòlíì o Fágbèmí ni wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ Ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn kí Olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà. Àmì.
3: Alleluia. Alleluia, alleluia, a fi ogo fún Ọlọ́run. Ẹni tó dá ayé àti ọ̀run, ẹni tó dá ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Ẹni tó mú kó ṣeé ṣe fún èmi àti ẹ̀yin ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi lágbàáyé láti tún fetí wa gbọ́ ohun tá ń gbọ́ lónìí ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá ogun ni fọlọ́run lókè ọ̀run. A bẹ̀rẹ̀ January 1 bí eré bí àwàdà bí eré bí àwàdà. October la tún wọ̀ yìí o. Mo gbàdúrà níbi tẹ́ ti ń gbọ́ mi lágbàáyé Olúwa yóò ṣíwọ́ ìrántí kan.
4: Àmì Jésù.
3: Ọlọ́run yóò bẹ̀ yẹn wò.
4: Àmì.
3: Ìjì máa dáwọ́ dúró.
4: Àmì.
3: Àánú á dìde.
4: Àmì.
3: Ògùn yóò dẹ̀jẹ̀ tọ́lọ́run.
4: Àmì.
3: Ògùn ni fún orúkọ Olúwa.
4: Alleluia.
3: Jésù Olúwa wa.
4: Àmì.
3: Mo ń fi àkókò yìí rán wa létí. Ìṣọ́ àdúrà gbogbo ọjọ́ Wednesday láti aago mẹ́sàn-án sí aago mọ́kànlá ní ẹ̀yẹ nkọrin lóríṣun àánú. Ibi tí a ti ń gbàdúrà fún àwọn tí ń wojú Ọlọ́run fún ọmọ àti àánú. Èmi ọmọ bíi tó ti ń retí àánú. Èmi ọmọ bíi tí o ti ń wojú Olúwa fún rere kan tàbí òmíràn. Ohun tí mo mọ̀ ni pé bí àánú bá ti fọhùn ẹkún a máa dẹ̀rín.
4: Bẹ́ẹ̀ni.
3: Bí àánú bá ti fọhùn ìbànújẹ́ a máa di ayọ̀.
4: Bẹ́ẹ̀ni.
3: Bí àánú bá ti fọhùn a máa ń nu omi jẹ gbogbo nù.
4: Bẹ́ẹ̀ni.
3: Mo gbàdúrà gbogbo ẹkún àdásun ẹkún àsunrìn ẹkún kọ̀kọ̀ bí Olúwa mi ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ yóò di ẹ̀rín lórúkọ
4: Jésù.
3: Níbi tí ẹ ti ń gbọ́ mi lágbàáyé ẹ̀rín ni wàá fi parí ìrìn àjò ayé rẹ̀.
4: Àmì Jésù.
3: Tó bẹ̀rẹ̀ sọ pé òpin ohun gbogbo dára ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Èmi ọmọ bó ti bẹ̀rẹ̀ 2026 o ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ayọ̀ ló fi parí ẹ̀ lórúkọ Jésù.
4: Àmì.
3: Bákan náà mo fẹ́ rán gbogbo ènìyàn létí àdúrà láṣeyọrí láàrin aago mẹ́sàn-án sí aago mẹ́wàá ní oko irin níbí ní òtítọ́ lérè. Bí gbogbo tí a bá ti ń bọ̀ lágbàáyé ẹlẹ́ ń lọ sí oko irin. Bí a bá ti dókun yẹn lótítọ́ lérè lẹ̀ ń lọ ní sí èsì òtítọ́ lérè. Aago mẹ́sàn-án wákàtí kan náà ni àdúrà láṣeyọrí. O ní dààmú.
4: Amen.
3: Ọ ṣàṣeyọrí.
4: Àmì.
3: Ogun àṣetì àmúbọ̀ yóò tàn lọ́rọ̀ rẹ̀.
4: Àmì Jésù.
3: Wàá dẹ̀yìn Ọlọ́run.
4: Àmì.
3: Bó o bá fẹ́ pe nọ́mbà mi bóyá fún ìmọ̀ràn tàbí ọ fẹ́ kí n júwe ọ̀nà fún ọ 08033748289 bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ ọmọ gbáradì mọ́mì fún ìsọjí alágbára kan tí ń bọ̀. Ẹ mọ́ gbáradì dádì fún ìsọjí alágbára kan tí ń bọ̀ tá a pè ní Great Harvest Crusade ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ní 23 ni yóò bẹ̀rẹ̀ títí di 27 nínú oṣù kọkànlá. Bí bá ṣe ń lọ a tún mọ́ gbọ́ sí i lórí afẹ́fẹ́ yóò dára fún yín.
4: Àmì.
3: Mọ́mí ẹ gbàdúrà fún gbogbo ènìyàn.
4: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
4: Ayérayé Ọlọ́run wa gbé ọ̀gá torí pé ìwọ ni Ọlọ́run.
3: Ìwọ ni o.
4: A dúpẹ́ pé òun pa wá mọ́ òun dá wa sí.
3: O ṣé o.
4: O tún máa wọnú oṣù ẹ̀rí o sì fi oṣù kẹwàá.
3: O ṣé o. Ṣé o Jésù.
4: Àtàwọ̀ àtilé àtọmọ àtayá àtọkọ.
3: O ṣé
4: o. Ó mú wa wà ní àlàáfíà.
3: Oh yes Lord.
4: O jẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí wa. O jẹ́ kí ìdààmú ó wọlé wa.
3: Bẹ́ẹ̀ni o.
4: A gbé ọ̀gá bàbá gba ọpẹ wa.
3: Àmì Jésù.
4: Lọ́sàn-án yìí a ti wá síwájú yín Olúwa darapọ̀ mọ́ wa.
3: Àmì o Jésù.
4: Gbogbo etí tó ń gbọ́ gbogbo
3: etí
4: tó ń wò mí tó nílò ìbápàdé. Ọlọ́run ìbápàdé kó bá ayé wa
3: pàdé. Àmì Jésù.
4: Ayé ẹnì kọ̀ọ̀kan kó ní ìbápàdé ọ̀tún.
3: Àmì Jésù.
4: Pẹ̀lú ìgbàgbọ́ tá a ní yẹn bó ṣe wù kó kéré mọ́ bó ṣe wù kó pọ̀ tó. Olórúkọ Jésù kárí ọwọ́ Ọlọ́run.
3: Àmì o Jésù.
4: Má jẹ́ mọ́ àtòkí kó darapọ̀ mọ́ ayé wa.
3: Àmì Jésù.
4: Ká sì di alábùkù fún.
3: Àmì Jésù.
4: Jésù Olúwa wa.
3: Àmì àmì àmì lórúkọ Jésù hallelujah.
4: Hallelujah.
3: Ẹ̀yin Olúwa lógo.
4: Ògo fún Kristi.
3: Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfojúsùn rẹ̀ gẹ́gẹ́ bí àti ipa rẹ̀ gẹ́gẹ́ bí inú iṣẹ́ ìsìn rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ó lè jẹ́ pé Sunday náà lásán mọ́ a ó tún mú tọ́pìkì míì tora ti wọnú oṣù kẹwàá oku oṣù mẹ́ta àti ọdún yìí ó parí October November December Olorun to mu ki awon ori o awon oke ohan losu kewa yo gbori re soke.
4: Amen.
3: Olorun to mu ko mi ofa ije aye re ma dawo
4: do. Amen Jesus.
3: Olorun to ranti inua ninu gbogbo eda laaye gbogbo yo ranti re si re.
4: Amen Jesus.
3: Osu iranti lo nlo yi o. October, November, December to remember. And there will be last minute miracle in your life in Jesus
4: name.
3: Sugbon awon to le mu ki sele o sele. Awon to le mu ka yere o netumo. Awon to le mu ka yere o lapa. Awon to le mu ko Olorun o boju wu o oni mo nbo soro nipa re. Ifojusun re, ojuse re, ipa re, ise re gege bi oni gbagbo. Eja lo wo iwe Jacobu ori ikeji a ka ese kerinla titi de ikeji de ni ogun o la ka fun aloni a wa lo siwe Jacobu yen kan na ori kerin ese keta de logun nibe ni ma ti gbadua fun. Yes mommy.
4: Ere kini o si je?
3: E ma gbo gboro mi. Ere ki lo je ara mi.
4: Bi enikan wi ni pe o ni igbagbo sugbon ti ko ni ise.
3: Ori ba bi enikan ba lo ni igbagbo. Boda o gbagbo anti o gbagbo mommy daddy e gbagbo nto to en lo church sugba ni cause of me lojo kan o lo ni problem pelu church sadua ki nsa mi ni leyin ko nwo church ko njo ko ko se tan ko njade mi na o wu lo niyan ibi ki bi teyan ba wa laye ti o ba ni ipa ti nko nbe bigba teyan o wa yi rara ni. You cannot be in this life without serving. Service will make you know. Isere ni o so di mimo lai je po se o seyan eni ka lohun le seyan to o ko so nto na laye. The service you render determines your income. The service you render determines your finances. Onti eniyan ba nse ninu aye omo ni keji oni o tumo si bi aye re yo se ri. Yes. Onti eniyan ba nse oni o tumo si bi aye re yo se ri. So oni lo ise isin ti o so aye re di mimo oni lo ise isin ni waju Olorun inu ijo lo wa ni o adugbo lo wa ni o ile ibike lo wa ninu ebi yi ki loju se re kini afojusun re kini mami e ka bible fun mi.
4: Igbagbo ni
3: le gba o labi
4: bi okunrin tabi obirin kan ba wa
3: bi okunrin tabi obirin kan ba wa
4: ni
3: o
4: ti o si se aini onje ojo
3: mo gbogboro yara sesi re ni mo so fo yo to si se aini onje ojo
4: ti ko si ti enikan si ninu yin si wi fun
3: pe enikan ninu yin si wi fun pe
4: e ma lo ni alaafia
3: e ma lo ni alaafia
4: ki o ma tutu
3: kara yi o tutu
4: ki o si yo ki e si yo
3: ke yo
4: sugbon ti e ko fi nkan won ni ti ara nfe fun
3: e fi nkan tara nfe fun won
4: ere kini eyi o je
3: ere kini o je
4: be ni si so igbagbo.
3: The service you render determines your income. Lai je po ni ojuse kan ko si nkan kan ti npada wa bo o akoko ise o je akoko fifurugbin idini ti beli so pe ohun gbogbo ni akoko wa fun akoko irugbin ati akoko kini o akoko ikore elomi ofe nkan kan se ninu ijo Olorun eri bayi ile kori gbari to ba de church ile to ba late de na yo mo fowo to aga bayi ni irugbin aye wo niyan ki lo reti lati ba ni joba Olorun kini afojusun re gan fun joba Olorun ki la afojusun re opolopo nu wa la ni afojusun rara. A kan lo church ohun ta fe gba lowo iranse Olorun ohun ta fe gba lowo ijo Olorun o nikan lo je wa logun enikan so mi lape o ni ijo Olorun ijo awon ijo iran yen lowo won e se gba won eyan melo ni wo gangan ti ran lowo ninu ijo kini se re mommy ki loju se re elomi e ma so fe e ma lo church to san toru laaro lale lo church ki e ma lo wa sese igbagbo lai sise oku ni ma tu bibeli sibi t'Olorun o tu si o. Ohun to so fun won ni pe kini ojuse re gege bi omo Olorun e ri won ni Jesu Kristi bo aso ogo re sile Olorun awo ki lo gbe wo o gbe awo iranse wo o la si ri ni ri eniyan o wa re ara re sile titi de oju iku origi agbelebu. Ohun to mu ka ma pariwo Jesu loni ta fi sini irele re lati sise aye e ri bayi o sise fun igbala wa o sise fun igbala wa ki se ise kini wo na nse loni mo n bi awon eyan loni pe Esau idi ti Jacob ni ko lo pade to Olorun fi so fun ki Jacob lo pade o ni pe gbogbo ire to ti gba ire iso ni gbogbo ise to se akosile iso ni so o lesin o lowo niyawo o bimo olorun ni ko sese lo pade ohun mami o le lowo o le ma woso o le ni ile sugbon uruko re ko lo wa nbe o uruko re ko lo wa nbe imuse tolorun fe muse nu aye re gangan afigba to ba ni iba pade pelu re ngba tolorun ma ba jacob pade ki lo se oni ko gbo gbogbo orisa ti nbe lara re kuro ko lo pade oni beteli ngba to pade re beteli on to ko bi le re ni pe ke loruko re because oruko oloko lo ngbe kakiri tele mo so fa won yen evangelist ni oni teacher ni oni oruko oloruko lo ngbe kiri o pastor to wa labe ijo oruko oloko lo ngbe kiri o o jade lati jere okan ise wo lo nse fọlọrun evangelist o jade lati jere okan won pe o evangelist baba ti kerojo sibe won ti ko church won ti raga sibe lori awon ti an kojo yen in lo tin bragado o ni se kankan lorun o o beta ko tete mura bayi ko jade fun ise yin rere eri okan melo lo ti je lodun eyan melo lo ti waasu fun lodun boda omo ijo anti omo ijo eyan melo lo ti tipase re wa church lodun so ki lo nreti lodo olorun ki lo nreti lodo olorun nigba ti mose ku olorun so fun joshua iranse mose iranse mi ti ku nitori na iwo dide nigba ti mose si wa laye iranse mose ni joshua je ke se iranse olorun igba to to sise ti e lo to di iranse olorun evangelist ni oni pastor ni oni nje wo na sise oluwa ki lo wa ni bi akosile oruko re ki lo wa ni bi akosile oruko re a kowe re pe Jacob si ba Olorun ja titi to fi segun sugbon ninu ijakadi yen o ti e bere lowo re ni pe ki loruko re toroko oruko lo nkari tele o kowe ni wo na nkari loni abajo awon mo kefa mejeji won ti won lo ba emi Jesu loruko Jesu ti Paul nwo asu won ni Paul awamo Jesu awamo ta leyin ngbo ta ni o ninu ijo ta lo ki lo je gan ninu ijo ta ni o so sise olorun ni o ni abo sise eniyan enu re won tin gbo pe ya lagbaja so pe iya tamodo so pe boda lagbaja so pe ere okan melo lo je so olorun mo mi ja sare kade ntin nitori akoko
4: sugbon enikan wi pe
3: enikan wi pe
4: iwo
3: ni igbagbo
4: emi si ni ise
3: emi mo ni ise
4: igbagbo
3: re han mi
4: ni aisi
3: ise
4: emi o si fi
3: igbagbo mi han nipa ise mi mo mi kini ise re e ja wo 470 yen ka to lo gbadua daddy kini ise re o lo church nto to omo olorun ni o tosan toru ise ereda yes mo
4: ara mi e ma se soro ibi si ara yin
3: e ma soro ibi si ara yin
4: eni ti o ba n soro ibi si arakunrin re
3: eh 470
4: da arakunrin re ben ti o si n da arakunrin re ni ejo o soro ibi si ofin o si n da ofin lejo sugbon bi iwo ba n da ofin lejo iwo ko se
3: yes ma
4: iwo ko se oluse ofin bi ko se onidajo

0: Ẹja mọ̀ akẹ́rẹ́ wa pé ẹ kú dìde àkókò yìí ẹ kásán ní ibi tẹ́tí lórí ọ̀fẹ́ àti àǹfààní láti mọ̀ gbọ́ ìkànnì yẹn tó tàwọn yọ̀ọ̀dá mọ́dé tí 8.7 FM nílùú ti ìlọrin nípínlẹ̀ Kwara. Ṣáájú ohun gbogbo ẹ má gbàgbé o pé ètò tá à ń gbọ́ yìí la pè ní ọ̀nà àbáyọ ti ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara tí wọ́n ṣagbátẹrù rẹ̀ níkànnì yìí. Àmọ́ o ṣáájú ohun gbogbo bí mo ṣe wí náà ẹ má gbàgbé síbẹ̀ wípé gbogbo tí aṣojú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ yìí lórí ètò ìfótóní àtẹ̀yìn aráàlú bá sọ lórí kọ́ọ̀lù àbí mẹ́sẹ́ẹ̀jì ìwòye tí yín ni kò ní kankan ṣe pẹ̀lú ìkànnì dámọ́dé ti 8.7 FM nílọrin àbí àtọ́kùn ètò lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ kú ilé ẹ káàsán ẹ kú dédé àkókò yìí ọlárẹ́wájú ògún ní yọ̀pá èbìtì ló kọ tèmi. Lónìí aṣojú fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party yẹn táwọn sí PDP ẹgbẹ́ Ọlọ́bùrádà ní orí ètò ìfótóní lẹ́ka ti ìpínlẹ̀ Kwara àwọn náà ni comrade Abdul ti ẹ ti mọ̀ bí ẹni mọ̀ owó ìkànnì wọn òdú sì ni wọ́n wọ̀nyí sí àìmọ̀fólókò nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Bàbá ẹ bá mi kí àwọn ará ilé ká gbó yín.
1: Ẹ ṣeun gan ni ọ̀pá mo kí gbogbo ará ilé mo kí olùgbé ìpínlẹ̀ Kwara mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àlàáfíà ọlọ́run kó mọ bá wa gbé. Orúkọ tèmi ni Abdulgani Abdulkader tí mo jẹ́ amú special assistant on press officer on local matters to Dr. Abubakar Bukola Saraki. Ẹ ṣeun gan.
0: Tọ́ léyìí tó túmọ̀ sí pé ẹnì tó ń wòye sí bí nǹkan ṣe ń lọ sílé ká ti ròyìn.
1: Lábẹ́lé.
0: Lábẹ́lé. Abawọ̀ náà ni sí ààrẹ ilé asòfin àgbà tẹ́lẹ̀ rí nílẹ̀ wa yẹn Dr. Abubakar Bukola Saraki. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ jámọ̀ lágbọ̀n bí fún tòní bàbá ń sọ̀rọ̀ nípa ìṣètò ìṣèjọba àti bí nǹkan ṣe ń lọ sí nípínlẹ̀ Kwara torí gbogbo ẹ̀ náà lájọ wò síra wọn lónìí. Ẹ já wo láìpẹ́ yìí nígbà tí gómìnà wa nípínlẹ̀ yìí ìyẹn Malam Abdulrahman Abdulrasaq tí wọ́n fẹ́ẹ́ fi wọ́n jẹ oyè ní ìpínlẹ̀ yìí nígbà náà tó jẹ́ oyè ti ọba ìyẹn ti emirate ti emir ìlú ìlọrin tí wọ́n fi wọ́n jẹ nígbà náà sàdáná gèrè a rí pé nígbà tí wọ́n wá ìyẹn àwọn ìkànkànrìkànrì tó wá tó fi mọ igbákejì ààrẹ ní tí wọ́n sọ ni pé wọ́n lọ rí sí ilé iṣẹ́ ìsí aṣọ táwọn sí garment factory nípínlẹ̀ yìí wọ́n lọ rí sí tí wọ́n kọ́ eléyìí tí wọ́n ṣe tí wọ́n kó irinṣẹ́ sínú ẹ̀ wọ́n wá ní àwọn ètò yìí o gẹ́gẹ́ bí olóṣèlú tẹ̀yìn jẹ́ àmọ̀ pé ẹ ti fi mú fúnlẹ̀ bó o ní sètò ti gbéra sọ ní ojúkò ilé iṣẹ́ ìsí aṣọ yìí bó o làwọn òṣìṣẹ́ bẹ̀ bó o nígbà ìgbádùn àti gbogbo tó rọ̀ mọ́ ẹ já mu láti ibẹ̀ lónìí.
1: Ẹ ṣeun gan ni olóòtú gẹ́gẹ́ bí ìbéèrè tẹ ẹ béèrè ọ̀rọ̀ garment factory àti kéńtì ẹ gbé ní àpapọ̀ gbogbo àwọn iṣẹ́ àkànṣe tíjọba Malam Abdulrahman Abdulrasaq tí wọ́n ń ṣe nípínlẹ̀ Kwara in tó jẹ ẹgbẹ́ PDP lógún in tó sì jẹ aráàlú lógún tó ṣe pàtàkì sí wa òun ni pé kí ni àǹfààní tí àwọn project yìí tí ó mú bá ìpínlẹ̀ Kwara kí ni àǹfààní tí ó mú bá ọmọ ìpínlẹ̀ Kwara kí ni oore tí àwọn aráàlú ó rí ń bẹ̀ kí ni oore tí a very least common man tí ó jẹ níbi àwọn iṣẹ́ àkànṣe yìí ariwo tí PDP ń pa ni a ń pariwo eléyìí kì í ṣe pé bóyá torí pé ó jẹ́ ẹgbẹ́ alátakò
0: because
1: bàbá fi ń ṣe òṣèlú ṣe rí ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ìlú ni and kò síye tí ó bá wù kí ìjọba le gbà wọ́n gbà lórí aráàlú ni wọ́n gbà ń torí aráàlú ni nínà rẹ̀ náà aráàlú gbúdọ̀ jàǹfààní ńbẹ̀ àkọ́kọ́ aráàlú gbúdọ̀ kọ́kọ́ mọ iye tẹ́ ẹ̀ ń gbà lórí àwọn aráàlú gbúdọ̀ mọ bẹ́ẹ̀ ṣe na àǹfààní wo aráàlú ó tún wá rí ńbẹ̀ àwọn eléyìí ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì bọ́ tẹ́ bá wò ìjọba tí ó wà lóde yìí ọ̀pọ̀lọpọ̀ ariwo tá à ń pa náà ni pé gbogbo iṣẹ́ àkànṣe tíjọba yìí ń ṣe kò sẹ́nìkankan tó mọ pé iye báyìí ni wọ́n fi ń ṣe kò sẹ́nìkan tó lè sọ pé iye báyìí ni wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yìí dépò táwa mọ àǹfààní tí ó mú wa fún ìpínlẹ̀ Kwara garment factory tẹ́ ẹ sọ yẹn ẹ̀yin lẹ́pẹ́ ní farment gatri báwo náà ṣe pè ní farment gatri bọ̀ lọ́dọ̀ títí wa ẹ̀ mọ́ táwa mọ́ ń pè ní ọgbà télọ̀ ọgbà ẹ̀hún kan tán pè ní ọgbà bí a ní inú hall ńláńlá kan àwa kó àwọn télọ̀ àwa kó wọn sínú bẹ̀
0: ẹ̀mọ̀
1: wa ẹ̀yin tá à ń sọ náà nù
0: télọ̀
1: ọgbà télọ̀ mo bá yín tù sí yorùbá ni káwọn aráalé le mọ̀ túmọ̀ rẹ̀ ọgbà télọ̀ ọgbà télọ̀ yìí tí wọ́n kọ́ tá à ń pè ní garment factory kìí ṣe àwọn ganan kọ ìjọba àná ló kọ ibẹ̀ òun wọ́n sì kọ fún kágò ni pé ọ̀tọ̀ ni tí wọ́n kọ fún pé ẹrù o tin wa lati ori ibalu ati abiere tin wa lati oju omi o ti o mo nko si airport tawon yo ese mo wa gba to mo fowo gba ti o mo mu anfani wa ti mo rowo nbe ni won se sibe hun ijoba to de yi won si de won si lawon yi pada won tun kun loda won si lawon so the garment factory won ko machine sinu re won lawon employ awon eyan in ti won gbe jade fara ilu ni pe awon fe gba omo ipinle kwara sise awon fe gba won so that won o le mo ri anfani lati be ti aye ti won no tun fi derun but leni in tin sele nbe yen leni bayi nisin yo si kaanu awon tin sise nbe
0: eyin
1: o ka eyin o kaanu awon omo olomo ti won ko sinu be won ton ni ka ma wa se te lo akoko ni pe igba ti won kokoko se farming factory ti won tun kon ta tun kon loda ta lawon ko rin se si ati kokoko gbongba kan pe won ni won ti commission re o tun wa jo wa loju pe won tun commission igba tan se oye sadauna eyi won te soro ba wu won commission le mewa eyi won se koko ama won tin sise nbe ti pdp ba nso yo da igba to pe asodun te ba wo ori aye lu jara bayi nisin ori facebook ni ori tiktok ni orin ohun loku tawon omo yi nko kaaki nisin bayi ke ma so pe won sunkun omo njo te gba won elemo efe fi kaye won derun le fi gba won njo ti won ni won gba won won ni 50,000 awon fi bere salary won to ba ya awon mo increase
0: se awon ti won gba
1: awon ti won gba nigba won iyalenu lo wa je pe awon ti won gba won losu mefa tawon omo yi fi n pariwo pe owo awon di ni 50,000
0: se won tin se saju kan to commission
1: ah won tin sise kora ya do fun pe won tin sise won tun ti close up won tun won tun ti gbelekun re tipa ngba ta won mo ife ho nu han pe owo awon diku won wa gbelekun re tipa ile ise to pe joba na lo lawon sese bere re o ara legacy project won ni o awon mo yo losu mefa ti won fi gbelekun re tipa lekun re ton gbe tipa bayi gbogbo won kan mo lole amon gba ti sadao na oye sadao na nbo ta fe we lawa ni won tun sare si pada wọ́n ni ẹ̀ wọ́n tún sáré gba àwọn ọmọ.
0: Àwọn ọmọ tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà ni wọ́n gbà
1: padà. Ojú mi ò tó yìí wọn ojú mi ò tó yìí wọn because n tá à ń gbọ́ ni pé àwọn míì wọ́n gbà wọn àwọn míì wọ́n gbà wọn àmọ́ iye tí wọ́n gbà àbáwọn ọmọ tán gbà kò tiẹ̀ kàn wá n tó sẹlẹ̀ àwọn tán bá wù kán lè gbà tó bá ti jọmọ ìpínlẹ̀ Kwara tó jólùgbé ìpínlẹ̀ Kwara àǹfààní ni fún wọn n tí wọ́n ń bà wá nínú jẹ́ tí ń bani lọ́kàn jẹ́ ni pé àwọn ọmọ tí wọ́n wá gbà sísẹ́ yìí ariwo tá à ń gbọ́ lórí social media nísìnyí ni pé wọ́n ń sanwó tó kéré bí 18,000 to 20,000 àwọn míì wọ́n ní 30,000 láti 50 wọn ni ó sábò lè gbèmí ó sì ṣe ní bó ṣe bá mi
0: ǹjẹ́ yín sì wádìí rẹ̀
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí kálukú ló ní wọn ládùúgbò káàkiri ọmọ mi ń bẹrẹ tí ń bẹ àtòkò lówó ní ti ń lọ sí airport títí lọ sí farmet gatri tá à ń sọ yìí omi ń bẹ tọ́wọ́ pé ń bọ̀ láti ga kínáà pé sango ń bọ̀ láti olóṣì òkè ọ̀sẹ̀ omi ń bọ̀ láti kárájọfà èyí tó kéré jù tí ó mọ wá nínú àwọn ọmọ ọhún kódà kálẹ̀ tí ń wá láti sùúrù lérè bí yóò bá lọ láti sùúrù lérè nísìnyí pé yóò lọ sí kínáà pé airport àbí yóò wá láti kárájọfà yóò lọ airport èyí wà láti okolówó yóò lọ airport kò sí bí ọmọ kọ̀ọ̀kan ò ṣe ní mọ ná ẹgbẹ̀rún méjì méjì lówó mọ́tò níbi tí òrùn lórùn tò ní báyìí àwọn ọmọ yìí wá ń pariwo alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ fóṣù mẹ́fà wọ́n ti pa lẹ́yìn pé àwọn ọmọ yìí sì fi ẹ̀hónú hàn wọ́n tún sì padà wọ́n sì padà nísìnyí wọ́n commission rẹ̀ lẹ́lẹ́kejì báyìí nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ pọ́sẹ̀ méjì nífa tí sẹ̀tìmà àti vice president senator sẹ̀tìmà kashim sẹ̀tìmà tí wọ́n wá commission rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ pọ́sẹ̀ méjì ni o kárakè pọ́sẹ̀ mẹ́ta wọ́n tún ti ń fẹ̀hónú hàn ipò owó oṣù àwọn tún ti ń di dídí tí àwọn ọmọ ọ̀hún tún ti ń fẹ̀hónú hàn lórí social media ẹ̀hónú tí wọ́n fi hàn yìí à ń gbọ́ pé wọ́n ní kódà wọ́n ti ń lé ọ̀pọ̀lọpọ̀ wọn lọlé pé ẹ̀yin tí a bá ti túnú àṣírí wa wọ́n mọ̀ lé yín lọlé ìjọba kan èé ṣe irú eléyìí ìgbáyé gbádùn àti àǹfààní fún aráàlú níjọba máa ń fi project ṣe ìjọba èé ṣe project tí ó mọ tún múnira
0: bá àwọn aráàlú. Ẹ jáwò báyìí ọ̀pọ̀lọpọ̀ sọ pé kò sí bí wọ́n ṣe gbà yàn síṣẹ́ ìjọba yóò gba lẹ́tà bí ó kódà kó jẹ́ pé ó wà lọ́dọ̀ boya probation tí ṣe pé wọ́n ti gbà wọ́n ti confirm ẹ̀ yóò sì mọyẹ pé sálárì báyìí lọ́ọ́ máa gbà
1: bẹ́ẹ̀ni
0: ṣe é lérò pé ó tí àwọn ọmọ yìí lọ́rùn náà ṣe gba
1: iṣẹ́ yìí tí wọn fi oye tí wọn láwọn ò mọ fún wọn ọhún wọn ní 50,000 àwọn kan ní 70,000 but 50,000 ló fẹsẹ̀ rìn lẹ́jù pé wọn ní wọn mọ̀ san fún wọn ṣé rí 50,000 yìí kò wá póṣù kíní kò póṣù kejì owó ohun tó wá ń dí ni wọn ń dí dídí tí ń dí ní àwọn ọmọ yìí lára ṣé àwọn pé ká ní kò dí á ní à tẹ́bí wọn sọ fẹ́yìn náà tẹ́lẹ̀ pé wàásù làwọn mọ̀ san fún yín kí lẹ̀ wọn pariwo sí àmọ́ wàásù tí wọn ní wọn mọ̀ san fún wọn wàásù ohun tó wá pé
0: ara ẹ náà ni ara
1: tá a bá ń sanwó orí tẹbí wọn ó spẹlẹ out pé owó orí iye báyìí ni owó kíní kan alówó yẹn ń dí dídí tí wọn á dí ò tún wá kò tún dọgba ṣé orí náà ò tún dọgba ni emi ati njo wo senjo kan na ajo si se kan na won ni mo fun wa ni wasu wasu 50,000 eyin wa ri 45 emi ri 32 elomi ri 25 elomi ri 18 se owo ri wa ori wa yato si ara ni boyo ri wa to bi jura wa lo intern so ni pe ki joba idekun la mo nwa faralu ke se inira garment factory tin di nira into e ki garment factory ko je ko lo wa leni yi amo ti won ba ri iru standard won se ko ye kan tun ma wa fi nira kun nira fa won mo ipinle kwara awon eyan orise lo sun won debe ti kaluku ba won ba ri ise se ni won ni debe inira won ko mo tun wa kun nira fun won ki joba me kan mojuto kan wo pe ona wo ni kini fi ni awon eyan lara mi bayi to ba pe looto no mi ni daada fun awon ara ilu
0: to eyin kin to ko lori oro ijoba ge bi awon awejare awe yanu tawon na ma nsin ni pe to awon osise n gbadun oni ipinle yi pe koda allowance gan o fe ju salary ngba mi ti won gba sese pe boya won te n so yi
1: se
0: oya won allowance tan gba to je pe owo osule yin kan wo boyo lawon ajemanu mi ti won gba ni enu ise tan gba won si
1: allowance te yan ba n gba allowance tin gba salary se yo fe wonu han te yan gba salary bo se ye ko gba tin gba allowance bo se ye ko wa se yo fe wonu han eni ti o nikun ni o mo boyo ohun yo abi ohun oyo gbogbo eleyi ti joba nko sori ayelujara ti won gbe lo le ise royin ti won gbe kaakiri ori feed enu awon mo yi lati gbo toro elo ni won san fun yin looto elo ni won gba awon awon nsin jade na so yi as low as 18,000 loorun teni laarin ogbon ojo ko si ba se fe 18,000 wo mo to depo tun wa la won fi jeun depo tun wo fi safani
0: ah
1: ti o ba ri be awon mo won ni mo pariwo ke ku sa wa la pariwo bayi nisin awon mo won lo pariwo jade
0: comrade
1: awan gba joba gege bi eto wa ona abayo ki joba ki won wa ona abayo fa awon mo yi won ni tapa o ba se san a ka lori ni ti joba ba mo pa awon o to garment factory se tan ba mo pa awon o to awon mo yi gba sise ka kuku so fun won depo ti le won lo le la koko to ba tun mo le won lo pe to ah lowo osu yin san mo o o daju kawon mo wa sise fogbon ojo fosu kan lo kan mo wa rowo osu gba omo mi o wa gbo bayi o si bu sekun ibanuje o si de ba won mo
0: eyan
1: gbo osu ko si tun mo sunkun se pe eleyi o mudunu ba won mo ko si le mudunu ba le won
0: comrade
1: iru ijoba yo si ah gbudo deju kale ko mo continue be
0: comrade abdul e ja wo bayi ijoba ti malam abramon abrasak ni pele kwara eyin ta n gbo firifiri pe ah won fa won to je agunbanuro NYC ti won sin rule ni 1,000,000 naira se lero pe ijoba ti o le ma se le fa won agunbaniro iru ijoba bayi wa le pe ko ma wo awon to gba sise niran ko ma wa san ju be lo fa won to gba sise
1: yo da fun yin se ri ko se ni ti o mo gbon ka fe eran senu ka wa ti
0: bi ti bo
1: odun keje lo ti koja yi ti malam abramon abrazak ti won ti di governor ipinle kwara ari gbori ari kanibi kankan ri ipe malam abramon abrazak won bun copper ipinle kwara won bun won ni 1 naira
0: be ri gbori
1: ko se le ri ni ipinle kwara lati gba ti malam abramon abrazak ti debe pe won wa bun copper ni 1 naira
0: won ni ko si gba ta da so tari fi wole
1: en da so na nu pe leyin odun meje ti election mi ku osu merin ni malam abramon abrazak won wa gbera won wa lo si ipata won la won lo ba won copper dowo dunu won la won bun won ni wasu wasu 50,000 naira and e mo wo gini kan o ti mo fi ni ko se ni ti o mo gbon ka fe ran eran senu ka wa ti ke se n to luju election to ko su merin yi awon copper yi awon ni won se presiding officer o awon won didi apoti mu o awon ni won gbe ballot paper wa o awon ni won gbe ballot box wa o awon mo yi ni o ko result o awon mo yi ni o se biva awon ni won mojuto ero ti o mo ko result o awon mo yi election wa ko su meta osu merin ni malam abramon abrazak won wa ran ti won won wa la won bun won ni 50,000
0: se eyin o gba
1: pe ngba ta won ti awon ton gba sise ton fo wa ara won gba sise owo osu won diku
0: awon
1: ti won wa si ni abe won ti won e so sise won ton pe copper ni won ton pe in ti joba ti won ma nse ni pe won ma compliment federal government ni ti federal government ba ni awon fa won yi ni 70,000 ijoba state mi o ni awon fun won 10,000 every month ijoba state mi o la won fun 20,000 every month ijoba state mi o la won fun won ni 5,000 every month lati odun keje ti malam abramon abrazak ti wa debe won bu won 1 naira ri
0: gba tan wa se baye lero pe ye ke
1: iwo ngba tele se wa ko su merin
0: ye ke iwo logo enu
1: ngba tele se ko su merin ati ka egbe PDP won ti gbe atejade si jade pe owo o ki le bu won ise ki le be fowo yiran won ibere la nbe lowo
0: awon mo yi
1: e ka tun ti ba awon mo te so yi awon aburo ti wa na nbenbe awon mo igbon awon mo aburo ti wa na nbenbe eh ai ti won ba ni igbaye gbadun to da ti joba ba se n to da fun won gbogbo ara ilu ni o tochi awon mo te to so yi ko ra opolopo won e to so mo kwara ti won gbe won wa lati bi kan ni tawon na ba janfani ijoba ipinle kwara ah ba life amo anfani ta se lodun kini 2019 odun keji odun keta odun kerin odun karun odun kefa odun keje
0: eyin funra si po lowo kan
1: a je ke lana omo kule ni
0: iru ajewu
1: tani o mo pa je ana lo po omo je ise ki lowo te fun won ise ki le ni won fi se ibere la nbere tori riro owo yi ri won fun won ni riro owo yi
0: e lero ko ijoba le fi siran lowo fun won pe to ka siran won lo tori economy bi nkan se ri
1: e ko se economy leyin last month concern economy ni last year ko si poor economy lati 2023 ti president Bola Ahmed Tinubu ti de ti inira ti de lori oro owo subsidy ti won yo ti won si nfa owo iyo ti won si lawon ko fa awon gomina lati 2023 won ri awon mo copper won pe awon be se dada fun won won ri awon mo copper won pe awon be se awon be ko yara ibi ti won sun awon be ko fun won won ri awon copper won pe awon bed ti won fi sun be o da mo awon fe ra mi fun won lati 2023 2024 2025 2026 iwan pari lo lasese wa ranti pe awon mo yi awon no ni wulo titi won eja bu won waso waso
0: ebe
1: se lu pdp bi won ni se ki joba wa so idi ta fi fun won waso waso idi ti won fi fun won waso kodan awon osise ijoba ni pinle kwara ariwo ti gbogbo eyan pa nisin ohun ni pe owo osu 70,000 minimum wage ko kan kankan mo in ti gbogbo eyan mo reti ni pe kiru mara bra ja gari pe eyan osise o pelu wahala oro epo yi yaro fun salary yin lo so osu I mo fun yin ni waso waso I mo fun yin 20,000 I mo fun yin 30,000 e mo fi sowo ikunpa epo
0: so oro owo osu e mo gba pe oro gbogbo Nigeria
1: ni ta so ani owo ikunpa I pe ah ngba te ngba salary ti o to yin se nkan kan mo yi o mo fun yin ni 20,000 across board e mo fi sowo epo te mo fi wa bi se lo so osu ti joba ba se yi won a ni pe ah won fe increase productivity wa nipinle Kwara ni won fe je ki awon osise wa won fe rogun si won lapa ni kan le tun mu jaja si won fe se iwuri fa awon osise ni a se leyi awon copper ti wa ba wa selection losu merin sisin awon la lo bun ni 50,000 ah bo se ri oro election ta wa se nisin yi gege bi gbogbo eyan na se mo pe election ti di wa digitalized result nisin ayelujara ni gbogbo eru teyan ba wu ko fe se to ba reyan ko dede apoti ko seru oju awo lawo fi n gbobe nisin kaluku tin mojuto ko si nti copper kankan to le se fun egbe oselu kankan
0: eyin ro pe o lowo oselu nunu
1: ani ko si nti copper kankan to le se fun egbe oselu kankan ara alu awon ni won o so bi ta won lo ibi ta ara alu ba si to si pa won o digbo si

0: tọ́ bá bẹ́ẹ̀ ṣe nǹkan kan ṣe ní pé a ṣe nítorí ìlú nítorí ìdàgbàsókè sílùú tó bá ti di pé a ti ń fura sí pé lọ́wọ́ kan nú lọ́wọ́ kan nú ìbéèrè la ń béèrè pé owó tẹ́ ẹ fún wọn sẹ́ owó kínni owó tá a fún wọn lọ́dún méje sẹ́yìn tẹ́lẹ̀ ṣe wá ku oṣù mélòó kan tá a wá ń lọ bù wọn wàsówàsó wọ́n tún wá ní across board àwọn tó wọ bàṣẹ ni bàṣẹ bí ni bàṣẹ sí ni kíníkan ẹ wá dúró owó tó wọ yìí amount sí.
1: ó dá comrade abdul ẹ jáwò báyìí ṣe ká pé owó aráàlú ìjọba ò ná lọ́nà tó tọ́ bó sì yẹ wọn ná kò sí àkóyawọ́ nínú ìṣèjọ tó wà lóde ni àbí nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣe ká pé ìjọba ò náwó yìí lákóyawọ́ wọn ò kákóyawọ́ wọn ò ná bó sì yẹ wọn ná yàtọ̀ fáwọn kọ́pà àbáwọn agbọ̀n bòmíì ṣe ká pé owó aráàlú wọn ò lò bó sì yẹ wọn ò lò àbí bí wọ́n sì ń lò lọ́nà tó tọ́ ṣùgbọ́n ibi ilé ìtẹ́mẹ́nuba nìkan
0: ṣẹ́rí àkóyawọ́ tí ń sọ lórí ọ̀rọ̀ ìjọba kára kìí ṣe lórí àwọn kọ́pà yìí nìkan ìjọba mo sọ lé síwájú lẹ́ẹ̀kan mo ní láti ìgbà tí wọ́n ti yọ subsidy ní 2023 tí president Bola Ahmed Tinubu ti dé tí wọ́n ti fawó subsidy yọ owó tí ń wọlé látọ̀dọ̀ ìjọba àpapọ̀ owó náà ti ó ti gbèrú sí ó ti pọ̀ sí pípọ̀ sí tó wá pọ̀ sí kése kékeré o tẹ́lẹ̀ àwọn ń gba 4 billion 5 billion kíní kan billion nísìn iye tí ń wọlé fún ìpínlẹ̀ kwara 10 billion 15 billion jù bẹ́ẹ̀ lọ kódà oṣù kan wà tán ni wọ́n gba 20 billion.
1: tí wọ́n sọ àbí tẹ́ ẹ rí.
0: tẹ́bí nígbà tí ìjọba àwọn tí ń fún wọn látọ̀ àbújá tẹ́bí wọn àwọn ń gbé tí wọn sórí afẹ́fẹ́.
1: àwọn kan ní nǹkan tí wọ́n náà lásìkò tá ìpín nǹkan tí wọ́n
0: ní ẹ̀ ní pété ara náà. nígbà tí ìjọba bá ń gba 15 billion 10 billion 20 billion lóṣooṣù èyí tá ń pa lábẹ́lé èló ni. ìjọba ò jáde nísìnkan sọ pé iye báyìí là ń pa lábẹ́lé ìjọba ò jáde báyìí nísìnkan sọ pé ìjọba àpapọ̀ iye báyìí náà fún wa o ìjọba lérí àwọn iṣẹ́ àkànṣe wọn wọn sọ iye tí wọ́n ń ṣe gbogbo àwọn iṣẹ́ àkànṣe
1: yìí àwọn project tán ṣe
0: wọn sọ kò sí tí wọ́n ti sọ pé iye báyìí labẹ́ gbé síta o ta ni ó gbá o báwo ni wọ́n ṣe gbá o ṣe àwọn kéde wọn bá ṣiṣẹ́ ìjọba iṣẹ́ àkànṣe ìjọba a máa ń pe kinní kan ní tender a wá ṣe advert a wá gbé síta pé tó a fẹ́ tún diamond fm ṣe o ẹ̀yin tẹ bá mọ̀ pé mọ̀ ń pa ìmọ̀ bọ́ ṣe ń tún ṣe ọyá ẹ wá fokọ lẹ̀ àwọn èèyàn wàá wá lógún lọ́gbọ̀n èmi náà fẹ́ tún ṣe wọ́n wàá ṣe èló ni wọ́n lè tún ṣe wọ́n wàá submit rẹ̀ ibẹ̀ wọ́n ti wá gbé à eléyìí la fẹ́ kò sí yìí ìjọba
1: kan ṣùgbọ́n àpọ̀tẹ kọ́lá hòtẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ láti ẹ̀ gbọ́gbọ́ ìbò náà ti tẹ́ndà rẹ̀ ìjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ wọ́n gbé jáde láàrin ìjọba ìpínlẹ̀ kwara àti crystal group of company èyí ohun ti honourable moshood mustapha ni wọn jọ gbé jáde wọn náà fẹ́ ṣe ní 3 billion láti 3 billion
1: 3 billion
0: bí 3.5 sì ní 3 billion or 3.5 billion náà fẹ́ tún ṣe wọ́n fẹ́ renovate rẹ̀ ìgbà tó yá la gbọ́ tí àwọn crystal group tí wọ́n fariwo ta wọ́n gbé fọ́nrán jáde pé ìjọba ti dọwọ́ rú o ìjọba ti gbé fẹ́lò míì wọ́n ti gbà kó lọ́wọ́ àwọn torí pé àwọn láwọn àwọn ò lè ṣe níye tíjọba gbé tọ́láwọn fẹ́ ṣe ariwo wọn la gbọ́ la fi mọ̀ pé ìjọba ti gbé fẹ́lò míì láì jọ pé ìjọba ló sọ láì jọ pé wọ́n gbé sínú ìwé ìròyìn pé àwọn fẹ́ tún kíní ìṣe o ìgbà tá a gbọ́ láti 3.5 billion ní tá a gbọ́ ni pé ó ti di 17.8 billion láwọn fẹ́ fi tún ṣe lẹ́yìn ìgbà òun níbi oṣù tó lọ yìí ni abẹ́sẹkáwọ̀ ìjọba ssa communication eré ẹ̀rọ tán wá náà ni eré rédíò tán wá náà ni tí ssa communication ti wá abdulateef akolu òun ló wá sọ fún wa pé ìjọba malam abdulrahman abdulrazak owó tí wọ́n tún kwara hotel ṣe tí wọ́n tún ṣe ó jẹ́ 27 billion láti 3.5 billion tí wọ́n gbé fún crystal group of company ó ti di 27 billion
1: ìjọ náà la gbọ́
0: àníjọ́ náà la gbọ́ pé bí kan ṣe wọ́n ti náà la fi ìjọ wọn la gbọ́ pé elevator mẹ́wàá ló wà ní kwara hotel nísìnyí tó yẹ pé méjì ló wà bẹ́ẹ̀ lánàá wọn ló ti di mẹ́wàá ẹyọ kọ̀ọ̀kan wọn wá jẹ́ 1 billion ẹnu wọn la ti gbọ́ o.
1: ẹ̀yin rò pé kò wọ́n tó bẹ́ẹ̀.
0: elevator
1: ṣé kò wọ́n tó bẹ́ẹ̀.
0: number one hòtẹ́ẹ̀lì tó wà ní kwara hòtẹ́ẹ̀lì elevator péré méjì péré ló wà ń bẹ́ àbí mẹ́ta méjì àbí mẹ́ta bó ló ṣe di mẹ́wàá ibo ni wọ́n gun elevator mẹ́wàá lọ́nu kwara hòtẹ́ẹ̀lì yàrá tó wà ń bẹ́ ò lékún o àga rẹ̀ ò lékún o pé alága iye báyìí ló wà ń bẹ́ tẹ́lẹ̀ wọ́n ti wá fi alága mélòó kan ìtàn ṣe ní kwara hòtẹ́ẹ̀lì renovation ni wọ́n pè wọ́n kùn lọ́dà wọ́n sì kó àwọn àga sínú rẹ̀ àti bẹ́ẹ̀dì ibùsùn iná dá ná 27 billion sínú.
1: ṣé ṣe product tí wọ́n rà bóyá wọ́n ju
0: bẹ́ẹ̀ ni
1: o kò bóyá kò
0: mú ibo ni kwara àti fẹ́ jàǹfààní 27 billion lára hòtẹ́ẹ̀lì wọn emi ati yin ba se joko yi

0: olokada tin lo titi ababo ni keke moruwa iya loja to wa mandate e to wa npata bo won se be janfani 27 billion ni kwara hoteli ke se yun nikan o revenue house to wa ni amadu belowe se agbe kwara hoteli amadu belowe lo wa revenue house glass house don te to tun ko amadu belowe lo wa elo na ko glass house December se so ni se ko set da olohun kan to mo itan ko owo je tun gaju kwara hotel lo te mo ko hun lati bere ni elo ni won fi ko
1: olo lo maye billion se lero pe ko ni mo ni pele
0: kilo itan so faralu te ma ijoba to te be en to nawo mo pe bayi lohun na awa te wa nawo re e wa le so fun wa pe ye bayi le na ako ya wota an so pe ko sinu te ba gugu project garment factory ta so yi nisin ijoba o yanu bayi nisin kan ni ye billion bayi la won na si di bi se bayi soro yi
1: e ti won wa so ke bi arewo yi ni pe awon wo pe nigba ti gugu se ba pari awon wo pe to ye ta na ba se na ba se na ni
0: odun merin merin ni mandate ti ijoba ko kan ni Malama Abraman Abrazak odun merin ni gbendeke ti won vidigbo fun won lala koko gba tan pari merin akoko hun won gba merin elekeji ti won gba ohun lo ko su bi melo kan ta won waju ye o osu merin odun merin elekeji wa n pari lo ka mo wa le so pe ye bayi lana lamodu belowe nikan bo se wa hun awon se akanse ta wa le pe ni elephant project e mo kan pe ni elephant project
1: awon se
0: akanse lan la to ye pe before akan mo wo bi bigba te yan wo photo bayi ni ti o ni ni anfani ti o mu wa fo mo ipinle kwara awon si akanse ohun amodu belowe nikan lo wa wa idagbasoke o waju titi to koja waju government house lo gbogbo ti won ka lada oro yi leyin garment factory to pe kesa awon na ko won kan won mu yara kan won tun ko won ko machine sibe gbogbo yoku amodu belowe lo wa gbogbo eleyi in ta n try ta n so fun joba ni pe idagbasoke ilu o ni se pelu idagbasoke awon eyan to wa ninu re te ba le n se kilu fine awon ara ilu to wa ninu re na alaafia gbudo ba won itesiwaju gbudo baraalu araalu gbudo mo ni won gbudo mo ni feeling pe awon ni joba araalu ta n pa owo wole lo on behalf of won ta wa ri ilapa owo hun lara araalu se yo mo pa owo yo tun mo dana ijoba n pa owo awon na won dana awon alu fun wa ni esa mo dana e mo dana kaluku won se kaluku na won ti so pe esa mo dana
1: araalu na ni won nawo ifun te ba wo ki se Amadu Belowe ten so won ni te ba denu lorin na yato fun Amadu Belowe e ra won ise opopona ti won se laarin ilu
0: bi
1: o lorin
0: seri amo da mo ara yin seri ninu lorin leni bi se n ba yin so nu lorin leni bayi awon tin gba moto aba awon tin fi moto jeun ton je oni se moto abi oni okada abi oni moruwa awon na le salaye fun yin amo die temi na mo yin so fun yin seri gbogbo titi tin je titi inu gboro lorin bi se n ba yin soro yi panpe ku ni Oto to wa lawon titi ni
1: babo ko joba bebe lo
0: babo
1: se n salaye o
0: babo ko te n so yi ijo ta fe se sadauna ta fe we lawon ni sadauna to kaaro loru mojumo ni won di titi suru lere
1: se ki sara kan si se
0: ani won di ngba tori pa won alejo n bo pe won gburo baru ko to yi nbe bi se n ba yin so te ba koja lagbo oba nisin lati junction agbo oba ni suru lere te fi de adeta o si moto to le sare koja me
1: ni gbogbo ona adeta
0: ayayayaya aniko kódà titi toto ti wọn ni wọn sẹsẹ se ni láti alikimo láti yebmọti tó gba alikimo kọjá tó lọ jáde sọlọjẹ àwọn ni wọn sẹsẹ se titi yìí o titi yìí pọdún o kò tòótọ́ ti wà mẹ báyìí nísìn kò ní báyìí ló ṣe mọ tẹ bá déwájú alikimo yunifásitì bí ṣe máa ń sọ ìlà pálára tẹ bá kọjá bí ọ̀nà titi wà gbà wọn sẹsẹ se titi yìí ni kò tòótọ́ wà mbẹ gba tirela
1: se kí se torí òjò tó wà lọ́wọ́ báyìí ni
0: ìjọba se ń se títì láàrin oṣù mẹ́fà tó jò ń wo lọ tẹ́bọ̀ kan ló wà lọ́jà ìyá yìí títì ló wà lọ́jà ìyá yìí tí wọ́n ṣe bíríìjì ìjọ tí wọ́n ní wọ́n fẹ́ wá commission rẹ̀ ó kàárọ̀ òjò rọ̀ láàrin bíi ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òjò sì kẹ ó sì ka gbogbo gádà tán láwọn sí lọ lọ́jà ìyá ọjà ìyá lẹ́lẹ́ bí báyìí inú gbogbo lọ́rin kọ́ ló wà ní bẹ́ẹ̀ bá wá dé mandate tẹ wá yà sọ́nà lupcorn tẹ ń lọ sí local government secretariat ìlọrin west àná ó sì tún ṣe yín pé ilé ìjọba wà lọ́nà bíi iná amadu belowe ilé ìjọba ló wà ń bẹ̀ láàfin tún ṣe tẹ bá wá dé mandate tó lọ sọ́nà ìlọrin west local government secretariat ẹ farabalẹ̀ wo kòtò tó bá wù yín lẹ́kọ̀ọ́ sí kò sí pé ẹ fẹ́ sá fún kòtò ẹ dúró ni ẹ wà wúwọ báyìí
1: pé kò tó wà
0: ẹ tẹ̀rí bọ̀ ni ẹ tún jáde padà ẹ bá tún síwájú díẹ̀ ẹ tún yà báyìí ẹ ẹni tí ń rìn lẹ́sẹ̀ títí yóò mọ̀ wẹ̀yìn lẹ́mẹ̀wá ni pé mọ́tò kan ló tún ti fẹ́ yà sọ́gbẹ́dọ̀ mi yóò kòtò náà ń sá fún.
1: Àwọn oníṣẹ́ kì í ṣe torí òjò tó wà lásìkò òjò la wà níjọba ṣe tó ń rowọ́ díẹ̀ lórí àwọn ọ̀nà tí wọ́n ń ṣe.
0: Àtòjó wà o àtòjó sí o àwọn ibìkan bẹ́ẹ̀ tó pé kò tó bẹ̀ òtí ẹ̀ ní báyìí ló ṣe mọ́ tẹ bá dá àtìkù junction nísìn eh lọlọrun sogo le ba wewo nu adewole lata ti ku bayi oto to wa lati ku ko da ti o le koja nbe moto ti o le gba be nisin bayi pelu rorun mo ya machine eri wa won ri lokoloko lo bayi bi emi o ti emi gan ona be won o jo mo le bi to ye ki mo gba lo le emi gan o ti ri be gba mo amo wa lo gba amo wa lokoloko lo kaaki air force road loku tin gba wa le bayi nisin gbogbo awon titi yi pata gbogbo e ko si to da nbe leyin amodu be lowe nlorin bayi nisin te bi jade si fate tanke unity gbogbo yokunu lorin bayi e mo sokoto te mo ko si ni
1: so a je pe nte so ni pe ijoba o nawo ara ilu dada
0: ati
1: Kwara Central ni o Kwara South ni o
0: emi ta so bayi ni Kwara Central bo la se mo ti Kwara North ri awon yan gbe foran jade now te ba ri ona eruku ni ijoba ibile se pinle ni abi local government Ekiti local government ofa local government
1: awon ko ni wona se da ko
0: e ni suru
1: federal
0: lo da ko si baba e ni suru se federal government ni rin be erinle ani erinle ni oyun local government
1: federal road na ni
0: ofa local government ni arin igboro won ni olofawe
1: federal road na ni
0: ani ni olofawe federal road na olofawe na eseun awon to wa lerin sawon ara abuja ni rin be te ba won titi so fun yi ah anu si seyan pe sinu ilu kan lele si wa te ba won bo lati osogbo te ba ti koja konta aja be bayi ibele ti mo pe ti de Kwara tori ko to le fi mo titi le fi da mo pe ah ati de Kwara gbogbo eleyi te ba lo sona Ekiti bayi na Ekiti tin so yona eruku yi na te ba sin so ni se won ni gbogbo titi la won ti se tan ni kunle Kwara
1: e ba
0: tun de Kwara North the same thing
1: ke to ko lori eleyi te ba soro irin ile awon yo so pe se ba mo won na won lo mo ni house of friend won ni kini kan pe se bi ah ona ta so ina won le facilitate federal tori federal road ni awon si wan federal pe ah won le wa bi won se si
0: ona ni pinle Kwara
1: pe gomina
0: ni 2023 ni 2023 egbe APC lawon eyan digbo fun ati senator ni ati rep ni ati house of assembly ni ati governor ni egbe APC ni won digbo fun ngba ti enu o ba ti ko laarin awon tin dari ilu idagbasoke o le si ninu ilu eni to je governor wa leni ti won je leader fun gbogbo APC ni Kwara State leni won ri egbe dari debi ti won ri egbe supo depo ti idagbasoke o le wa opolopo bi te n so ti o ta won senator mi o be sise ti won te tun gbo pe won ni won ti da won lowo ka won da won lowo ko won je won se awon rep fe sise won ni won ti da won lowo ko won je won se ija tin be ninu egbe APC lo fa opolopo
1: awon kini
0: o si opolopo akoba akoba ta wa n so yi owo yi o pada sapo awon senator yi o ko pada sawon rep opo awon rep yi o ijoba papo lo ni project aran ilu na fe se fun amọ ngba ti jaba ti wa intra party system party fight to ba ti wa to mo egbe APC n be egbe APC ja ara ilu awon ni won jiya re ohun lo fa gbogbo awon decay ta nri left and right
1: ni se gomina lo ya ka de gbogbo e biru
0: ah won ni ilu to ba n toro ama ni bakan ni kini kan o ti dagba eni to je leadership ibi kan won ni ori na la pe ti nkan ba da adari be na la ki bi nkan ba ku die ka to ta la pe adari be na
1: o da come abdu e je n se bayi tori akoko wa on sure tete o su mi kamenu ba won oro kokan to se pataki to se koko lori to foto ni e je wo awon omo ipinle Kwara papa julo awon oludibo tori awon oludibo gbogbo ara ilu na ko ni elomi ni card elomi ni card elomi o pon idibo ati bebe lo bo ti e pe ki se n to da ke yan pon idibo leyin ojo idibo eyin e je wo bayi oro an gbe ni lemi gbona an du koko du mo ru mo mo ni egboro dibo fun egboro se atirele yi lawon ipinle kokan to ti waye lenu ojo melu seyin atirele to sele losun arele to sele ni Abuja ati bebe lo ati ebe ni ati kiti sugbon to ipinle Kwara se lero pe imoran wo le fe fawon olugbe ibi won pe baba te ro lo sele to ba ndu mo mo ru boya iwe iroyin ti e gba bi iroyin o gbe ona wo ni won le gba imoran wo le fe fun awon ara ilu pe awon to jo lidibo lori oro andu koko ma ni pe be ba dibo fun wa e se bayi e se ton e se kini kan ta n gboro e lateyin wa
0: e seun gan ni atokun se ri oro election 2023 eje won ko fi da won ara le loju ke n si fi won lokan bale pe ke se kwaseki ni o seto odigbo INEC to je ti joba apapo awon ni won seto odigbo alakoko nu kwaseki ijoba ipinle Kwara na ni kwaseki eka ijoba ipinle Kwara ni kwaseki awon na seto election ta se ni 2024 local government election ti ariwo fi gbalu kan pe ibi ta DC ibe kona kaasi an fi olohun fi won lokan bale pe eleyi ta se yi ke se kwase ki to wa london malama abramon abrazak ke se ohun ni selection
1: awon independence la won
0: e ka joba ni pele kwara ni e ka kan mo ni e ka ni won labe malama abramon abrazak kwase ki joba lo yan won
1: ni sugbon won da duro na
0: re ani joba lo yan won labe ijoba malama abramon abrazak so as it mo pe nti joba ba fe ni won o se
1: eyin ro be
0: e be ni sari eleyi ta be di in 2027 yi Independent National Electoral Commission INEC awon ni won o seto idibo tin bo wa yi lata Abuja awon ni won o se eka federal government leleyi ke se eka ti joba ipinle Kwara e je ka ko fira wa lokan bale yi won la koko e keji ni pe to ba dijo election abi ko to dasiko election orisirisi owo ni joba o mo yo abi orisirisi owo legbe oselu to wa ni joba APC ni won mo yo
1: iru owo wo
0: ehn ko lawon tin joba ina mo fe call attention wa la le seri iru e ta so lekan un ta lo gbo awon kan lowo won tun tin se ninu ilu na empowerment ojiji an fun ni eni ta ranti lodun merin tele se wa ko la ta wa la fese empowerment fun yen ko awon yan yin wa a fun won ni 50,000 e ko awon yan yin wa a fun won ni 20,000 kan mo fi se kun pa eleyi ogbon alumon koro yi ni owo ti joba ba owo ti joba ba gbe jade lasiko yi ta la won fi se kun wo e kun pa fa awon eyan owo e dakun edigbo fun wa ni
1: eyin ro be pe owo edigbo fun wa ni seyin ti se ru erin gba te wa njo ba
0: seyin
1: na ti se ba
0: awa seri ijoba APC ta nlo loni yi gbogbo eyan lo mo pe ilu ti kẹyin si won gbogbo eyan ni n gbe won jule bi amuko osan awon megbe won popolopo won lati fe lo tan awon to kunu egbe e ba de world world ka kiri nisin bayi e fe ri pe awon to kunu world meeting won gan bayi nisin mo koja bi kan joni mo wa ora te class mi lo le die bayi mo wa won lo kankan yin wind down dada o mo wa won lo kankan ah se gbogbo awon to ku tin lo world meeting ni nigba ti gbogbo awon eyan so lu mustafa ti ku o tan gbogbo awon eyan kini kan ti ku o tan kaluku wan se ijira word by word won wan se ijira te ba lo ra nisin gambari ni sango ni adewole ni ogidi ni oloje ni ubandawaki ni kini kan ni gbogbo lorin east ni ilorin south ni ilorin west ni word word word won wan se ijira won wan se ijira kini kan lo ti afon nisin mi e ba won plan re ni ta le ba se ti won lose yi a le yo se ti won lose yi ta le ba se ti won lose yi awon le ilu wan tun mo egbe APC lori die die nipinle Kwara
1: ibo ni won wa awon ton kuro
0: ibo intimidation ta wan so to ba dijo election awon ara ilu e ma je won fe ko tan na fun wa
1: awon ton ku onbo ni won lo egbe wo
0: na egbe bidibi na wa ah awon gba wa le joni a lo su wa de bi pe a te le se royin pa re mo pe e sa mo bo e sa mo bo won wa nwa tike tike tike lati word kini si word keji won wa nwa ka ki ka ka kiri wallahi ah e ba won yan ri fona re eleyi ku ninu pe a mo yan meji kan lo meta lo nu gbo awon fa won soke pe oye mo e mo so pe ti ku ni pdp e ti lo APC word ni gbangba oju taye pelu tilu tifan
1: be se wa n gba
0: awon yan bi se ijira won nu pdp
1: be se le n gba won lotun lo su wole se se pe en gbe omo aparo sabe gbin ka
0: ah se ri egbe to ba ladari to da to si ni ona tele o difficult ki eyan kan to wonu re ko to daru ibi ti adari ba ti wa to si mo to ye ko won o se e ri pe ilana ta ma n to nbe ilana to ti o mu teniyan ba de o le ona tele to wa ninu pdp ona tele ohun ateni to de lana ateni to de njeta oju kan bayi ni gbogbo wa mo wa
1: oro an ta wa labo answer
0: pa me babo awon intimidation la wa so ni pe e ma je won o fi owo kan fi ra ojo ola awon omo wa e ma je won o fi owo kan fi ra ojo ola ti wa gangan tori odun merin merin owo ti won fun wa lojo gbo ko gbe wa dodun merin mi tawon lo selu tawon lo selu egbe egbe yo wu to ba wu ko le je tan ba mu wa fun yin e mo koda awon kan ni owo owo ilu na ni e gba lowo won tan ba mu wa fun yin amo e se ntinu yin ati okan yin to fe biwo ta ba ni won mo gba ni sai awon tan fi ran na won tun lo na tan ba fun yin lowo e gba owo ilu ni owo yin ni e gba amo e make sure pe e digbo fa awon egbe tin ragbo e make sure pe egbe ti o se titi fun yin ti o moju to to eko ti o moju to to lera tin fara ni araalu tin gba owo tax to won ti won si ranfani re lara araalu
1: o ba je pe ti o le joba ri na nkan ti o si joba ri
0: egbe gbogbo egbe ewu tin ba nfo owo ragbo ko fe dada fun lu egbe ewu tin ba se empowerment tori pe kan fe fi ragbo won fe dada fun lu won si ni dada kankan ti won se so gbogbo eleyi ni pe and to ba di jogbo awon olopa ni awon soja ni civil defense ni gbogbo awon eleto abo gbogbo won jade gbogbo ara ilu na fe wa da abo bo àwọn olùdìgbò àtàwọn INEC official wọn fẹ wá dáàbò bo gbogbo wa ni ọlọ́pàá ò wá láti wá fi iná múlẹ̀ fún yàn kan wọn wá láti wá dúnkokò mẹ́nìkan tẹ bá rọlọ́pàá ẹ mọ́ bẹ́ẹ̀rù ọlọ́pàá wá rí ó wá dúró tì yín kí gbogbo ẹbí lè lọ ní ìrọwọ́rọsẹ̀ ni police is your friend lọ́jọ́ òun náà ọlọ́pàá ọ̀rẹ́ wa lọ́lọ́pàá sọ́jà ò sì ní dúró dé àpótí ibi tá a bá ti di tí sọ́jà dúró dé àpótí ẹ mọ̀ pé wàhálà ti dénú sọ́jà ò mọ rìn káàkiri gbogbo inú ìlú ni so that torí ibi tá a bá ti ń fa wàhálà wọn tètè pé wọn pé wọn fa wàhálà níbì kan o àmọ́ ọlọ́pàá civil defence ni àtàwọn security tó kù tán bá dúró sí tu ìdí ìgbò wọn dúró síbẹ̀ torí pé wọn fẹ́ kí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ ni ẹ mọ̀ já sá fún wọn o ẹ tẹ̀ka yín síbi tẹ́ ẹ fẹ́ tẹ̀ sí wọn ẹgbẹ́ pdp ẹ tẹ̀ síbẹ̀ tẹ̀ sí dúró tì.
1: Comrade ẹ já wò báyìí bí ẹ ṣe ń bàbọ̀ torí àkókò wa mo fẹ́ fáwọn èèyàn bíi méjì mẹ́ta náà láǹfààní kán lè pè wọlé tó bá tó àkókò mo mọ̀ pé ìbéèrè tí mo fẹ́ béèrè ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú inú wọn ni ṣé bí wọ́n nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ti dájọ́ wọ́n sì ní gbogbo àwọn mòye tẹ kó jáde gan wọ́n ti wọ́gi lé ọ̀pọ̀lọpọ̀ wọn pé ewo tún ni gbogbo tẹ wá ń sọ yìí báyìí pé kíní ẹ já wo ìdájọ́ tó jẹ́ tilé ẹjọ́ tó ga jùlọ léwà supreme court tí wọ́n gbé kalẹ̀ ǹjẹ́ ó fọwọ́ ba àwọn tó jẹ́ ọmọ òye yín lẹ́gbẹ́ òṣèlú pdp nípínlẹ̀
0: èkó. Ẹ ṣeun gan ọ̀rọ̀ méjì níbi sọ̀rọ̀ number one èmi ẹ ṣe amòfin àmọ́ mo ẹgbẹ́ òṣèlú pdp ní mí and ibi tí ọ̀rọ̀ ilé ẹjọ́ tí wọ́n bá dájọ́ wọ́n máa ń dájọ́ lórí òfin ni ẹjọ́ tí supreme court tí wọ́n dá recently clarification làwọn kan sìk ní kóòtù wọ́n sì dájọ́ lé lórí pé ìdí orí ẹsẹ̀ òfin tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí o inú ìwé òfin ló wà kán fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ now in ti ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ báwọn lọ́ọ̀yà bá ṣe ń sọ lọ́tún sọ sósì ni pé anybody tó bá ní ẹjọ́ ní kóòtù tí wọ́n ti dìtámì ẹjọ́ rẹ̀ ó lè affect rẹ̀ àmẹ́ni tí ò bá lẹ́jọ́ ń kóòtù tó sì ti submit ọmọ òye rẹ̀ kò sí nǹkan kan tí ilé ẹjọ́ ni wọ́n ṣe lérí rẹ̀ àwọn kan tí wọ́n ń wá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tán fẹ́ tẹ̀kùn lé tán fẹ́ gbérù àwọn aráàlú àwọn náà ń ṣe jàgídíjàgídíjòtò
1: tí
0: wọ́n ń yọ ayọ̀ pé ilé ẹjọ́ dájọ́ torí pé wọ́n fẹ́ dìgbò torí pé wọ́n ti rí pé ìlú ò fẹ́ràn àwọn ẹrù tí ń bà wọ́n ẹrù aago méjì lásago kan tí malam sọ́lì mustapha tí wọ́n ti sọ lórí tẹlifíṣàn àpapọ̀ wípé láago méjìlá kó tó dago kan pẹ̀lú ògo ọlọ́run àwọn ò ti fẹ̀yìn malam abdulrahman abdulrazak àwọn ò ti fi lélẹ̀ ẹrù yíhun ní ń bà wọ́n ní sẹ́nẹ́tọ̀ kwara central ẹrù yíhun ní ń bà wọ́n náà fẹ́ kí orúkọ malam sọ́lì mustapha tó jẹ́ sẹ́nẹ́tọ̀ fún kwara central tó wá jẹ́ olùdíje fún kwara central senator nínú ẹgbẹ́ òṣèlú pdp ẹ̀rù rẹ̀ ní ń bà wọ́n ni wọ́n fi ń yọ ayọ̀ jàgínní ipe wọn yóò kọ rẹ kú wọn yóò kọ rẹ kú bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ilé ẹjọ́ ti dájọ́ ó ti lé lọ́sẹ̀ kan ó ti fẹ́ẹ́ pọ́sẹ̀ méjì báyìí orúkọ malam sọ́lì mustapha òun náà ló sì wà lórí inec portal káwọn ará ilé fọkànbalẹ̀ malam sọ́lì mustapha òun ni senatorial candidate fún ẹgbẹ́ òṣèlú pdp pẹ̀lú ògo ọlọ́run sọ́lì mustapha lẹ́ẹ̀kan sí ni.
1: ṣé fún ẹkùn bò
0: nìyẹn ẹkùn central kwara central àwọn ti kwara north dr jiyakolo òun ni candidate wa kò sẹ́rù kankan tí ń ba pdp
1: ìbáwọ̀
0: pdp kwara south honourable saheed popoola prince saheed popoola òun ni candidate wa fún senator bẹ́ẹ̀ ni engineer sulaiman bola kalekau agaka àwọn ni candidate wa fún governorship election ti cosfawe referent cosfawe nu tí wọ́n jẹ́ gbákejì wọn bẹ́ẹ̀ la sì láwọn house of assembly káàkiri káàkiri 224 constituency ta ni ṣe rí gbogbo eléyìí ẹgbẹ́ pdp àwọ̀ ẹrù ò bá wa nítorí pa àlẹ́bọ lẹ́rù àwọn tẹ́rù ń bà tán fẹ́ẹ́ ṣètò ìdìbò tán fẹ́ẹ́ wọlé tán fẹ́ẹ́ ṣe wọ́kọ̀fà àwọn nínú wọn ń dùn àmọ́ kán lọ fọkàn balẹ̀ á dìgbò ẹgbẹ́ pdp ó sì wọlé
1: ó dára kí tó sí ojú òpólẹ̀ ọ̀rọ̀ ń jà nígboro torí bó bá ń jà nígboro tá a bá ká yànnà náà ọ̀pọ̀lọpọ̀ ó lè fẹ́ sì wọ́n lọ́nà nígboro tá a máa ń gbọ́ ní tá à ń gbọ́ ni pé ọmọ yìí méjì méjì ní ẹgbẹ́ òsèlú pdp ní ẹgbẹ́ òsèlú pdp pé méjì
0: ní ìpínlẹ̀
1: kwara ẹ bá ń yànnà náà torí àwọn tó bá ń gbọ́ nílé
0: o. gbogbo ọmọ yìí méjì ọmọ yìí kíní kan ẹgbẹ́ independent national electoral commission àwọn ẹ̀ka elétò ìdìbò tí wọ́n jẹ́ tàpapọ̀ wọ́n ti fi léde tí àwọn kẹtẹ́lẹ̀ kálukú ń gbé oríṣiríṣi rúmọ̀ rúmọ̀ yìí ni wọ́n kọ́ ń gbé pé wọ́n lọ́mọye méjì wọ́n lọ́mọye mẹ́ta wọ́n ní kíníkan kíníkan ìgbà táyé náà kí ó píríǹtì orúkọ gbogbo àwọn tí wọ́n ṣe ẹ máa gbọ́ tí wọ́n ṣe president ni vice president ni senator ni àti house of rep nígbà tí wọ́n gborúkọ wọn jáde oruko eyo kan na won gbe jade fun PDP gbogbo awon ti mo dako yi lati ori Malam Soli Mustafa o video rupo Said Popola Dr. Jiakolo o video ri awon rep wa kaakiri kaakiri federal constituency mefe fata ni awon na loruko tainek gbe jade won si le gbagada ti awon gomina won sese le titi won laipe yi ni but ti awon national assembly gbogbo e na ti le won de ti paste re so ko si maja gbo si nbe mi an de inec office nisin ni mandate mehun e ri ni yebmot e ri won ti le si ori patako e ti ri pe awon mo ye pdp ni ti o ni konun koho ti o lejo lorun ti o si lebo leru ti o ni kankan awon deru bamba eru ago meji lasago kan pe pelu ogo olorun egbe pdp won o ti feyin Malam Abdulrahman Abdulrazak kan le awon deru nba awon nikan lo se ka lo mumi alo mo me age
1: oda
0: ka fara bale ka bi accept defeat won
1: te wi e jawo baye ka kan weni ka bi meji meta ojo ti lo lori eto 0913655695 to bi se wa lori eto yi 0913655695 elu e ro le o
2: elu e kan san
1: e se wo ko yin bo le tin pe wa
2: olamile kan ta ni mola lati takuli mani
1: agbo yin sa
2: mo ki alejo olorun ma teyin si waju
3: amen
2: e ri lori oro le se lo ti joba pile kwara po ni bebe lo wa lejo wa da won kini suma game party kini suma party gege because party plan da kwa ma pe bi tan ba tin pull this kan be ni party producer so nbe ti ba n ti lo wa nbe ti won ran so ko da ko tori tolorun gege party won yo ku ko yo ku be
0: yo da fun yin aba e se mo di menu bale kan mo di mi na menu bale kan tori la fi n pe ni ogba tailor ogba ta ko awon tailor si kan mo ran so ta ba n pe nkan ni factory it means pe a mo soro pe raw material a mo soro pe won wa se finished goods nibe won wa se owu won se aso awon eyan won wa ko owu lati ilu kan won wa ko aso material lati ilu kan abi aso material won wa fi se material mi gbogbo eleyi o sele nbe ko ti tin je factory nbe in town factory nbe lasan ni pe tailor ran so ogba tailor lasan
1: whatsapp wa mna bi adewumi lati asadam ni lorin won ni ko saye fegbe oselu apc mo ni pele kwara bo ba se wo ko je oda iro kan ti won le je won to wa bi elo ko yin bile tin pe wa
2: elo
1: e se won e ka san ko yo
2: e ka sa ikoto
1: olo ni se to ko yin o
2: oruko temi lo na le bo ismail abda ano lati ta ma aku ale do ya on le pa se ka yin oro je ba
1: okay
2: a ma koko bo se wole bo lo se njade ka wa mi to se ku so o ka wa laya ijoba ti o ni akoya yi bo la won lo ka government chairman ti won fi sibe bo ro se la koya wo to lo ba gbe awon na wo lede o ni for security kinika awon lo so ni tawon abi won awon wole direct ko ye wa ma kwara nigeria olorun je ko baje
1: ami ami lori whatsapp bakan na Absat Usman lati lorin won ni e ka san atoko atalejo won ni lori oro wo ti ijoba ti won fun awon copper ti emenuba won ni ngba ti ijoba ko fun won lowo eyin na ni en so pe ijoba ko fun won ni nkan kan won ni bi awon miran se nse ti won fun won lowo won ni ijoba tun se etun ni ko ye ko je be won ni ke le wa fe ki ijoba se Absat Usman lati lorin lo fi le so wa
0: ko yawo la nso
1: e jawo elomi to wa lo ko yin bile tin pe wa
2: ala fi afisa
1: e se ko yin bile tin pe wa so
2: ye godin lada jorin
1: a gbo yin so
2: gbogbo ẹjọ ga so gbogbo ibi tí nǹkan dé yìí sàn kí àwọn òṣèlú wa kan fún wa lọkàn balẹ kó ṣe nǹkan tó yẹ kọlu àtọyín sọnà fún wa lọkàn balẹ ẹjọ fún wa lọkàn balẹ gbogbo ẹ wọn dójú lé gógó
0: fún wa lọkàn balẹ ọrọ jaja bá a ṣe ń sọrọ nǹkan wọn bẹẹ làwọn kan ò tún ríbi sùn kan díjú wọn méjèèjì ọ̀rọ̀ insecurity tẹ́ ní kwara south kwara north bá a ṣe ń sọ inísìn ó tutù ni kò níní àwa rí ìròyìn kan táwọn kan tún gbé jáde lánàá tán ni kwara is the safest place in nigeria kwara is kìíní kan kìíní talafọ́jú ń tàn tó lóun sùn.
1: ẹ jẹun wo báyìí mr alausa samuel láti tanke àwọn náà fi àtẹnusọ lórí whatsapp wọn kí wa wọn ní àlejò yín sọ pé orí social media ni òun ti gbọ́ àròyé wọn ní gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ yẹ kó ṣe ìwádìí fúnra rẹ̀ wọn ní ẹni kí àlejò yín dárúkọ àwọn tó complain èmi náà mo máa dárúkọ àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ wọn ní lórí ti àwọn tí wọ́n ṣe àròyé pé wọ́n lé wọn kúrò níbi iṣẹ́ wọn ní aago mẹ́jọ ni wọ́n ní kí wọ́n máa wọṣẹ́ ṣùgbọ́n ẹlòmíràn níbi iṣẹ́ ní aago mẹ́wàá wọn ní N70,000 ni wọ́n ń san àlejò yín wọ́n sọ gbé wọn ní béèrè lọ́wọ́ àlejò yín ṣé ó débẹ̀ lọ wádìí mr alausa samuel láti tanke àwọn náà fi lẹ́yìn wọn fi sọ ok wọ́n wá ní lórí ọ̀rọ̀ ti wọ́ọ̀dù wọn ní wọ́ọ̀dù wo gan lẹ́ ń sọ nípa rẹ̀ won so pupo loro lori le won ni was your guest aware about Audu nibi ti awon ti ko legbe oselu PDP wa CAPC ni pele Kwara
0: na any my guest was what any kini kan Audu
1: won ni Mr. Alausa lati tank okay won ni word ten so yen won ni say mo nipa to sele ni Audu ti awon yan kuro ni opolopo omo PDP kuro lo segbe oselu
0: PDP ni je Audu
1: won ni Kwara South
0: ilu oni se lu kan beten tin je Audu ni Kwara South ni ko si lu tin je Audu abi Amadu Amadu asubo lu me ma me Amadu Audu ah ni won ko tun ko o si word tin je Audu o si ni gbogbo 193 was that ni pele Kwara ko se tin je Audu
3: ore je won
2: hello
3: ko se
2: hello
3: akasun
2: ese akasun
3: yo dara fun yin
2: ami o ko yin
3: oruko mi ni Mr. Matthew last tanke
2: albo yin
3: dori o kin se oleselu o
2: okay
3: sugbon alojo yin alabo si samu samu yin
2: wa lona se lona wo lona wo
3: ala abo si ni
2: lo e soro e so de lo tara te ma e ma e ma bua ni e so e so
0: Ipa wa so nti joba o se abi nti joba se
1: akoko wa nsure tete lori eto yi eje mu atejise yo kan ise ka wa se lo won ki yin won ki atoko eto won ni egbe oselu APC ni pele Kwara won ni won disappoint awon civil servants won ni bi apere won ni awon to wa ni ton ni bi HND to je pe won ni opolopo to ni iwe eri to tun kere si ti won fi apere won ni baba wa ni bi level 12 ti oluwa re ti o ba se be ko lo si boya bi level 10 abi nkan want to be pro okay mo ti para sori oro won won ni won o si atileyin fun lati odojo wa ipinle yi Adeola Peter lati ga kabilu fi awon atejise
0: le gbogbo eleyi te ni ri gbogbo eleyi te ni ri gbo lati odojo ba ti o joba oni so fun yin nu eyi ti won mo so fun yin lasan ni pe awon san osu disparity to wa laarin osu osise state ati suburbu ati local government bayi ni si won ni jade wa kan wa so ina lawon yan so hun ero garment factory tan so le kan ogba tailor tan so yi iroyin tan tun bo ni pe eyan bi 150 ni won le lo leva ni won sack ni nibe ah tebi won ti pa ni won awon kan gbe statement jade won gbe statement jade pe awon ti ki ogun won mo lo le awon da won le
1: kini won lo fa to renikan ninu
0: tori pe won se ohunu han
1: won fi
0: alawon eniyan omo yen fe ohunu han pe won ja owo osu awon bi joba se gbe lekun re ti panu abi e ba pade bi se se lo le re lo wa kan ninu
1: adupe pupo lowo alejo wa ti won soju fo egbe oselu PDP won agbe eto tapi ni ona abayo egbe oselu People Democratic Party PDP egbe olobranda ni pele Kwara ni won se agbateru re ni kan yi gbogbo roka ti alejo wa ba so ateyan ara ilu ti won ni ko ni se kankan se pelu ikani diamond 88.7 FM ni lo ni abi atoko eto adupe olowo malam wa iyen ti won je comrade Abdul Qadri Abdugavar ti Abdugarnew ti a npe ni Abdul adupe bakara adupe lowo iyan wa gobere ti Bolaji Gobri ti ona ti ajo wa ni yara agbara fun toni e ja fele to kuti di ose tin bo logo olohun titi ose tin bo ta ma padi ohun olariwaju ogun ni yopa ibi ti loruko temi Nigeria oni daru ipinle Kwara osi ni baje odigba kana o

0: bí o ti ń pariwo àmì ńlá kan.
1: As you shout a powerful amen.
0: Má jẹ̀mú ogun tí ń dá ayé rẹ padà sẹ́yìn.
1: The battle that is that covenant that is taking your life back.
0: Ọwọ́ òkùnkùn tí ń fa ayé rẹ padà sẹ́yìn.
1: That evil hand that is pulling your life back.
0: Iṣẹ́ àwọn òrìṣà ilé bàbá rẹ àti ìyá rẹ tí ń dá ohun rere padà sẹ́yìn.
1: The idols from your lineage that is pulling back good things in your life.
0: Má jẹ̀mú padà sẹ́yìn ohun rere nínú ayé rẹ nínú ilé rẹ.
1: That covenant of good things in your life.
0: Bí o ti ń pariwo àmì ńlá méje. Ilé lánú gbé wọn mi bẹ́ẹ̀. Two, three, four. Iṣẹ́ àṣẹ parí ogun yẹn.
1: The concluded work of that battle.
0: Tí mo padà síbi tí o ti bẹ̀rẹ̀.
1: Amen.
0: Mo kéde bí o bá pariwo àmì ńlá kan, má jẹ̀mú yẹn dìbàjẹ́ o.
1: Amen.
0: In the name of Jesus Christ. Ẹ gbọ́ mi, má jẹ̀mú ogun reverse gear.
1: That battle of reverse gear.
0: Nínú ìgbéyàwó rẹ. Nínú ayé àwọn ọmọ rẹ. Bí o ti ń pariwo àmì ńlá kan. Ilé lánú gbé wọn mi
1: bẹ́ẹ̀.
0: In the name of Jesus Christ. Ẹ̀mí ogun ti ń ké rárá nínú ilé yẹn. Ti sọ wípé ẹ padà. Mo kéde ní orúkọ Jésù Kristì. Iṣẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ó yá ẹ dìbàjẹ́ o. Ọwọ́ ogun yẹn fi ayé rẹ sílẹ̀. Ẹ gbọ́ mi, orere bẹ̀rẹ̀ láyé rẹ.
1: New things begin in your life.
0: Má jẹ̀mú ogun yẹn dìbàjẹ́.
1: Amen.
0: Iṣẹ́ ogun yẹn dìbàjẹ́.
1: Amen.
0: Ẹ̀rí rẹ bẹ̀rẹ̀ báyìí.
1: Amen.
0: Ìtẹ̀síwájú bẹ̀rẹ̀.
1: Amen.
0: Kò ó mo dẹ̀ rí o, ogo rẹ dẹ̀ o.
1: Amen.
0: In the name of Jesus Christ.
1: Amen.
0: Gbọ́ mi dáadáa. Ayé rẹ ò padà sẹ́yìn mọ́.
1: Amen.
0: Ṣé wà ń bí báyìí?
1: Are you here?
0: Ẹ gbọ́ mi, àwọn ọmọ rẹ ò padà sẹ́yìn mọ́.
1: All my brothers, amen.
0: Gbọ́ mi dáadáa o, ọrọ̀ ajé rẹ ò padà sẹ́yìn.
1: Amen.
0: Yes, I prophesy by the spirit of prophecy. You are moving forward.
1: Amen.
0: Thank you, Lord Jesus.
2: Thank you, Baba.
3: Congratulations láti ilé iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center torí ilé iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ wà ní White House ní number 39 Ọlọ́run Ṣògo Gèrè Alimi nítòsí Cottage Hospital Ìlọrin ìpínlẹ̀ Kwara ń lọ̀rọ̀ yìí náà ti tàn yín wá. Àgbà Ọlọ́run gbọ́ pé ó ti tipasẹ̀ ọ̀rọ̀ yìí tẹ́ gbọ́ bá ayé yín pàdé àgbàdúrà kí ẹ̀mí mímọ́ rẹ̀ máa tọ́ yín kó sì pa yín mọ́ sínú rẹ̀ náà ní àlàáfíà pípé ní àgbogbo. May the Holy Spirit preserve you fully alive in him. Ètò wa gbogbo lọ́sẹ̀ lóṣù àti lọ́dún wà bó ṣe máa ń wáyé. All our weekly monthly and yearly programs remain the same. Ni gbogbo ọjọ́ Thursday ń láyé wà fún ìgbani nímọ̀ràn counseling bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. Counseling comes up every Thursday 10 a.m. at our secretariat number 39 Ọlọ́run Ṣògo Gèrè Alimi close to Cottage Hospital Ìlọrin Kwara State. Telephone 0809-444-414 till next when we shall come your way. Remain blessed and perfect in him. Jesus is Lord.

0: wo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ ti wa dàdánù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn àgbáyé.
2: Ẹkú rọ̀lẹ́ wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ Kashim Shettima gúnlẹ̀ sí Katsina láti ṣe ìfilọ́lẹ̀ àwọn àkànṣe iṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Zamfara sọ fún àwọn tí wọ́n yàn sípò òṣèlú pé kí wọ́n kọ̀wé fipò sílẹ̀ bí wọ́n bá lérò pé àjẹmọ́nú àwọn kéré jù. Adájọ́ àgbà ìpínlẹ̀ Kwara bu ẹnu àtẹ́ lu bí àwọn agbẹjọ́rò kan ṣe ń kọ ìwé ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Nílẹ̀ òkèèrè ikọ̀ alátakò ní Ethiopia ti kúrò ní ẹkùn Tigre. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Àjọ tó ń bójútó bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nílẹ̀ Áfríkà CAF fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ayẹyẹ ìfẹ̀yẹ dánilọ́lá yóò wáyé ní ọjọ́ keje oṣù kejìlá ọdún ta wáyé nílùú Èkó. Ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM ìlọrin olóyèdè Ṣéyí Jacob ní oníròyìn yín. Ẹ má gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 88.7 FM. Bákan náà lẹ lè download app wa lórí Play Store Diamond 88.7 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí ìgbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
3: Amòkú ti wo ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látujọ́ ṣe. Ẹ wo jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀, àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
4: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí o bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
5: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 ìlọrin.
2: Ẹ káàbọ̀ ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ kan láti ṣe ìfẹ́ ètò ìgbélárugẹ WP ṣíṣe àwọn àkànṣe iṣẹ́ amáyédẹrùn ní ìpínlẹ̀ ọ̀hún Stanley Nkwọcha agbẹnusọ Shettima ló kéde ọ̀rọ̀ ọ̀hún láti ìtàkùn ayélujára X lọ́jọ́ Sunday. Nkwọcha sọ pé igbákejì ààrẹ yóò bẹ̀rẹ̀ ètò ní pápá ìṣeré Muhammad Dikko níbi tí yóò ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìdókòwò aráàlú abala kejì. Ètò pàtàkì ọ̀hún tí Báńkì Àgbáyé fi owó rọ̀gùnrọ̀gùn ṣe àtìlẹ́yìn.

rẹ̀ ni wọ́n ṣe ètò rẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀. Wọ́n ṣe ètò ọ̀hún láti ṣe ìgbélárugẹ fún àwọn obìnrin nípa fífún wọn ní àǹfààní lẹ́ka ọrọ̀ ajé, ríro àwọn agbègbè tí obìnrin ti pọ̀ lágbára, àti ríro àwọn obìnrin lágbára ní ẹsẹ̀ kùkú pẹ̀lú fífún wọn láǹfààní láti ní àǹfààní sí ètò ìṣúná, pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ẹsẹ̀ kùkú àti àwọn agbègbè tí wọn ò ti ṣe bẹ́ẹ̀ rọwọ́ rí. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti pe àwọn tí ó yàn sípò òṣèlú níjà pé bí wọ́n bá lérò pé àǹfààní tí àwọn ń rí jẹ lábẹ́ ètò ìṣèjọba òun kéré kí wọ́n kọ̀wé fi ipò wọn sílẹ̀. Lawal ló sọ̀rọ̀ òun lónìí nígbà tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́gbẹ́ òṣèlú APC ní ilé ìjọba tó wà ní Gusau. Gómìnà sọ̀rọ̀ lẹ́yìn tí àwọn kan tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ bí ìkùnsínú tó sì jẹ́ pé lára wọn jẹ́ àwọn tó di ipò òṣèlú mú. Àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ni wọ́n sọ wípé àwọn ò rí ìtọ́jú tó tọ́ lábẹ́ ìṣàkóso ìjọba Dauda. Dauda wá ṣàlàyé o wípé òun mójútó ṣíṣe amáyédẹrùn fún àwọn aráàlú àti àwọn àkànṣe iṣẹ́ jákèjádò ẹlẹ́kajẹ̀ka ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún fún àǹfààní alálòpẹ́ àwọn ènìyàn kọjá ọdún mẹ́ta àbí ọdún mẹ́rin péré tí àwọn ó lò lórí oyè. Adájọ́ àgbà ìpínlẹ̀ Kwara Adájọ́ Abiodun Adébárà ti bu ẹnu àtẹ́ lu bí àwọn kan tí wọ́n jẹ́ agbẹjọ́rò ṣe ń ṣe àwọn ìfẹ̀sùn kan àti kíkọ ẹ̀sùn tó tako òfin àti àwọn ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó sì ń jẹ́ wípé ó ń fa kí ètò ìgbẹ́jọ́ àti ìdájọ́ máa wọ́ nílẹ̀. Adébárà ti ṣe alága ẹ̀ka ètò ìdájọ́ ìpínlẹ̀ Kwara ṣe àpèjúwe àwọn ìwà bẹ́ẹ̀ bí èyí tí kò tọ́ láàrin àwọn agbẹjọ́rò tí wọ́n wà lẹ́nu ìṣàkóso ọ̀rọ̀ òfin. Ó rọ àwọn agbẹjọ́rò láti dẹ̀yìn nínú ṣíṣe irú ìwà bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ òun nílùú Ìlọrin tí ṣe olú ìpínlẹ̀ Kwara lásìkò pàtàkì kan èyí tí wọ́n fi ń ṣe àmì ayẹyẹ ọjọ́ òfin ọlọ́dọọdún ti ọdún 2026-2027 níbi èyí tí wọ́n ti ṣe ayẹyẹ ìfẹ̀yìntì nílé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ yìí. Adájọ́ àgbà ìpínlẹ̀ yìí tún wá fi kún wípé àwọn ẹ̀sùn tí ó ṣe pàtàkì ni ó dára ṣùgbọ́n àwọn èyí tí kò bá lẹ́sẹ̀ ńlẹ̀ ó tako àgbékalẹ̀ òfin. Nítorí náà wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá fi ẹ̀sùn kan tako ìlànà ètò ìdájọ́ ni wọn yóò ṣe ìwádìí wọn. Ó ní bẹ́ẹ̀ sísun ẹjọ́ síwájú láì nídìí ni àwọn yóò kòrò ojú sí. Ó rọ gbogbo àwọn agbẹjọ́rò láti gbáradì dáadáa láti máa ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ lábẹ́ òfin. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti ṣe àṣeyọrí nípa gbígbógun ti àwọn ìwà ipá àti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n dóòlà ẹni tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé, bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ sìnkún òfin mú àwọn afurasí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn iṣẹ́ àkànṣe iṣẹ́ tí ó jẹ́ pé lára rẹ̀ ni àwọn ajínigbé àti ọ̀rọ̀ àwọn tó jẹ́ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn. Nínú ọ̀rọ̀ tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Ẹ̀dàfẹ́ fi ṣọwọ́ tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ nílùú Warri, ó ṣàlàyé o wípé wọ́n rí ìbọn tí wọ́n fi ọwọ́ rọ kan, ìbọn òyìnbó méjì àti àwọn ìbọn ilẹ̀ òkèrè tí ó lè yìn lẹ́ẹ̀mejì pólàpólà méjì mìíràn. Wọ́n sì tún gba àwọn, wọ́n rí arábìnrin kan tí ó jẹ́ ọmọ ọdún 15.

0: tí wọn kò mọ ìdí rẹ̀ ó ní èyí ni ó ń ṣe àkóbá fún ìfẹsẹ̀ ètò ààbò múlẹ̀ tó sì ń fa kí ìkọlù ó máa ṣẹlẹ̀ sí àwọn tó jẹ́ aláìṣẹ̀ láwùjọ ẹni tó jẹ́ ọlọ́pàá ẹni tó jẹ́ ọ̀gá àwọn ẹ̀ṣọ́ aláàbò ara ẹni làbòlú lólu ìlú wa ọ̀mọ̀wé olúṣọlá odùmọ̀sù ló sọ ọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún lásìkò tí wọ́n ṣe ìfihàn lójú pópó èyí tí àjọ àwọn tí wọ́n jẹ́ elétò ẹ̀kọ́ ìbáraàlú gbépọ̀ nílùú àbújá ṣe ètò rẹ̀ léyìí tí wọ́n fi múra sílẹ̀ de ayẹyẹ ọjọ́ ìbáraàlú ṣe pọ̀ àgbáyé ti ọdún 2026 odùmọ̀sù ṣàlàyé o wípé títan ìròyìn tí a kò fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ káàkiri pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára máa ń da jìnìjìnì bolẹ̀ tó sì máa ń mú kí àwọn oníṣẹ́ labí sásábẹ́ irú ìwà bẹ́ẹ̀ láti wùwà ìjínigbé àti ìgbésùnmọ̀mí gẹ́gẹ́ bí ó ṣe sọ̀rọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà ni wọn kì í ṣe ìwádìí ìròyìn kó tó di pé wọ́n pin káàkiri orí ẹ̀rọ ayélujára léyìí tó ń da jìnìjìnì bolẹ̀ tó ń ṣe aráàlú lọ́kàn tó sì ń fa kí ìkọlù ó máa ṣẹlẹ̀ sí àwọn aláìṣẹ̀ láwùjọ wa bí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn káàkiri àgbáyé lẹ́yìn tẹ́tí sí ní Diamond 88.7 FM ìlọrin ìròyìn yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí àròyìn ẹ má kúrò ní ìkànnì wa ìkànnì tó tàwọn yọ yìí Diamond 88.7 FM ìlọrin.
1: Ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ̀kábọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀síwájú ní ilẹ̀ òkèèrè. Ikọ̀ alátakò tó wà ní ẹkùn àríwá Ethiopia ní Tigray ni wọ́n ti kúrò ní ẹkùn ọ̀hún fún ìgbà kan náà ní agbègbè Mekele bí ìjà àjàkú akátá ṣe ń tẹ̀ sí wájú tí wọ́n sì ti gbé ìjà ọ̀hún súnmọ́ àárín gbùngbùn ìlú lórílẹ̀-èdè Ethiopia. Àwọn ikọ̀ alákatakítí alátakò ní Tigray TPLF ni wọ́n ti ń ṣe àkóso ẹkùn ọ̀hún tí wọ́n sì ṣàlàyé o wípé ìdí tí àwọn fi kúrò ní ẹkùn náà ni wípé ìjà àti ṣíṣe àkóso ẹkùn ọ̀hún ti ń ṣe àkóbá fún àwọn aráàlú tí kìí ṣe ológun àwọn méjì ní agbègbè Mekele ni wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé àwọn ikọ̀ tó jẹ́ ti ìjọba ni wọ́n ń ṣe àkóso ìlú Mekele lọ́wọ́ báyìí àti pé ikọ̀ alátakò TPLF ti kúrò ní agbègbè ọ̀hún. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Àjọ CAF ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Famiyọ Danilọ́lá CAF 2026 Award ni yóò wáyé ní ìlú Èkó orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ Monday ti ṣe ọjọ́ ajé ọjọ́ keje oṣù kejìlá ọdún tá a wà yìí èyí tó pàtàkì ọ̀hún yóò wáyé ní gbọ̀ngàn Wọlé Sọ́yìnkà fún àṣà àti ọgbọ́n àtinúdá ìyẹn Wọlé Sọ́yìnkà Center for Culture and Creative Art tí a mọ̀ sí National Theatre tẹ́lẹ̀ ní ìlú Ìgànmú Èkó fún ayẹyẹ pàtàkì ọ̀hún. Èyí ni yóò jẹ́ ìgbà kẹrìnlá tí ìpínlẹ̀ Èkó ń ṣe tí ìpínlẹ̀ Èkó ń gbàlejò àkànṣe ìfàmìyẹ dánilọ́lá ti CAF ọ̀hún bó ti jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní ọdún 2008 àwọn náà ni wọ́n gbàlejò rẹ̀ lọ́dún 2013 àti ọdún 2014. Ayẹyẹ ìfàmìyẹ dánilọ́lá ọlọ́dọọdún yìí ni mú kí àwọn lókọlókì àti àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹ̀ka bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nílẹ̀ Áfíríkà péjọ pẹ̀lú tí kò yọ àwọn agbábọ́ọ̀lù akọ́nimọ̀ọ́gbá àti àwọn alákòóso eré bọ́ọ̀lù sílẹ̀. Ìròyìn káàkiri àgbáyé lẹ́ń tẹ́tí sí ní Diamond 88.7 FM ká tó dànù dúró lórí ìròyìn náà ẹgbọ́ àwọn kókó tí a ti mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A fi tó yín létí pé igbákejì ààrẹ Kashim Shettima gúnlẹ̀ sí Katsina láti ṣe

fi lọlẹ àwọn àkànṣe iṣẹ. Gómìnà ìpínlẹ̀ Zamfara sọ fún àwọn tí wọ́n yàn sípò pé kí wọ́n kọ̀wé fipò sílẹ̀ bí wọ́n bá lérò pé àjẹmọ́nú àwọn kéré jù. Àdájọ́ àgbà ìpínlẹ̀ Kwara bu ẹnu àtẹ lu bí àwọn agbẹjọ́rò kan ṣe ń kọ ìwé ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ní ilẹ̀ òkèrè, ikọ̀ alátakò ní Ethiopia ti kúrò ní ẹkùn Tigray. Lẹ́ka eré ìdárayá láti mú wá sí Etíbọ̀ yín pé àjọ tó ń bójútó bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nílẹ̀ Áfíríkà CAF fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ayẹyẹ ìfàmì ẹ̀dánilọ́lá yóò wáyé ní ọjọ́ keje oṣù kejìlá ọdún 2026 nílùú Èkó. Ká tó máa lọ ǹjẹ́ mọ̀ pé nírú ọjọ́ òní lọ́dún 1960 ni ikọ̀ ẹlẹ́ni mẹ́rìnlá ọmọ Nàìjíríà èyí tí olóòtú ìjọba nígbà náà Alhaji Sir Abubakar Tafawa Balewa léwájú wọn fi Èkó sílẹ̀ lọ sí àjọ ìṣọ̀kan àgbáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí orílẹ̀-èdè wa Nàìjíríà gba òmìnira. Ní báyìí ẹ ti mọ̀ bó bá ní ohunkóhun tí ẹ fẹ́ fi tó àwọn akọ̀ròyìn wa létí. Ẹ pè sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ 091-60-627-526. Abiodun Akinwumi ló ṣe àkójọpọ̀ ìròyìn káàkiri àgbáyé ti ìrọ̀lẹ́ òní. Olóyè Déṣèyí Jacob ló tu sí èdè àbínibí tó mú wá sí etí ìgbọ́ yín. Ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì wa ìkànnì tó tàwọn yọ yìí Diamond 88.7 FM. A kú ò sinmi òní o, ọ̀pọ̀ rẹ̀ láṣe lókè pẹ́ẹ́.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

full half hour. Iwe Philippi ori kẹrin ẹsẹ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinu ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

0: Ori number yi 09 091 36 55 69 52 091 36 55 69 52 Oruko wa ati bi ti a tin pe e ti wole
1: ala fi
0: baba baba e pele sa akusimi
1: akusimi ni ma so pe
0: o ami o
1: e gbadura fun mi ati family mi o
0: yes sir
1: ati diamond all staff
0: o da sir e je ka gbadura ni oruko jesu
2: amen
0: baba ni oruko jesu
2: amen
0: yo dara fun
2: amen
0: e ti mo olorun e o ni pada seyin
2: amen
0: ile se diamond na ah won ni pada seyin
2: amen
0: bi aye se nfe won loruko jesu won ni pada seyin
2: amen
0: won ni ko ninu oro olorun be bakan na baba ori ni o ni gba bode
2: amen
0: agba ta fi donu christi ti di ope mi ati awa ati eyin olorun ko yonda re fun ohun gbogbo tin se tin olorun ko se lase
2: pe
0: lai loruko jesu oluwa wa
2: amen
0: hello e ti wole hello sir
1: yeah baba lola lo ntoro
0: ah e pele sir
1: yes sir
0: yes sir
1: okay
0: e je ka gbadura ni oruko jesu
2: amen
0: ni oruko jesu
2: amen
0: olorun ayira ya gbe oga lopolopo gba ope wa
2: amen
0: iranse re re olorun ko bukun
2: amen
0: olorun ko bukun
2: amen
0: olorun lo ni oro lodo olorun ko fi oro ken
2: amen
0: oro nipa ti emi oro nipa ti riri olorun ko fi ken
2: amen
0: ke ri ya
2: amen
0: ohun to ye ke fowo se o ni fi ran so ohun to mu kẹyàn sẹni gba àpọ kẹyàn padà sẹyìn kò ní dé bá àwọn olùrànlọwọ ńlá ah kọlọhun kò gbé dìde fún yín o láì lórúkọ jésù olúwa wa ẹ ti wọlé.
3: Hello sir.
0: Hello.
3: Ẹ kú ìrọ̀lẹ́ kú ètò bàbá.
0: Olúwa ló ń ṣètò rẹ̀.
3: Bàbá Michael láti Ògìrì ni sir.
0: Yes sir.
3: Ẹkúṣẹ́ olúwa.
0: Olúwa kúṣẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá yóò dára fún yín o. Ọkàn yín á balẹ̀. Ewu igba kẹyin ko ni wu ẹnikẹni wa o a ni kuro ninu igbagbọ yo dara fun yin o ohun rere gbọ tọkan yin nfẹ to ba ife ọlọrun mu ọlọrun yoo se fun yin o ẹ o ni size aisan ni se
2: yin o
0: ẹ o de ni dam ọsẹ yoo jose ayọ fun
2: yin
0: o si yoo jose ore fun yin o ẹ si ba anu pade lai lorukọ jesu oluwa wa
2: amen.
0: Hello ẹ ti wọle. Hello. Ẹ kú ìrọ̀lẹ́. Olúwa kúṣẹ́ rẹ o. Àmì o.
4: Orúkọ mi ni Yábẹ̀jì ni Ẹ́gbàgbà.
0: Ọ̀kẹ́.
4: Ọ̀lá àmì lọ́wọ́ àtàkùn.
0: Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run kó wà pẹ̀lú yín. Ọlọ́run kó dín in mú. Ẹ ò ní yẹsẹ̀. Ẹ ò ní dààmú. Lórúkọ orúkọ tẹ́ ń fẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò ṣe fún yín. Ọmọ yín kó wà láàáfíà ẹyẹ yín kó wà láàáfíà ọkọ yín kó wà láàáfíà ìdílé yín kó wà láàáfíà àánú ọlọ́run kò fọ̀nfọ̀n ayé yín gbogbo ibi títí ti ń já ìkíjì náà kò dákẹ́ jẹ́ láì lórúkọ jésù olúwa wa
2: amen.
0: Báyìí ẹ jẹ́ kí a máa pè mọ́ ẹ jẹ́ kí gbogbo àkàmúra láti gbàdúà sí ọlọ́run ẹ sì ní ìgbàgbọ́ inú ọlọ́run omi yín òróró yín àti bẹ́ẹ̀ kó wà ní tòsí yín ẹ sí lórí sílẹ̀ ẹ nígbàgbọ́ pé ogun tẹ gbé wá láti dá afẹ́ jọjọ gbàdúrà ìpọ́ ọlọ́run àṣẹ ẹ ó sì rí ìyànà ọlọ́run ṣùgbọ́n ìgbàgbọ́ ni kẹ́ mú lọ́wọ́ tó bá ti ń dígbàgbọ́ rẹ bá ti dáyé pé wà á rí ìṣẹ́gun nínú ètò ìwádẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ti ń jẹ́rìí ìwọ náà wà á jẹ́rìí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ọlọ́run ò ṣe tó tún jẹ́ kí n rí sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún yìí àdúrà ọpẹ
2: orúkọ jésù
0: orúkọ jésù
2: orúkọ jésù
0: orúkọ jésù
2: ọlọrun ṣe o
0: ọlọrun ṣe o
2: ọmọ arísàndé àkọkọ
0: nínú
2: oṣù kẹwàá àyèrà yóò ṣe
0: àtàwọn
2: tó tún gbé tó yẹ
0: àyèrà
2: yóò ṣe
0: àyèrà yóò ṣe
2: ọṣẹ
0: ọṣẹ
2: ọṣẹ
0: ọṣẹ
2: ọṣẹ
0: ọṣẹ
2: ọṣẹ
0: ọṣẹ ọṣẹ àyèrà yóò ṣe ẹmu ṣe àgbẹ ọkà lọpọlọpọ
2: fúnlẹ
0: ọfẹ láta àtọjú fún wa àti àwọn àti àwọn tàbí lọgbẹ tó jẹ arísàndé òní olúwa ṣe gbọ́ àdúrà jésù olúwa wa ìjà sọ fún ọlọ́run olúwa gbogbo ọ̀nà tí mo gbà ṣe sí ọlọ́run dárí mi pa agbára ẹsẹ̀ run nínú ayé wa ó yà àdúrà
2: jésù
0: orúkọ jésù orúkọ jésù gbogbo ọ̀nà tí a ti gbà ṣe sí ọ ọlọ́run dárí mi àti àwọn àti àwọn tó ń gbàdúrà yìí dájú wa agbara ese olu aparun agbara mo dese wonu aye wa wonu aye wa gbadu a jesu olu wa so folorun olu wa olu asuro mi ni agbara agba te ran forogun aye te ran fi forogun esu olorun fi gbe won mi olu wa ma je npada leyin re o ya adua
2: oruko jesu
0: oruko jesu oruko jesu oruko jesu agba te ran forogun aye je forogun aye ogun esu ogun ese olorun fun ni agbara na ati awon ati awon so don gba ni don gba adua aye lokọ lo afun ni agbara fun ni agbara agba to bo lugu ese olorun yo ndare fun ndare fun ndare fun ndare bo adua jesu oluwa wa
2: amen
0: eso olorun igbe wu ma je owu mi akoko ewu igba irorun ma je owu wa igba ti opolopo ba ti lowo awon mi ran asomo olorun be ti ategun ba ti fe si won die won ma ye kwa business ni kini kan ni o je igba ewu le ran emi igba ikeyin ni ewu igba ikeyin je ja gbadua ja so fo olorun ewu igba irorun ma je owu mi ewu igba ikeyin ma je owu mi o ya adua
2: oruko jesu
0: oruko jesu ati awa ati awa

0: olùṣàgùtàn ẹkọ nobo ti ń ṣe atọ́kùn ètò òye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ó máa ń darapọ̀ pẹ̀lú wa nígbà gbogbo tí a bá wá sórí ètò yìí tí a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé yóò tún darapọ̀ pẹ̀lú wa lónìí a ó sì ṣe àṣeyẹ àti àṣeyege bẹ́ẹ̀ náà láti dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò yìí John Bad Foundation ni bẹ́ẹ̀ ni ọpẹ́ wa lọ sọ́dọ̀ gbogbo àwọn tó fún wa ní ìmọ̀ràn lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ àgbàládùá pé olúwa nínú àánú rẹ̀ kó gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo yín o níwájú mi níyì ni olùṣàgùtàn AK Ogunyẹmi wà wọ́n ti jókòó ní sẹpẹ́ láti bá wa ṣe àṣàrò lórí òye ìjìnlẹ̀ tí òní olùṣàgùtàn AK Ogunyẹmi mo kí ẹ pé o kó abọ̀ sórí ètò yìí
1: ẹsìn bàbá
0: ẹkún ìsinmi èmi o
1: adúpẹ́ sà
0: báwo lè sin tèmi
1: dúpẹ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń bọ́ wa níbi tí afẹ́fẹ́ ètò ilé iṣẹ́ diamond radio tó fẹ́ dé jákèjádò gbogbo ọgbà ayé láti kínyìn pé ẹ káàbọ̀ sórí ètò tìrọ̀lẹ́ yìí a ní sì wí ẹ̀yìn náà ní sì wá gbọ́
0: àmì o
1: ìbùkún ni gbígbọ́ tí ẹ fẹ́ gbọ́ wa lónìí ó já sí
0: àmì
1: a wà ní facebook kọ́láwọlé ogunyẹmi tí ẹ bá ti gà síbẹ̀ ẹ̀yìn tí ẹ máa ń tẹ̀lé wa ẹ ṣe àyè kí àwọn ẹlòmíín ẹ láìkẹ ìbùkún ọlọ́run yóò wá sínú ayé yín o akínyìn káàbọ̀
0: ẹ jẹ́ ká tẹríba fún àdúrà olúwa ọlọ́run wa fọpẹ́ fún àyè ológun fún ìrọ̀fẹ́ rẹ lórí wa a dúpẹ́ nítorí pé o máa ń bá wa ṣe ètò yìí nígbà gbogbo tá a bá wá sórí ètò yìí tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé lónìí ẹ tún darapọ̀ pẹ̀lú wa ẹ sì bá wa ṣe ètò náà yóò yọrí sí ìgbélé kò gorúkọ rẹ bàbá bọ ọpẹ́ wa ọpẹ́ àti ìyìn náà olúwa ṣe ní ìtẹ́ ọgbà à ń lọ lórí ètò yìí lórúkọ Jésù Kristo Olúgbàlà ìwọ ní ìbẹ̀rẹ̀ àti òpin ní ìbẹ̀rẹ̀ láàrin àti òpin ètò yà fẹ́ rí ọ olúwa já rí ọ bá wa ṣe ètò náà má jà ṣìwé o má jà ṣìsọ ohun tí yóò bí ẹ̀yìn ọlọ́run wa nínú má jò tẹnu wa jáde lórúkọ Jésù Kristo darapọ̀ pẹ̀lú wa nígbà tá a bá mú ètò wa sí ìdánudúró ìbùkún tó wà nínú rẹ̀ kó jẹ́ tiwa kí ògo àti ọlá kó jẹ́ tẹ̀yìn ọlọ́run wa torí a fi ìgbàgbọ́ béèrè lórúkọ Jésù Kristo olúwa tó olùgbàlà wa ní ọ̀sẹ̀ tí ó kọjá ni a ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí àwọn nǹkan tàbí àwọn ohun tí ọlọ́run máa ń lò àwọn nǹkan tí ọlọ́run máa ń lò láti fi gbẹ̀san tí ó lò gẹ́gẹ́ bí ohun èlò ẹ̀san
1: bí ẹgbà
0: bẹ́ẹ̀ ni ṣe tí ọmọdé láyé ọjọ́ ohun tá a bá wà nílé ìwé tí ọmọdé bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe á nà lẹ́gbàá
1: ẹ fi kọ lọ́gbọ́n
0: bẹ́ẹ̀ ni wọ́n ní tá a bá nà bíbélì kò sọ bẹ́ẹ̀
1: o
0: ní kò ní kú o ní yóò gba ẹ̀mí rẹ̀ kúrò nínú ìparun àìna ọmọ lẹ́nu ní báyìí
1: àwọn kan ṣe ń na ọmọ àwọn òbí kan ṣe ń na ọmọ o
0: nílé ìwé mò ń sọ
1: nílé ìwé
0: àwọn ìfẹ́ kan nà ọmọ mọ́
1: kàn sí olùkọ́ tí ọ̀fẹ́ kọ́ mọ́ kú mọ́ lọ́wọ́ torí àwọn ọmọkọ́mọ gan ti kún lè wí
0: ọmọkọ́mọ
1: bẹ́ẹ̀ ni tọ́n pre ten d tọ́n dẹ̀ dákú bẹ́ẹ̀ ni pé
0: ṣe ní nǹkan tó ẹ sọ yẹn irú ẹṣẹlẹ̀ sí wa lọ́jọ́ kan ọ̀gá mi àgbà headmaster mi ó na ọmọbìnrin ó na ó sì dákú àwa bẹ̀rẹ̀ sí ń domi lé lórí ó di
1: iṣẹ́
0: ó di iṣẹ́ àdúrà
1: tó bá jẹ́ ẹ̀sìn ni
0: ibi tí mò ń lọ nìyẹn ni headmaster wa ní kí n jọ kí n mú ọmọ yẹn lọ ilé wọn kí n lọ mú bá òbí wọn àwa ń lo lójú ọ̀nà ó ní ọ̀gá tí ìbáṣe yìí lé ní nǹkan mìíràn ni ìbáṣẹlẹ̀ kí ni ìbáṣẹlẹ̀ ó léwu bá kú mọ́ lọ́wọ́ tí ìbá gbẹ́rù
1: ọmọ yẹn ó ń jẹ́wọ́
0: ó jẹ́wọ́ fún mi o tọ́ lọ́rọ́ ẹ.
1: so ọmọ àwọn ọmọ ti pọ tó yí pé kí n bá lọ dánrú ẹ wò ní ìsìn ọlọ́rọ́ rẹ náà èèyàn o yóò dára
0: o yóò kan ìdí nínú
1: yọ yọ
0: o la ṣiṣẹ́ lé lórí àwọn ohun èlò tí ọlọ́run máa ń lò
1: a dẹ̀ ti ṣiṣẹ́ lórí nǹkan bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ ni bí irú ìjọba
1: bẹ́ẹ̀ ni
0: a ti ṣiṣẹ́ lé lórí
1: bẹ́ẹ̀ ni EFCC báyìí bí àwọn ọlọ́pàá báyìí
0: bẹni
1: bi ile ejo ba
0: bi ile ejo gbogbo won ni lati sise le
1: ijoba ijoba na gba won yen kale lati gbesan
0: lati gbesan lo wa won ti di ti fi ya je eyan
1: don
0: se nkan ti o da
1: don se lo di so fun to pa ilana mo
0: to
1: iyan la fe tesi waju baba
0: a tesi waju ejo kini e tun ni ba wa so lori awon nkan ti olorun ma nlo lati fi gbesan
1: e se e je kin bere lati we rome ori keji la ise 19 oni olufe e ma gbo oro olorun rere e ma se gbesan fun ara ye sugbon e fi aisile fun ibinu nitori a ti ko pe olorun ti so wi pe temi
0: temi ni esan
1: emi o si gbesan
0: emi o si gbesan
1: okay idani loju wa lati na bibeli pe olorun a gbesan fun ara re olorun o yonda pe ka gbesan fun ara wa olorun yo da tan pe ni self judgment olorun yonda olorun farama self judgment ẹnì kan se ọkọ pé ìwọ ló gbẹ̀san fún ara rẹ ẹnìyàn ó lè parí ìrìn àjò ẹ̀sọ́ gbá ẹ̀wọ̀n ọlọ́run ọ̀fẹ́ self judgment so a ti kíyèsí ìjọba bí ohun èlò àkọ́kọ́ tọ́lọ́run máa ń lò láti gbẹ̀san ìkejì ó ní ọlọ́run máa ń lo ènìyàn sí ènìyàn
0: láti gbẹ̀san
1: yes
0: ok
1: àpẹẹrẹ rẹ pọ̀ nù bíbélì àwọn tí ọlọ́run lò sẹ́rí mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé kẹ́ gbọ́ eléyìí èmi lóṣó ni èmi lajẹ́ ni èmi lẹ́nìkan ni èmi lẹ́nìkan ni ẹ tó wù kó jẹ́ èmi gbàgbọ́ pé èmi mo sọ bóyá ní ìjẹjọ́ náà la fẹnu kan briefly èmi gbàgbọ́ pé àwọn bandit àwọn terrorist bí ìbá se pé ọlọ́run bá yọ̀ǹda kan wá pọ́n orílẹ̀-èdè lójú wọn ò tó bẹ́ẹ̀
0: ẹ ò tọ́ mà ní o
1: so ẹ gba ìgbẹ̀san ni wọ́n jẹ́ nígbà téèyàn bá se lòdì ọlọ́run á gbé ẹnìkan dìde á gbé àwọn kan dìde láti lọ gbẹ̀san lára àwọn kan
0: ọlọ́run á gbé ẹni á gbé àwọn kan dìde
1: bẹ́ẹ̀ ni sà ọlọ́run gan ò ní jábọ́ láti sánmọ̀ pé wọ́n á máa lọ lu ẹnìkan á wá gbé ẹnìkan dìde á wọnú ẹnìkan kọ́ ọ̀yà lọ pa sẹ́rí gbogbo àwọn ìpànìyàn tẹ́ ń wí yẹn it might be accidental lójú tiwa ṣùgbọ́n lójú tọ́lọ́run kò rí bẹ́ẹ̀
0: ẹ̀sán ló ń lo
1: ọlọ́run fẹ́ gbẹ̀san ẹni tó dẹ̀ fẹ́ lò ìyanu ni pé ńgbà tó bá wá ṣe tán ẹni tẹ́ rò pé bó ṣe pààyàn tó fẹ̀mí ṣòfò ṣébí náà là ń rí i
0: bẹ́ẹ̀ni
1: a tún wá fún wọn ní freedom àbí àti rí àwọn tó ti gbẹ̀mí tí ó pé kò tí ẹ̀ níyí ẹ̀mí
0: tó ti fi ṣòfò bẹ́ẹ̀ni
1: kó làwọn ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológun ṣòfò
0: bẹ́ẹ̀ni
1: kó làwọn ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró àwọn ọlọ́pàá ṣòfò àìmọye àwọn ọlọ́dẹ tó ti fẹ̀mí wọn ṣòfò àìmọye àwọn tó wà níjọba àwọn pọlítíà tó fẹ wọn ṣòfò
0: bẹẹni
1: ìgbọ́n bá sì tún gbé wọn lọ ilé ẹjọ́ wọn ni ẹjẹ́ fi wọn lẹ ìjà lọ táyé wọn ṣe lọ́gbà ẹ̀wọ̀n fákókó díẹ̀ níjọba lọ́ba tó máa san sálárì fún wọn lóṣooṣù
0: wọn á tún máa jẹun oúnjẹ ọ̀fẹ́
1: ó tún máa jẹ ọ̀fẹ́
0: lẹ́yìn ìgbà tí wọn ti fẹ ní èèyàn
1: ṣòfò àwa lè rò pé ikú ló tọ́ sí wọn àwa la rò bẹ́ẹ̀ torí pé ọlọ́run tó gbé wọn dìde láti gbẹ̀san
0: kò ní jẹ́ kí ikú ó tọ́ sí
1: tó ká lè mọ̀ pé bí wọ́n bá ti ẹ̀ kú ọlọ́run tó lè gbẹ̀mí wọn ṣùgbọ́n ọlọ́run ó ti lò wọ́n fún ìgbẹ̀san oṣó kú àjẹ́ ó kú ṣùgbọ́n ọmọ tí àjẹ́ bá pa láti dá ìdílé kan lọ́rọ́ láti gbẹ̀san lára ẹnìkan ibi agbọ́dọ̀ kí èso ara nìyẹn àwa kọ́ lọ nídàájọ́ ayé àtọ̀run ìwòye àti ojú tá a fi ń wòran gbà míì ó yàtọ̀ fún bí ọlọ́run ṣe ń wò ó ìdínú tá a sì gbọ́dọ̀ mọ́ gbàdúrà dáadáa ká mọ́ jìyà ẹ̀sẹ̀ tá a dá
0: bẹ́ẹ̀ni
1: ìdí nìyẹn àwọn ìran kan ti dá wàhálà lẹ̀ te pe ngba akoko to olorun de gbe awon kan dide oya e lo pa won re e lo ko lu won apere ni ti inu iwe Samuel kini ori 15 e je nka ese meje nibe ke le mo pe olorun igba ti ti Saul je oba ti ayan Saul bi oba ti agbe dide bi oba ke wo to sele ni Samuel kini ni ori ke dogun Samuel kini ori ke dogun ma ka ni ati ese ikini titi de ese ikeje Samuel kini oni o si se sorry Samuel kini ori ike dogun ese ikini si ese ikeje Samuel si wi su fun Saul pe Oluwa mi ti ran mi lati fi ororo yan o le oba lori eniyan re ani lori Israel nitori di t'Olorun fi yan Saul ni lati lo bi egba igbesan eniyan ni Saul sugbon Olorun fe lo bi egba igbesan lo to nisisin yi gba oro Oluwa ko si feti si oro Oluwa bayi ni Oluwa awon omo ogun wi emi ranti eyi ti Amalek ti se si Israel bi o se lo dena de ni ona nigba ti o nti Egypt wa
0: beni
1: mo ranti
0: o to ni
1: wo solu igbesan akoko isan wa de iwo ni ma de lo
0: o wa lo solu
1: eniyan si eniyan
0: je lati lo gbesan
1: be ni olorun wa lo eniyan si eniyan o lo solu si awon ara ameleki e ma wo o ya ese keta lo nisisi ki o si kolu ameleki ki o si pa gbogbo nkan won ni aparun
0: tori kini se o
1: ko tori ngba ti awon moseli ti an bo lati Egypti won lo dena de won won de pa lara won bi eru olorun ba mi odun di odun awon tan ti se ise yen won si laye mo gba
0: won si laye o won si laye
1: se egbon ti mo so baba
0: won si laye
1: se e wa wo lati igba yen ogun bandit e boko haram e kinikan kidnappers ki lo je pe ni isin
0: no se wa sise o
1: no wa be si operate the way they are operating tagbara wa kan o se to lo ni isin won si lo da awon kan lona awon copper stone lo si kini to de ko gbo won won ti ri gbo gba di sin
0: awon ti le ri won
1: gba e ma gbo won gbe 200 nibi kan e ma gbo pe won ko se won wa se ghost ni won ni o wa kan ti o to won temi ri oni sofo o wa di ebe o de lo mu ye bayi wa
0: billion
1: Ehn
0: woni won wa mu mu wa bi
1: so so esan ni esan iti se wa e ma ja fe oju ara wo di mo ta ba fi foju ara wo a pe nbe awon ran wa ton lo ti se awon ijoba wa ton lo ti se isa awon ton wa nbi la ma wa kan ra mo la mo fe kini ko se ti o wa nbe ti o ni fe mo se sugbon ti iji igbesan ba de en to mo se to ba de be yo da lai mo se gbogbo okoko ni o mo se
0: be ni
1: iya kan ti ba ti omo elomi je nile oko re omo ti e na wa loko wa fe ni ibujoko ayo esan wa de
0: yo wa de
1: ko ni ri le oko yen gbe tori esan ni ko si woni to le gbadura fun to ri be gbe
0: o ma ti le oko ni
1: to ro fun se ti omo ton lati domo ye para kojo gbadun marital life we e so ji wa kan wona gbogbo omo kini o pada le re omo keji o pada le re omo keta kore elo mi lo omo merin nu le tojo obirin nisin tan dale mosu ari en to ye pe o fe ju iyawo merin marun lo ti o si kan to du onu le re
0: be ni
1: oju ara la fi nwo
0: be ni
1: a foju emi wo mo
0: o to si niyan
1: ibi ti wa la wa niyan sẹ́ni tá a bá ti ronú lọ nípa tara ẹjẹ́ tún ronú nípa tẹ̀mí ẹ̀sán ké esan ke enikan isele kan sele si
0: ki lo sele si
1: o mo ye final year student ni le we giga la won lodo ba se si yin papa
0: ah
1: oro ye le
0: ah
1: so olopa ara si gbogbo amo ti oro awon lodo yen so mo ba gbe won lo si kini oro yen le gan won gbe won lo police station awon eniyan wa dide pe kan lo be obi omokunrin awon obi re gban wa debe ti won debe
0: de ile obi
1: awon omo ti won yin
0: papa yen
1: tan wa so fun baba yen pe bye bye lo sele baba yen kan mo ri pe ah iru ki lele yi ha ibo na na yin pa momo re
0: ah
1: momo re na lo yagbe na ro po boye ran ni na yin ba pa olode na lo pa momo re ise wa je pe isele to sele si iya na to sele somo se o se natural ni e is not natural agboro ma ronu daada
0: o need you
1: eyin te la nkan koja o se bi you are not so bad but gbogbo nkan kan daru gbogbo nkan kan dojuru o wa da lai mo se ele ko rira re lai mo ri ele ko rira re lai mo ri ele ko rira re lai mo ri nkan kan ti n sele sa so lo ni sisin esan ni o ko se to le di esan lona ko se to le se de na esan lo ni sisin ki o si ko lo abeleki ki o si pa gbogbo nkan won li aparun ma se da won si sugbon pa ati okunrin ati obirin won
0: atenunko
1: omo kekere won ati awon ti o mu omo emu saanu pa em pa omo ti mu omo lenu emu da omo omo to nge pon si e pa mo lu ati agotan e para ko mi ke se pa ketekete so Saul si ko awon eniyan jo o si lo si ogun na
0: lati lo jise ti oluwa ran
1: to oluwa ran ase oluwa ni
0: eh be ni
1: bi saul gan o sise yen bo lo se fe o ton jiya si olorun tori re ko olorun ko parun o da si na
0: ah
1: olorun ni e pa nkan nu olo fe sanu who are you se egbon ta nso
0: mo gbo
1: so war of no mercy only awon jihadist won mo na lo se against awon orilede kakiri olorun lo gbe won dide I can say that boldly and clearly. Toru pe e se awon orilede o ti gogo de waju olorun akiesi de si so apere akoko eniyan si eniyan na te ba tun ri ninu owo onidajo ori kini ba ba kese kini si ese ikeje olorun na tun se o gbesan kan nbe olorun tun gbesan kan nbe oba kan wa ikani won pe oruko re ni Adoni Beseki je oba Salemu
0: oba ni o
1: eh nigba na sugbon baba ti gba to ba ti lo si ogun to ti ki awon oba kan mole
0: oba ni o
1: yo wa di atapa owo ati tese won
0: eh o mo ku ise
1: sugbon olorun na gba ti esan de ko gbogun e je ka ori kini ese kini si ese keje na
0: ngba to olorun esan de
1: to de
0: ti ogbogun
1: to de aye ko ni si o esan lo nke ona re da du ko yo
0: ki sorogun iya re
1: la ara
0: ah
1: esan ni bi ise ti wo gan se e wu eyin wo oni o si se mo ka iwe oni dajo ori kini bayi leyin ku Joshua ni awon mensali bere e mo bere lowo oluwa ta ni yo mo saaju wa ti o mo lead wa lo fun keni lo si kenani lati le gba ile yen lati ba won kenani ja oluwa si wi pe juda ni yo mo lead yin lo kiesi emi fi ile na le lowo oni o saaju yin juda si wi fun Simon pe iyara kunrin re ba mi goke lo si ile na ki awa ki o le ba awon ara Kenani ja emi na pelu yo si ba o lo si ile ti e Simoni si ba lo e mo gba o Juda si goke lo o lo si fi awon ara Kenani acha wa ra Paris le lowo won si pa egberun okunrin ninu awon awon basic so won si ri en to je oba won na pe ni Adoni basic won ri ni basic won si koju ja si won ba aja won si pa awon ara Kenani acha awon ara Paris sugba don basic gba ti agbara re o ka awon mo Israel osa
0: o ferege
1: osa
0: osa o
1: oro lohun wi pe won si le pa re
0: o se papa bora
1: won si mu won pa
0: won mu
1: won mu toro lohun fe ki esan oke won mu ona laye won si ki atanpa ko owo ati ese re ese ikeje a don wake pe
0: hey
1: I don't know by name, Miki Atangpa, Kwa Wawon, Ati T.S.A. Wawon.
0: Hey, hey, hey.
1: Ti won si nsale, jela be tabi li ni.
0: Tabi li ni.
1: Hey, hey. Ewa daloro.
0: Ika. Hey.
1: Gege bi mo ti waa se. Ben yalonu sa, fume.
0: Fume.
1: Won si mongwa si Jerusalem, won si kusime. Ne won sale, jela be te mo. Gata kwa wate sere.
0: Mm.
1: Yes, sir.

0: àkójọpọ̀ rẹ̀ náà lẹ̀sẹ̀.
1: Ìyẹn ní ẹ̀ṣẹ̀.
0: Lágbájá ń jalè ẹ̀sẹ̀ ló ń dá.
1: Bẹ́ẹ̀ni.
0: Lágbájá ń pààyàn ẹ̀sẹ̀ ló ń dá.
1: Bẹ́ẹ̀ni.
0: Lágbájá ń ṣàgbèrè ẹ̀sẹ̀ ni. Lágbájá ń lu jìbìtì ẹ̀sẹ̀
1: ni. Ẹ̀ṣẹ̀ ni.
0: Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń jí owó lówó lórí ẹ̀rọ. Bọ́yá iná lọ́lọ́run àfìgbẹ̀sán tí ó wà
1: nínú
0: sí gbogbo dúkìá
1: àdàmọ́tọ̀kọ́
0: lójú rẹ̀ báná ò ní lè débẹ̀ pa
1: bọ́ débẹ̀ wọn ò ní rí pa bẹ́ẹ̀ni.
0: Ó lè mú kọ́ lọ́run lọ́lọ́ iná tọ́lọ́run bá dá kọ̀sẹ́ tí ó pa omi tọ́lọ́run bá ránṣẹ́ kọ̀sẹ́ tó lè dènà rẹ̀
1: kò sí.
0: Ẹ sọ́ra dáadáa.
1: Bára ara ni kò sí.
0: Ẹ sọ́ra dáadáa.
1: Kò sẹ́ni tí ó dènà.
0: Àbílẹ̀ rírí. Gbogbo àwọn àdúgbò kan ọkàn jásọ mi nsàlẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run tó gbé sọ́mọ̀ rò tí ò lópo ó lè gbé lẹ̀rú láì já sínú omi. Òtọ́ ló ń bá yẹ òpó tó fi gbé ilẹ̀ ro ó di ju àánú omi wọn netiwek.
1: Ìyẹn kọ́ ló ṣẹlẹ̀ sí dátánì kóra àti
0: àdínú. Ó tiẹ̀ pẹ́ wà bẹ́ẹ̀ni ilẹ̀ gbé wọn mi láàyè. Lọ ń gbẹ̀sẹ̀ wà búburú wọn. Ìwà ọ̀tẹ̀ tán dì.
1: Ìwà ọ̀tẹ̀.
0: Ẹ kíyèsí eléyìí. Ọlọ́mọ ń gbẹ̀san. Ẹjẹ́ tó wo ìkànsí lórí eléyìí. Ìwé ọba kejì.
1: Lórí lílo ènìyàn sí ènìyàn.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Láti gbẹ̀san.
0: Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ò gbé ọba mi dìde fún ìlú bí o ṣe pé láti fìyà jẹ àwọn aráàlú. Bẹ́ẹ̀ bá ló le ó le. O le ènìyàn náà lọ́lọ́run ó lò.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ò wo wèrè san ní ẹ fi wèrè kẹ fi wo wèrè. Bẹ́ẹ̀ bá lẹ ya wèrè ọlọ́run àgbé
1: wèrè mìíràn dìde.
0: Ká láti wo wèrè eyín sàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run jẹ́ni ló lágbèjì a fẹ́ ya wèrè lórílẹ̀‐èdè. Kójú ọmọ ọrọ̀ kọ́tà tán ṣe kọ́mọ fi sí. Omiyale àwọn yóò sì wá lọ ọmọ sí ọmọ ayá a sì máa lọ ru ilẹ̀ dànù rẹ̀. Èmi gan mi ìṣèjọba but àánú ṣe mí ngbà mo wò látàyè ìgbà ìjọba Bukola PDP tí owó ti ń ná sí odò àṣà yìí. There is no positive result now. Ẹ tún lọ wo bẹ́ẹ̀ ilẹ̀ tún kú bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ tẹ́yìn dà sínú àgbàrá níwájú ilé yìí odò ló ń lọ́nà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ lọ wo.
1: Bẹ́ẹ̀ni.
0: All the effort of government F9 ló já sí.
1: F9.
0: F9 ni. Ẹ lọ wo ọ̀dọ̀tí. Tó bá yá nísìn omi àwa kún àwa kọjú orí bíríjì àwa ṣe àwa mọ̀ ìyálé. Ọmọ pariwo
1: Erosion ló dé.
0: Erosion ló dé ta ló kọ̀ sí ẹ̀.
1: Àwa náà ni.
0: Ọlọ́run a fi erosion flood a wá fi gbẹ̀san ìwà búburú ìwà wèrè ìwà bankanjẹ ìwà apá ẹjẹ bára wọn sọ̀rọ̀ àwọn tó wọn jọba
1: ìsọlọ́run.
0: God is dealing with this country. Ọwọ́ rẹ̀ ló wà lára wa fún búburú. Ọwọ́ rẹ̀ ni. Iṣẹ́ bíi wọ́n ní òpèsọ́pọ̀ sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́
1: ọlọ́run.
0: Iṣẹ́ bíi wọ́n ní òpèsọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà.
1: Àwọn olórí àti àwọn olórí.
0: Àti àwọn olórí. Iṣẹ́ bíi wọ́n ní òpèsọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú. Ẹ mú lágbájá lọ pa kí ló ṣe fún ọ.
1: Wọ́n á máa pa èèyàn wọ́n á máa mú ẹ̀jẹ̀ rẹ̀.
0: Ọ̀tẹ̀ ọlọ́run ṣé ọlọ́run máa wo bẹ́ẹ̀ tí ẹ mú jẹ nǹkan.
1: Wọ́n máa fẹ́
0: jẹ ọlọ́run kórìíra ìtàjẹ̀ sílẹ̀. Ẹ wò bí ẹ̀jẹ̀ ṣe ń sàn lórílẹ̀-èdè.
1: Wọ́n máa fẹ́ jẹ èèyàn wẹ̀.
0: Ẹ wá ní ọlọ́run ò ní gbẹ̀san. Ọlọ́run ó sì gbẹ ó tiẹ̀ ti ń gbẹ̀san. Ara àwọn èlò tọ́lọ́run ń lò ó là ń kíyèsí ènìyàn sí ènìyàn. Ìwé ọba kejì orí ìkẹsàn-án ẹjẹ ọlọ́run gbé ẹnìkan dìde ńbẹ àyàn bí ọba ṣùgbọ́n láti gbẹ̀san ni ìjọba rẹ̀ kì í ṣe pé láti ṣàkóso láti clear àwọn kan dànù sọ̀rọ̀ ẹ̀yin aráàlú sọ̀rọ̀ so ẹ bá gbọ́ tàn yìí ìwé ọba kejì orí kẹsàn-án Elisa sì wí fún ọ̀kan nínú àwọn ọmọ wòlíì tó wà lọ́dọọdọ́ wí fún pé di àmùrè ẹgbẹ́ rẹ kí o sì mú ìgòròró yìí lọ́wọ́ rẹ kí o sì lọ sí Ramoti Gileadi.

0: nigbati wo ba debe ki wo ki o si wa jewu omo Jehoshaphat ti omo nisi li awari nibe bo ba ti wa ri ki o si wole ki o si mu ki o si dide duro kuro laarin awon arakunrin re ki o si mu lo si yara kan ninu nun lohun ki wo ki o si mu igororo ti mo gbere oloyin ko si tu si ori re ki o si wi pe bayi ni oluwa wi pe emi fi ororo yan ole oba lori israeli loni to ba ti wa se yen tan ki o si si ilekun ko fese fe ko sa ogbodo duro beni woli to je oga o ran okan lara omo abere pe ko lo si Ramoth Gilead ko lo wa jewu ikan lara awon akikanju odo ko wa dororo ko mu wo yara kan lo ko wa dororo le lori ko wa so pe bayi loluwa wi loni oluwa ti fi o si oba lori israeli e wa mo gbo o be li odomokunrin na ani odomokunrin woli na o lo si Ramoth Gilead nigba to si debe ki e si awon olori ogun won ti won wa ni ijoko won wi pe emi ni ise kan lati je fun balogun tori pe young soldier ni jeu okan lara awon soldier ni is a military man but olorun fe fi se oba o fe fi se head of state o fe fi se president ko le gbesan mo gbo jesu jeu si wi pe sitani ninu gbogbo wa ni aran se si o si wi pe iwo gangan ni balogun o si dide o si wo enu ile o si tu ororo na si ile ori o si wi fun pe bayi ni oluwa olorun israeli wi pe emi fi ororo yan loni ile oba lori awon eniyan mi ani lori israeli ki iwo ki o le kodu ile aabu oluwa re okan lara awon omo ogun to wa labe isakoso ijoba aabu oni jeu
1: L'Olorun wa wa ran bayi.
0: Olorun wa gbe dide
1: lati doju ija ko
0: ati
1: ile re.
0: Be ni sa.
1: Ati awon omo re.
0: Ebe bo ki emi Olodumare ki o le gbesan eje awon woli iranse mi ati eje gbogbo awon iranse Oluwa ti Jesebeli yawo re ti ta sile.
1: Eh.
0: Gbon ti mo so. Ninu ijoba Jehu ninu ijoba
1: Ahabu
0: opolopo emi awon woli lo sonu bo se sonu ninu ijoba ina bo se sonu lori lede opolopo ori aise alright ojo nbo ti esan oke lori ile eyin osika so nitori gbogbo eyi ti ile Ahabu won se gbe gbogbo ile Ahabu ni ma parun emi o si ke gbogbo odomokunrin kuro lodo Ahabu ati awon odomobirin koni sibagba ake gbogbo won kuro ati omo odo ni ati ominira ni e to je pe nu leya lati bi atawon tan lo somo odo nbe atawon tan sise nbe ma ake gbogbo won kuro emi o si se ile Ahabu ma so da oro bi ile Jeroboam omo Nebati ati bi ile Baasa omo Ahija ese kewa àwọn ajá ni ó sì jẹ òkú Jesebeli ni oko Jesreeli a kì yóò sì di ẹni tí ó sìnkú rẹ tó bá ti ṣe léyìí tán ọyá fẹsẹfẹ
1: kò sá.
0: So ìgbẹ́dìde Jehu bí ọba bí ààrẹ lórí Israeli ọjọ́ láti gbẹ̀san ìwà búburú ti Ahabu àti ìdílé rẹ̀ àti
1: ìyàwó rẹ̀
0: ẹ̀ máa wọlọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ sí ìrìtẹ́ bá lọ ka gbogbo tán síwájú kò sáṣe gbé gbogbo ẹyin tẹ́ rò pé ẹjẹ́ lágbára lónìí ó lágbára kankan kò yí ọ ní pé orí ọ̀fẹ́ lónìí bàbá lágbára ti dáyàn lóró ọjọ́ ń bọ̀ lólúwa wí tí a ó pa ilé tiẹ̀ náà rẹ̀ tá a pa àwọn ọmọ rẹ̀ rẹ̀ tá a pa iṣẹ́ rẹ̀ rẹ̀ fi ajá aráàlú wọ́n gbé nǹkan kan fún ọkọ pé fáwọn aráàlú òfin ṣe ti fámìlì rẹ ọjọ́ ń bọ̀ tí lè yí wọn dahoro
1: ti o da horo
0: be ni sir
1: hmm
0: oro lo so pe ina ni o jo ile alabetele
1: be ni
0: bibe lu so be
1: be ni
0: e sambo ikan ninu elo to lo nde ma lo ni pe o ma lu eniyan si
1: eniyan
0: e ja ko lori yen baba
1: hmm
0: keta
1: hmm
0: olo ma lo omi
1: be ni
0: Olorun lo mi.
1: Mm. Bien.
0: Olorun ba si sun sa to si toke.
1: Bien.
0: To mi ba pade omi.
1: Mm.
0: Wala de.
1: O de o.
0: Titi di oni oloni. Olorun si nlo mi lati gbe isan.
1: Bien.
0: E je so gba koko. No Genesis laye nu laye nu a.
1: Mm.
0: Genesis ori ke fa ise ketala.
1: Mm.
0: Olorun si fi kun mi pa gbogbo aye.
1: Hmm.
0: Te ba wo ike Genesis ori kefa ori keje ori kejo. So gbogbo aye l'Olorun to awon to exist ngba yen loke pe. Olorun si wipe won.
1: Pata
0: o si ku eyan mejo.
1: Be ni.
0: O ki eyan mejo pe.
1: Be ni.
0: Awon mejo yen la pe ni iran Noah.
1: Noah be ni.
0: Awon omo Noah bi.
1: Iyan ni Yoruba fi so pe
0: omo
1: Luabi
0: omo Nuabi
1: omo ti dun abi o na omo Luabi
0: e tori pa won
1: ba ko se rere
0: awon ton se daada
1: awon ton se daada
0: omo Nuabi me lo ku la ni niboru aye ma
1: niboru aye
0: omo Nuabi me lo lo sepu ninu ojo Olorun mo omo Nuabi me lo lo sepu laarin awon jama mo salasi mo omo Nuabi me lo lo sepu ladugo mo
1: ladugo
0: omo Nuabi me lo sepu no family mo
1: be ni
0: omo Nuabi melo lo wa laarin awon omolese
1: mu
0: omo Nuabi melo omo Nuabi melo lo wa laarin awon ton so ton taja omo Nuabi melo lo wa lo sekun laarin awon ise ijoba
1: awon sise ijoba ai sise oba laagun ni
0: omo Nuabi melo lo sekun laarin awon agboforo omo Nuabi melo lo sekun laarin awon agbejoro omo Nuabi melo lo sekun laarin awon adajo
1: awon adajo
0: omo Nuabi melo lo sekun laarin awon ranse Olorun
1: be ni
0: ati ninu esekede ati keji omo Nuabi melo ni loni ni sele kan sele
1: ti lo sele
0: arakunrin kan ti lo yin bode o de trust pastor ejo trust e pe nbo lo fe de si o ti o fun ni ri wahala o ati gbogbo awon nkan bayi to to nga nbo ti o fi safe
1: ah o de won dress adalu fare ni
0: pastor
1: adalu fare ni
0: pastor si dasi dilu ilo ni lo ti sele
1: tori awon idukiya to ku waye
0: be ni pe to yo ku olohun si yo ku sugbon o fi acid ba gugu ara re
1: hey
0: ikona to sele leko
1: o da lawo meji
0: ti eniyan ti oke okun bo be cap to wa gbe eniyan to fun pe ah time te land e adugo te n lo ewu po nbe le lo o better ke je kin ja si police station kan pe be le si le safe me ti le ba mo ma wa pada gbe yin eni si gba pelu e lero pe mai ma wa secured ni police station ni gba yen lohun bo wa leko gba yen o di di osu mefa sa awon lopo to uniform wo nguru eko
1: won pa ban ni e
0: no ba pa on to wa night di gba to wa lore
1: eh
0: aba pa
1: ẹni tí ó gbé wá síbẹ̀ kí ló wá ṣẹlẹ̀.
0: ìgbà ó dẹyìn tí a mọ̀ pé àdé wọn ni pé wọn wà padà gbé. ó wá débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì lórí pé.
1: wọn ò rí máa yẹn.
0: ẹni tó ń gbé wá sí bí ìlú ní lẹ́yìn àná ní ilé títà wa kí ni ohun dàrú náà ló wá gbé wọn ti wá lókun rẹ pa. ta ló pa bí bíbá no ẹ̀yẹ ló tún sọ́jà wá ní ẹ̀gbọ́n arákùnrin yẹn tó dẹ̀ jí ọ̀gá sọ́jà.
1: Ìyẹn ọkùnrin tí wọn
0: gbọ́ bá
1: síbẹ̀ yìí tán pa yẹn.
0: Bẹ́ẹ̀ni ẹni wa ó wá tracy tó ló ti fún ládírẹ́sì ó wá tracy ẹ̀gbẹ́n ẹ̀ lọ pé tó èèyàn yín ti ń tìlú òyìnbó bá àbúrò yín èmi mo gbé lálẹ́ àná but ké wọ́n mọ̀ bá torí àdúgbò yín ó burú gan ló tó pé kàn ibi tó máa sẹ́ẹ̀fù fún kó lọ já sí police station kó fara da ìmọ̀ orú bẹ̀ òun débẹ̀ láàárọ̀ lórí pẹ́ ti ju òkú rẹ̀ tán náà sọ pé nba sọjà àwọn apá bẹrẹ wá di àwọn tó wà sí alẹ́ rẹ pé ọlọ́pàá náà pa ọgá yẹn wá pàṣẹ wá dagbọn sọjà sí ìgboro pé ẹni wí àtẹ bá ti rí ẹni.
1: Yẹni police.
0: Police.
1: Ko pẹ̀lú aṣọ police.
0: Ẹ sábà gọ̀mù down. Mo pa more than 12 to 15 to 20 police.
1: Ká wọ èèyàn so mọ̀ pé.
0: Ó nínú oṣù mẹ́fà nínú Èkó.
1: Wọ́n ò sì mú aṣọ mọ́. Wọ́n ò tó wọ uniform mọ́.
0: Àti lọ sí police
1: ẹ̀sán ológun. Police ẹ̀sán ológun.
0: Kò tó ní pé wọ́n á padà ṣẹ́tù ọ̀rọ̀ yẹn.
1: Oníkan máa pa
0: wọn. Ọmọlúàbí dá. Ọmọlúàbí dá. Mélòó ló sẹ́kù tá a bá tiẹ̀ rí.
1: Àwọn ọlọ́pàá yẹn ló sì yẹ kó sèfù ẹ̀mí.
0: Ọmọlúàbí dá.
1: Kó gba ẹ̀mí là.
0: Ọmọlúàbí dá.
1: Wọ́n sì pa ẹni.
0: Ẹ bá mo bá ṣe sọ orílẹ̀-èdè wa, àwa sọ orílẹ̀-èdè, àwa sọ orílẹ̀-èdè gan lóko tí ò da lájọ àgbáyé. Ọmọlúàbí dá. Tẹ bá lọ sí ibòmí lórílẹ̀-èdè, ajá jáde kúrò Nàìjíríà, wàá sunkún fórílẹ̀-èdè. Nàìjíríà bá ló kọ rere, àwọn South Africa a mọ pa wá, àwọn a mọ fìyà jẹ wá. Ìwà burú tá a sì ń kú, ìwà tí ì ṣèwọ ọmọlúàbí, a tún gbẹdẹ yìí ó di.
1: Agbẹdẹ bẹ, Nàìjá.
0: Ẹ jẹ́ ronú. Jẹ́ ronú. Ọlọ́run lo Èkó mi láti pa ayé inú rẹ̀. Omi náà lọ́lọ́run ló sà.
1: Bẹ́ẹ̀ni.
0: Níwèé ẹ́sọ́dù orí 14 láti ẹsẹ̀ 28 tó fi pa Fáráhùn rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbẹ̀sán Ísírẹ́lì.
1: Bẹ́ẹ̀ni.
0: Toró lé wọn dé òkun pípa.
1: Bẹ́ẹ̀ni ó dé wọn dé.
0: Kò fẹ́ kọ́ lọ. Kò fẹ́. Wọ́n tó ní ọmọ kan ò ní lọ irọ́ lọ. Wàá kàn pa wàá parún bí ó ti ń lé.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí ó ti lọ.
1: Ìyá ọmọ
0: ọlọ́mọ kiri. Ọlọ́run lẹ́nìkan lọ bí kan, Ọlọ́run lẹ́nìkan ó débi kan, ìwọ ló ń dá ní
1: oníṣọ́nà,
0: ó ń fi ẹ̀mí ẹ̀ tàfàlà ni, ó ń fi ẹ̀mí ẹ̀ ṣòfò ni, ibi Ọlọ́run pin ni yóò débẹ̀, àwọn ẹ̀gbọ́n Joseph tó ní òní débẹ̀, ṣé Joseph ò débi tí Ọlọ́run sọ pé yóò rè.
1: Tán tún wá wo
0: forí balẹ̀ kí ni. Wọ́n ní forí balẹ̀ kí ni.
1: Tán wọ́ wuru lẹ́wájú
0: rẹ̀. Ṣé ronú dáadáa Ẹ̀yin àfìyà jẹni ẹ̀sán ń bọ̀ kó o lè escape ẹ̀sán.
1: Bẹ́ẹ̀ni ẹ̀sán
0: bá. Bọ́ ọba escape ìdájọ́ court tó lo ipò rẹ tó lo owó rẹ tó lo agbára rẹ tó da ọlá rẹ.
1: Bẹ́ẹ̀ni ẹ̀sán ni kó
0: máa lọ délé. Kó o lè escape ìdájọ́.
1: Rárá o.
0: Ẹ mọ eléyìí dáadáa. Ẹ̀sán ń bọ̀ ẹ̀sán ó sì ké ẹ̀sán ó ké o. Ẹ ronú rẹ̀ dáadáa. Bàbá ẹ jẹ́ sí ojú òpó lẹ̀.
1: Adúró bí ẹ̀sán ń bọ̀.
0: Fún àwọn tí o bá fẹ́ pè.
1: Ẹ̀sán ń bọ̀.
0: Ẹ̀sán ń bọ̀ o.
1: Yóò ṣẹlẹ̀ nínú ayé yìí yóò sì ṣẹlẹ̀ sí.
0: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
1: Bẹ́ẹ̀ni.
0: A ó san ẹ̀sán ìwà rẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: A ó san ẹ̀sán iṣẹ́ rẹ. A ó san ẹ̀sán bó o ṣe lo ipò rẹ. A ó san ẹ̀sán bó o ṣe lo agbára tá a fún ọ.
1: Ìwọ ewu rẹ lọ́wọ́ òsì.
0: A ó san ẹ̀sán. Ìgbé ayé tí ò dára. Ìgbé ayé ìnira ìfìyàjọ ọmọnìkejì.
1: Lọ́wọ́ ọ̀tún irú ìwà wo ló ń.
0: A ó san ẹ̀sán rẹ̀ lọ́jọ́ kan fún ọ.
1: Ẹ̀sán yóò dé bá o. Níní a ti dúró fún sáà kan dé tí a fẹ́ béèrè àbí tó bá ní ìbéèrè àti béèrè lọ́wọ́ wa má ṣàlẹ́ ìpè wa lórí ẹ̀rọ tí a ó pè fún wa yìí òun náà lẹ́ ti pè wá sí ibi tá a wà yìí sí ilé agodo yìí ibẹ̀ lẹ́ pè wá sí
0: 0961 3655 5569
1: 52 52 ibi tẹ́ pè wá sí nìyẹn. Olúwa wípé tèmi ni ẹ̀sán.
0: Èmi ó sì gbẹ̀sán. Ó ti re.
1: Ó ti re. Ìwọ́n tó fìyà jẹ ọmọ ẹnì kejì rẹ̀ ẹ̀sán ń bọ̀ o.
0: Ẹ̀lú ẹ ti wọlé orúkọ yín àti Peter ti pè.
1: Ẹ̀ka alẹ́ orúkọ yín.
2: Ẹ
1: ṣe àlọ́fà dín ní alánàmọ́. Ẹ ṣe à ń gbọ́ yín.
2: Ọlọ́run ajáre yín fẹ́.
1: Àmì.
2: Ẹ ní ṣẹlẹ̀ yìí láṣẹ máa
1: wọ. Àmì ẹ ṣe.
2: Àwọn ọ̀rọ̀ tẹ̀ sùn láṣẹ. Alákọ̀ọ́kọ́ bàbá sọ̀rọ̀ pa tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ sí òótọ́ bí mi.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀rọ̀ yẹn ó lé lógún ọdún díẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ni òótọ́ nìyẹn.
2: Ọlọ́run kó bá wa tún Nàìjíríà sí.
1: Àmì.
2: Ọjọ́ ti pẹ́.
1: Ọjọ́ ti pẹ́. Bẹ́ẹ̀ni.
2: Ó ti di kárí ilé fún gbogbo wa nísìn. Ọlọ́run kó dákun kó wọlá àsìkò yìí àtẹnu àṣẹ tẹ̀ fi sọ̀rọ̀ kọ́lọ́run kó kó sóníkálukú ná.
1: Àmì. Àmì. Àmì.
0: Thank you sir.
1: Ó pẹ́ tí a ti ń ṣiṣẹ́ ibi náà. ta ti ko le forisha
0: eh ma fori e ma fori yan ru bo si orisha ire to lenu ti o so to loju ti orina
1: eh
0: ma fi yan ru bo si won eniyan
1: ah
0: on fo sa jidewe
1: eh
0: kemi obo olegun
1: eh
0: si lo gbo mo tuntun na alaboyun
1: eh
0: olorun wa ni gbesan
1: yo gbesan o
0: yo gbesan elu ati wole oruko yin ati be ti pe
3: ati asadam
0: oruko yin
1: oruko yin
0: Okay, I'm going to
3: last year, Saddam. I'm going to program me to just say,
1: I say,
3: what are you doing? You live in that bar or no?
2: Oji ku loro o se kitchen ka bi kinu gogo wa ni lo ba se ri gogo bi ilu iseri ni se e se ti poju baba
1: opo
2: ninu quran ti wa olorun so fun wa ti be ba se ri lohun o se yin adari ti ora gogo awon adari kokan ta won fe se dada bi muritala ni bi ara dua ni olorun ti ri wa se ati meri se ati to si ni se si awon odaju ti wa o ti so ti gogo wa latemi ati gogo ka lu ba ipara ta ba ipara iya yo mo je awo e je po ba awon kan be ninu gbo ni ya ga doji yen gbe so yo kan ko li be ni won ti yen sogun won ti se agbaru kokun ke ni jo ti e se po ba won fe yin mo lu mi ama e se Nigeria o fe je ke awa la nse July lolorun fi si aje wa e wo ari ti ki tolorun fun wa olorun fun olorun ke wa nibi ba amo bo je ke wa so o wa mo won odaju ti wa ngba ta wa na oda o ti so ti gogo wa bayi pada o ko le ri wa
0: thank you sir
1: sada
0: wa se tan ti yi pada
1: ati yi pada
0: awa ijoba ni oda loju wa but awa nko
1: awa nko
0: dale ko ta awa nko ba mo lo mo ta mo tolo lo mo je awa nko ji opo na awa nko
1: awa ni
0: ji sola awa nko gogo battery ton fi se kini sada mo ti tu lo elo e ti wa loruko yin ati fi je ti pe
4: Hello, Akala.
1: Oruko ati bi se tin pe.
4: Oruko mi ni Rafa Yomide lati Ogbondoroku.
1: Okay, awon yi o.
4: Mo fa bere pe erin to ba nse buburu to a pada ronu pada pe to ba dorun o ma je ya re.
0: Ah, Olorun wa dariji.
1: Olorun wa dariji.
0: Sugbon ko to ko laye ni o ti gbesan re.
1: Be ni.
0: Eh, Olorun lenikan ti o wa bi bi o ba gba omo re o gba.
1: Be ni.
0: O se ri ni e sa.
1: Ironu pada lo to si wa bayi lorilede wa yi
0: hello e ti wole oruko yin ati pe pe
2: hello e koto
0: kulo lo leto sa
2: oladun ni lati papa lajiki
1: an gba yin
0: ah ah good e n gbe ti lati gbe de ni gbogbo adugo yen
2: lati logo ma
0: ah adara fun
1: ni se o an gba yin
2: e koto sa
1: e se o
2: mi do fun oro kan ti e so pe gbogbo panya lotun lo si de pasa l'olorun fi si fun wa
1: bene
2: en si mi ti eto yin ri last time en yin dori olori lori le de Nigeria yi e ti poju
0: ti poju
2: o gbowo kale e pin ladugo en ko si joko
0: ajoko le
2: ati ri o si pada ju bam bam bam bam bam ati ti olorun ko gba wa le le de
0: amen sir
2: se bu an ka mo lohun
0: ka yi pada
2: e wo ni pe ta ti ko awon eyan ni oyo ti
1: o
2: la won mo ku lo ni bu won si ko awon de la la be ta won kan si nbi be won ti tun wo e te
0: awon wo lo ko abi ile asa le wo fure
2: ti te ne ba won de la la be
0: o si wa ta gri ni
1: won ba tun ba awon ile la nse
0: awon wo lo ko abi o abi Hello, e ti wole o.
5: Hello, e ka le sa.
0: E ka le o.
5: E ku se Oluwa baba
1: o. Oluwa lo se o.
0: Oya ti bi je ti pe.
5: Yo fun bo mo tu agbara yin se
1: o. Ami ami oruko yin ati bi je ti pe.
5: Soro lati eruda.
0: Okay,
1: ayo repete.
5: Lati eruda.
1: Anjo yin. Agbo yin.
5: iwasu te wa loni o jo iwasu kan ti mo gbo loni
1: eh
5: te mo fo ni ni Sunday to tele odun ominira ominira orilede
1: be be ni
5: nje mo pe agbon nu iwasu pe baba kan Nigeria ti awara wa ina lati
1: awa ni awa na ni
5: awa la change gbogbo wa kon ka lukun wu ti
1: o be ni be ni awa ni
5: eh eni yen so yen de bi pe iwo ni Abuja n baje Abuja ti wo wa gangan se wo tun be se
0: sa tun lo ni se
5: se wo mi wo ma fa yen wo ma ba te yen je mi ti wo wa gangan
1: be ni
5: iwo ma yan yen je mi ti wo wa nbi se o ma ko wo je mi ti wo wa nbi se
1: be ni
5: pe iyan ni pe gbogbo
0: o ti re o asaji ri awon awon omo Nigeria ti mu nti e ti oje kan mu nu oro yin
1: won ti mu o won ti mu
0: hello e ti wole oruko yin ati fija ti pe
6: e kale o
0: e kale oruko yin ati fija ti pe o
6: e ba wa ku soju ta mo ti ma tan ti wa du
0: ame ame ateyin na o
6: le je bi an fatwa lati re airport lo soro
1: okay
6: seri papa odo bi beni so ko ni sala mo se Only Catobaya and another country, you will be the part of what you mean. You have to let them watch it for. You are who you put it for. I don't let you know.
1: Sa setan lati ro
0: se awon ti on boda awon sister POS se won setan
1: lati ro nu piwa
0: lati yi pada
1: ki igba
0: elo ti wole o
1: igba itura o le de ba wa ni
0: oruko ye ati bi lati pe
5: alagba mo si lati pe ta ide ra le be labaka
1: an bo ni sa
5: e ku si oluwa
1: oluwa do se
5: ami
1: ami ati gba ire
5: eri wa so run ani ka ma gbadura fun Nigeria bawo la nje pe fun Nigeria
0: ko ye mi o
1: ko ye wa o
5: wa gagaga a gbadura fun ra wa ibe ni ni a ko le wa ninu ese
1: ka so pe ko ro fe ma po si
0: ka ma ri ni ibe ni ka ma ri ni o
5: ati baba ti ese wa sile àwọn aláàjẹ kí nàìjíríà ó dáa
0: bẹẹ ni o
5: àti bàbá tó ń ṣe fún wa
0: ta bá dẹ̀ dorílẹ̀-èdè olórílẹ̀-èdè à ń comply pẹ̀lú wọn à ń gbọ́ràn ń bẹ ibi là ti gbọ́ràn àti kí ló wá mú wa
5: pé ní kọ́lọ̀ ó bless yìí amẹ́ríkà kọ́lọ̀ ṣé báwọn amẹ́ríkà ti ń ṣe
0: tó ṣe ń wà tó ń ba dúkìá àjọba jẹ́ ṣé báyìí là ń ṣe ẹ ṣeun bàbá
1: ẹ ṣe o ẹ ṣe
0: yẹ fún èèyàn kan bí èèyàn méjì
1: láàyè
0: àwọn èèyàn ò fi ojú ẹ̀mí wo ọ̀rọ̀
1: yìí. Ẹ àwọn gbà pé ìjọba
0: ni ò ṣe dáadáa. Hello, last caller for today.
7: Hello, sir.
0: Hello, ẹ ká
1: ní orúkọ àti ibi tẹ́ ti ń pè.
7: Ẹkún ṣe olúwa sà.
0: Olúwa sì rò máa dé fi láti sábò kò yẹ sọ̀rọ̀. Adéoyin mọ̀.
7: Yẹ́sà, yẹ́sà, ẹ pé sà. Olúwo ń sàn fún wa ní orílẹ̀-èdè wa sà.
0: Àbí tẹ́ bá jẹ́ ó ṣe.
7: Orílẹ̀-èdè wa ta wà wá gan-an ní àánú fún ara wa. Débi tá a ti jẹ́ ọmọ ìjọ kan náà tó jẹ́pẹ́ la ń tìkẹ̀ fún ara wa tàbí ara wa jẹ́ tàbí ká máa ba nǹkan jẹ́. Ọmọ Ọlọ́run ó wọnú agbo Ọlọ́run láti kó instrumenti ó wà nínú chọ́ọ̀sì. Bàbá
0: ọlọ́jì ọlọ́jì kó.
7: Àtúntà ká ronú kí wà dà bàbá.
0: Ó fẹ́ dáṣọ sí tiẹ̀ lẹ́nu. O náà fẹ́ dájọ́ lẹ̀ ni.
1: O fẹ́ dájọ́ lẹ̀ ni. Òun ló fi wá kó gbogbo àwọn ẹrù tó wà nínú ìjọ.
0: Ẹnìkan ní àwọn àbọ̀wọ̀dì
1: lọ. Àkókò wá dé lọ ní ẹjá dúró níhìn. Ẹjá dúró níhìn. Bàbá Adẹnikẹ́ni tó ní àwọn ìbéèrè tó ta kókó tó sì fẹ́ béèrè lọ́wọ́ wa kó máṣá láìpè wá sórí àwọn ẹ̀rọ wọ̀nyí 08055584820
0: 08035033 21 94
1: àfi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá wa ṣe tòní tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé yóò tún bá wa ṣe ti ọjọ́ mẹ́jọ lónìí yóò sì dá ẹ̀mí wa sí àti gbogbo ẹ̀yìn tí ń gbọ́ wa a sì ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run tá a pè wá sórí ètò yìí èyí ni olùṣàgùtàn ak ogunyemi agbala dua wi pe oluwa yo tubo ma fi ogbon kun ogbon yin
8: amen o
1: yo tubo ma fi oye kun oye yin
8: amen
1: ah e ku atutunu lataro
8: baba
1: ka to lo e gbadura
8: olorun mo bere lori baba ti o se agbateru eto yi ma je oda mo
1: amen
8: de ori le se diamond e ni damo
1: amen
8: eyin engineer wa gogo e ni damo
1: amen
8: gbogbo eyin te gbo wa loni e o ni damo
1: amen
8: ai san la se nigeria olorun wo ile isan
1: amen
8: wo wa san
1: amen
8: gba wa lowo iparun
1: amen
8: di ayi pada
1: amen
8: di aberu re
1: amen
8: di ase fe re
1: amen
8: di arin ni ona re
1: amen o
8: gbogbo igbogbo esu ninu aya wa olorun teri e ba
1: amen
8: si wa niye
1: amen
8: gbogbo re ko di mimo
1: amen
8: an lo loni olorun da wa si
1: amen
8: lojo mejo ka pada lalaafia
1: amen
8: e tun gbo wa layo
1: amen
8: olorun gba adua
1: amen
8: la iluruko jesu oluwa wa
1: amen, amen.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: orúkọ Ọlọ́run ọba ọba àná ọba òní ọba ọ̀la
1: ọba títí ayé àní
0: pẹ̀lú ọba tí ò ní ṣípò padà ọba tí ọmọ ẹbẹ lórí ìtẹ títí láéláé
1: adẹ́dá ṣẹ̀dá
0: ọba tó ti ń bẹ kí gbogbo tí ń jẹ bẹbẹ ó mọ ẹbẹ òun náà ní ń bẹ nígbà tí gbogbo tí ń jẹ bẹbẹ ń bẹ
1: nígbà
0: tí gbogbo tí ń jẹ bẹbẹ ọba bẹ mọ ọlọ́run náà ní ọmọ ẹbẹ ọba tó jẹ́ pé òun ló nímọ̀ tọmọ oyún ògbé nínú ọ̀kara hun tọmọ gbogbo tó dá láyé tó wá fi ìmọ̀ yìí ṣe àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ tó fi ṣe wọ́n lọ́jọ́ torí pé òun ni wọ́n nílò láti mú iṣẹ́ tí ọyí Èdùmarè gbé lé wọn lọ́wọ́ dé ibi tọ́lọ́run fẹ́ ó tún wá yan àwọn kan náà lẹ́sà ọkà wọn yẹ ó ní kí wọ́n mọ jẹ́ olùkọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ gbogbo àwa tí a jẹ́ olùkọ́ gbogbo àwa tí a jẹ́ olùkọ́ ká mọ̀ pé iṣẹ́ tá a gbé lọ́wọ́ iṣẹ́ tó lámìlàaka ni iṣẹ́ tí Èdùmarè ń mójú tó ni torí pé lára iṣẹ́ tó gbéra àwọn tó ti ṣáájú ni olùkọ́ ni wọ́n pè wá ẹ jẹ́ ká mójú tó ń tọ́ yẹ ká mójú tó
1: ká
0: kọ́ ọmọ ní ẹ̀kọ́ káwa náà lẹ́kọ̀ọ́ lára kí mọ̀ ẹ̀yẹ́ ò ti wà lára wa kó tó di pé a fẹ́ darapọ̀ pa a fẹ́ jẹ́ olùkọ́ ẹni tí ọba ní nǹkan kò lè fi tọrọ torí náà gbogbo àwa olùkọ́ ká ṣe ń tọ́tọ́ lásìkò tó tọ́ àti nígbà tó tọ́ gbogbo àwa tá a wà nípe ìkángun tìjọba gbogbo ohun tó bá yẹ ká ṣe fún wọn tíṣe wọn ò fi já gaara tí ó fi nípa torí pé níjọhún tí ọmọ bá ṣe ń tókù díẹ̀ ká tó ń lé tóbi bá fi dẹ́rù bá pé ìtẹ̀yọ lọ sukú yín lọ́la yín lọ sọ fáwọn olùkọ́ rẹ yóò mọ ẹbẹ àwọn òbí nìkan ẹdákun ẹ mọ lọ kò ní dẹrùn fóun àmọ́ nísìnyí àwọn òbí ń kó àwọn kò ṣeé rí mọ́ ni ọmọ lọ ká olùkọ́ tó bọ́ ọmọ wọn nílé ẹ̀kọ́ láti lọ bá òun náà wí léyìí tọ́jà sí pé ó wà lára tó ń fa owó aago ètò ẹ̀kọ́ wá sẹ́yìn kí àwa òbí ká gbà pé a fún tọ́lá àwọn ọmọ wájú fáwọn olùkọ́ wọn ò sì ní kọ́ wọn ní ntí ọ̀dà wọn ò sì ní bá wọn wí lórí pé wọ́n ṣe ntọ́dà tí wọ́n bá ṣe àìdá lókù ká mọ̀ pé gbogbo tí wọ́n bá ṣe ọ̀la ó jiyìn olùkọ́ lọ́kọ́ kó wá àní wọn kọ́ dókítà àní wọn kọ́ gómìnà àwọn ni wọn kọ́ gbogbo ohun tí kálukú ṣe kọ́dà kọ́ bí àwa náà olùkọ́ lọ́kọ́ wa olùkọ́ lọ́kọ́ wa ìyẹn ni pé àwọn ni ìyá fún gbogbo iṣẹ́ pátá atọ́nà ni wọn afinimọ̀nà ni wọn olùkọ́ ni ó wo akẹ́kọ̀ọ́ rẹ̀ sùn pé mo fẹ́ kọ́ ọ dàbí mi lọ́la
1: àwọn olùbí kejì
0: afatai kọ̀ wọ́pọ̀ ní olówó tí wọ́n fẹ́ kẹ́ni tí iṣẹ́ lábẹ́rẹ́ ọ dàbí rẹ̀ lọ́la àmọ́ olùkọ́ wo pé àmọ́ fẹ́ kọ́ ọjọ́ mi
1: kódà
0: kólùkọ́ wá rí pé ọmọ tóun kọ́ ọ wá dépò tó ga ju tòun lọ it is one of my students ọ̀kan náà àwọn akẹ́kọ̀ọ́ mi ni inú wọn mọ̀ dùn
1: mo pàdé lẹ́sọ̀rọ̀ mi kan ní yàrá ìdánilẹ́kọ̀ọ́ inú rẹ̀ dùn gbà tí mo ní mo mọ̀ yín bí báyìí lágbájá ó ní bẹ́ẹ̀ ni
0: mo rí tó gbé jáde
1: mo rí
0: obìnrin lẹ́kṣọ́rà rẹ̀ hun ká má jẹ́ olùkó olùkó ni ò ní bójútó tó yẹ kó ń bójútó àsìkò tó yẹ kó wà ní yàrá ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ tíṣà owó tíṣà èrè tíṣà wọn ní bẹ lọ́rùn àmọ́ láyé náà ká má fi dùn wọn èyí láàfin kí gbogbo àwọn olùkọ́ kárí ayé kú ìgbáradì fún àyájọ́ olùkọ́ èyí tí ó kò ní ọ̀la ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdọọdún ní máa wáyé gbogbo ẹ̀yin olùkọ́ lágbàáyé
1: a gbé fún yín
0: lórí ètò àlọ́ bàbá àgbà torí pé lára iṣẹ́ yín lèyí táwa náà ń ṣe yìí àfàtà aya wọn àpò olùkọ ni wọn náà èyí sì sọ olùkọ.
1: tó gbogbo ẹ̀yin olùkọ́ tí ẹ kọ́ wa tí ẹ tọ́ wa sọ́nà tẹ̀rẹ̀ wá débi tí a dé yìí a dúpẹ́ àmọ́ lóore gbogbo àwa akẹ́kọ̀ọ́ náà ẹ̀dákun ẹ̀dábọ̀ ẹja yí padà dáadáa bí wọ́n bá ń tọ́ wa sọ́nà àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ ẹja a máa tẹ̀lé ìmọ̀ràn wọn torí pé tí ojú àgbà rí kó tó di pé àdá àgbà débi tó dé òní ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ rírì ni wọ́n fi ń tọ́ wa sọ́nà ẹ̀jẹ̀ ká tẹ̀lé o ẹ̀ sì rí pé dáadáa náà ní bẹnu àbídí ìlọsíwájú yóò bá wa
0: láṣẹ
1: Èdùmarè Abdulfatah Aremu ọmọ ọlọ́kan làwọn odò nígi ìkòkò lámọ̀ àwọn nídìí tá a bá idó bàbá yàmọ̀ bẹ́ẹ̀ iná alámọ̀ yóò bàjẹ́.
0: bẹẹni ṣe rí ẹnìkan ní sọrọ oúnjẹ kan ó ní ọ̀jọ̀gbẹ́ lòun yẹn professor ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ pé òun jẹ́ phd oda ọmọwé lòun wà ní kí lọ́mọ tíwọ̀ náà bá fi tọ́ ọ bá tí àkàsọ ọmọwé nkọjá ò ní di professor ti professor na ba oka ki le nto ni master lowo mo iyen ni pe awon ti won ko wa lati bere ni ile eko payamari primary school awon ni won gbe ipile to se to jin kadako bo bi ta ba ti awon oluko ko da baba fun won ni nkankan to jebo ka mo pon won le pe ah oluko mi ni e ki won Abdul Mumin omo to so Salman omo to so presenter lo nkin kaabo sura ko to eto alo baba gba

0: ẹ kaabo pada eto alo baba gba ni en tete si ikanda monday 8.7 fm ni e tin gbo wa e di mo pe abala meta le to yi ni abala oko labala alaye alo ni kagu keji ni alo
1: aladun
0: ni bere keta ni ajo bere ni ta ti takoto bere sin se wa ri ni toni ogbo eyin oluko lagbaye a fi abala akoko un ayonda e fun yin
2: ka fi jeun won
0: tori wi pe afatai ti n ba di are tabi mo di gomina ipa chairman local government oka
2: ori ofe wa fun bayo
0: ti n ba di are
2: ori ofe wa fun bayo a se se n gba adi lati dibo ni
0: ah oya mo mo fe di mo fe
2: du are
0: mo in idu are are gaju ma je du are den gomina
2: eh
0: o da se ko se gomina adugbo mi
2: o da be gomina
0: ko se gomina adugbo abi ko le ni
2: o se ka si lo abi ibo are la mura ti gomina atoma sofin
0: abo
2: e ko se ni ko so be
0: o ti koja ko se bi o se lu ti mo wa tele
2: eh eyan le da duro
0: okay
2: oludije to da
0: ti ti fo ko kale pelu eto eleto ajo eleto dibo tele
2: won gbo wa won ti fo ko re le bo se nso yi
0: a pelu ko re e ja lo joba tata ba de ka bo si abala alo aladu
2: so pe afipon awon olukele afi buyi fun won afi si yi gege bi atona gege bi
0: o bi mariri won
2: to awujo tori pe oluko ni se agbero ile
0: bẹẹni
2: látara àgbérò ilé ní àwùjọ látara àwùjọ ní ò wá dé ìpínlẹ̀ láti ìpínlẹ̀
0: ní odòrí léde
2: ọmọ tá a bá tọ́ dáadáa òun náà ni mo ń dúore èyí tá a bá tọ́ òun ní ògbélé ta àkọ́ta ẹjá tọ́mọ wa lọ́nà tí ó dá àwọn olùkọ́ iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o ẹ mọ̀ pé oríṣiríṣi aṣọ níbẹ̀ lára alágẹ̀ẹ́
0: bẹẹni
2: ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn
0: ìwé tí wá ọmọ tó wá ní ìdílé tọ́ dá yẹ tó ti kùdí ẹ̀ káàtó irúwà ògiri wa ni wọn bí àlọ́ta ń lò
2: gẹ́gẹ́ bí ká rí pé ojúṣe wa láti jẹ́ kí gbogbo wọn wúlò
0: kí wọ́n dà tún bí
2: láwùjọ a sì ní ṣiṣẹ́ sí
0: láti àmì àṣẹ
2: já tibẹ̀ náà
0: já lọ jó bàtà.

0: Hello, Fuwa.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Hello.
1: Gbogbo ile sun kan mo sun kini
0: gbogbo ile sun kan bo sun oya ta lo mo
2: emi mo emi mo mo
1: oruko mi ni Ismail Taro idahun si alo yin imu
0: imu e pata ofo oya elomi
1: oruko mi ni Sasulema Alariwaju alo apa ti o kan le okun kini o
2: emi mo emi mo
1: oruko mi ni Fayemi na idahun sa alo yin ni ojo
0: o gba patewo fun oya ta lo to fe pa lo fun wa
1: oruko mi ni Adeye Covenant
0: alo o
3: alo
1: mo lo yakasi mi mo bo yakasi mi
2: emi
1: lo
0: yakasi mi
1: oruko mi na Fayemi Kehinde idahun si alo yin ni ewe ege
0: e patewo fun
4: oruko mi ni Olaemi Domini alo
3: alo
4: osu kigba osu kagbon o wa ni ko dola
0: o ni osu kigba osu kagbon ma ile o osu kungba osu kagbon o wa ni ko dola ta lo mo o oya ta lo mo
1: oruko mi ni Mike Zedan sa lo yin ni ojo
0: ogba osu kigba osu kagbon o wa ni po dola oya elomi
1: oruko mi ni Adeyemi Grace Darun si aloye ni igba
0: ogba abalalo oya idahun e fere won ni mu oya e so pe mu a fere yin ni mu atenu e gba o se faramo oya idahun si aloye ni ikete se e mo kan to je ikete to ma wa ni sale epo wọ́n ní oṣù kígbá oṣù èmi náà tún kọ́ àlọ́ mi lé nìyí wọ́n lóṣù kúngbá oṣù kágbọ̀n ó wá ló dọ̀la ìkẹ̀tẹ́ tó máa ń wà nísàlẹ̀ epo ó yẹ bá a fún látẹ̀wọ́ ó yá ká gba ẹlòmíì láàyè
1: orúkọ mi Adeyemi Darasi
5: alo
3: alo
5: akọ bàbá mi kan láìlà akọ bàbá mi kan láìlà ó ní mọ jẹ kàn já pàdú kí ni o
2: èmi ni
1: orúkọ mi ni Akim Akorede ìdáhùn sí àlọ́ yìí ni ìdáhùn sí àlọ́ yìí ni
0: orí dáhùn ó yẹ lómi
1: orúkọ mi jákẹ́dá ẹgbẹ́ ìdáhùn sí àlọ́ yìí ní ilé-ẹjọ́
0: ilé-ẹjọ́ ó gba pàtẹ́wọ́ fáwọn méjèèjì
6: orúkọ mi ní Fayemi Naomi
3: alo
0: alo
6: mo ṣe ṣùgbọ́n mi ní jẹ́tán kíni o
0: ọ̀yá
7: orúkọ mi ní Aládùn Jemaya mo fẹ́
0: ìdáhùn
7: sí àlọ́ yìí ni ọ̀nẹ̀
0: ọ̀nà ẹ pàtẹ́wọ́ fún ọ yẹ jẹ́ ká da dúró ń bẹ̀ ká bọ́ sí abala àlọ́ onítàn.
8: Àlọ́ bàbá àgbà.
0: Àlọ́ o. Àlọ́ mi dá lórí ọmọkùnrin kan ìyá àti bàbá rẹ̀ ní ìgbà láéláé arákùnrin kan wà tó jẹ́ pé ọmọ ọkùnrin ọ̀kan ṣoṣo yìí náà ló bí orúkọ ọmọ ìyá máa jẹ́ Ṣègè kí ni mo pè é
3: Ṣègè
0: orúkọ ọmọ ìyá máa jẹ́ Ṣègè ìgbà tó pé ọmọ ọdún mọ́kànlá wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ìyá àti bàbá rẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé irú iṣẹ́ wo ló fẹ́ yàn láàyò ó ní iṣẹ́ ọdẹ ṣíṣe ni wọ́n ní kó dúró díẹ̀ kí àwọn falẹ̀ ẹni tí yóò máa kọ ní iṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ó ní rárá ó ní kọjá kóun máa rọra máa ṣe fúnrara òun kóun máa ṣe ọdẹ fúnrara òun bàbá rẹ̀ níbọn kékeré kan tó fi ń ṣe ọdẹ etílé ó ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan wọ́n jáde nílé ìyá ti lọ oko tiẹ̀ bàbá náà lọ oko bàbá sì ní ìbọn tó máa fi ń ṣe ọdẹ etílé tán gbé tì sí ìgúnlé wọn ìgbà tí wọ́n ní kí ọmọdékùnrin yìí kó dúró kó ṣe díẹ̀ káwọn falẹ̀ ẹni tí yóò máa kọ ní iṣẹ́ ọdẹ lọ́wọ́ kò lè ní sùúrù lẹ́yìn ìgbà tí ìyá àti bàbá rẹ̀ ti jáde ó bọ́ síbi tí bàbá rẹ̀ gbébọn sí ó kò bẹ́ṣú kò bẹ̀gà ó lọ gbé ìbọn ó gbébọn jáde ó bẹ̀rẹ̀ sí ní kiri inú igbó káàkiri àwọn ẹranko wà nínú igbó àwọn ń ṣe ọdún títí wọn won se odun won jo won yo bi sege ti gbe ibon to nkiri nu gbo kakiri sadede lo kan yin ibon bo se yinbon yi ibon lo odo awon eranko ni bi ton tin se odun won awon na o se meni won se meji won yinbon pada ni won gba ti won leyin gba ti won kakiri kakiri inu gbo pe ta lo yinbon ta lo yinbon ni won se wa ri pe eni ti o yinbon ibon ti awon na yin ibon yen ti o ti ba o ti subulu le o ti ku igba to subulu le to ku awon iya ati baba re nile awon bere si ni wa igba ti won ti oku won de omo yi o kin sere jina won wa si gbogbo bi to ye ki won wa si won ri gbogbo bi ti won mo ko ma sere lo gbogbo e ni won wa si won ri simbo lo omode yi wa le lo baba kan taju kan nibi to ma n gbe ibon re si o ri pe won o ri ibon nibe mu ah se ki se pe omode yi si gbe ibon toro tin gbiyanju ati se be si baba re n ka lowo ko pe o ku die ko ti to asiko baba ri pe taju daju omo yi ti gbe ibon yi o si lo inu gbo won ba ko re ire ati ya ati baba won lo inu gbo won bere si ni pariwo sege o oruko to nje sege o won re ni keni da won lohun kaka keyan da won lohun olugbohun to wa ninu gbo ohun lo ngba ohun won tohun na tun pe bi won se npe sege o won gbo jere awon na won lo soke bi won se nlo oke ni won lo sale won se nlo bayi won lo sotun na lo sosi titi ti won fi de oke rere won ba awon eranko nibi ti won wa ti won tin jo ti won yo ta won se odun titi won ni ta tin se odun ibe ni won tin bere lowo awon to wa nbe won ba se ah awon wa omo awon to nje sege ni se won ba won ri awon eranko wa nda won lohun won fi ohun orin won fi nda won lohun e ma ba mi gbe e ma so pe sege kini mo wi
3: sege
0: won se tani pe sege ni be yen
3: sege
0: tani pe sege ni be yen
3: sege
0: wa so dun igbo
3: sege
0: sege wa ta wa le fa
3: sege
0: awa ta sege lo fa san
3: sege
0: bo ku o awomo
3: sege
0: bi o ku o awomo
3: sege
0: tani pe sege ni be yen
3: sege
0: awa so dun igbo
3: sege
0: sege wa ta wa le fa
3: sege
0: awa ta sege lo fa san
3: sege
0: bo ku o awomo
3: sege
0: bi o ku o awomo bi won se bere si ni korin bayi eru bere si ni bayi ati baba re pe ah awon ta se sege lo fasan awon omo boku abi oku won sa bere si ni fo gbogbo inu gbo kakiri titi ti won fi ri oku omo won nibi to ku si awon eranko awon na si yin ni bopa gege bo na se yin won ni ibon won bere si ni sunkun won bere si ni kabamo pe ah awon mo se ra won ki lo mu ka han fi omo.

0: jangbala jùgbú ìjùgbú ìjùgbú jangbala. Ìgbà tójú ò tí rọ̀ làkọ́ bí lè gbẹ́dù o. Lójú ìṣẹ́ rọ̀ lọ́wọ́ yìí kò tó bẹ́ẹ̀ kọ́ gbẹ́dù.
1: Ọdọ lójú.
0: Kò tó bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ bá fẹ́ pẹ̀jẹ̀ yẹn lè gbẹ́dù.
0: Lásìkò tójú rọ̀ lọ́wọ́. Iṣẹ́ àṣe àṣe làágùn nínú òjò ni. Àfàdá ẹ̀yà alẹ́ ẹ̀ níbi inú wù aká gbà pé àmọ́ ọjọ́ ti lọ. Àkókò wa ti lọ. Tó
1: nọ́mbà
0: kò tó lọ o. Bí iná
1: láti máa Abdul Fattah Remu ọmọ ọlọ́kànlá àwọn olónigi ìkòkò láwọn lọ́sọ pé ìpàdé wa lọ́jọ́ mẹ́jọ.
0: Nọ́mbà tìbí náà ni 08032737025 08032737025. Ó gbọ́dọ̀ tẹ́ẹ̀dá wa pọ̀ mọ́ wa lójú òpó Facebook Àmẹ́rì Oyeyemi Abiodun Babatunde Akinola àti Abdullahi Al-Miskin ògbóni pátá àdúgbò àtẹ̀yìn tó kù táyé darapọ̀ títí ọjọ́ mẹ́jọ tó pàdé lórí àkọ́tọ̀ ètò àlọ́ bàbá àgbà Abdulmumin Ọmọ́tọ́ṣọ́ Salman Ọmọ́tọ́ṣọ́ Presenter ló nagbére pé ìpàdé wọn láṣẹ ìdùmarè ó tún dọjọ́ mẹ́jọ.
2: Àwọn wí o ẹni tó wà ní kọ̀rọ̀ dákun jáde wá o kò mọ̀ sóhun tó dàbí ìfẹ́ aláṣẹ.
3: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o.
6: Akinyin akinyin àlùyìn lọ́gbọ́nú.
5: Bàríbà.
6: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
3: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

ọlọ́run àpọ́stù ayọ̀ babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. àkórí ètò yìí ni ìbápàdé ọlọ́run 1930 God of 1930 Divine Encounter. Nínú ètò yìí ni ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: Non-stop hits.
1: 88.7 FM. Yo.

kò sí lọ́wọ́ rẹ̀ níjẹ̀mbá tí ò ṣíwọ́ ara mi, kò sí lọ́wọ́ wọn. Ẹni bẹ̀gún ṣíṣe

0: Plaza, Elde Road, Ofatedo, Osogbo, Osun State. Ẹlẹ́ ló mọ̀ rẹ̀ 08032265235. Ààrẹ Agbọ́mọlá ń pè ọ́, ó ní ẹ máa ń bọ̀.
1: Tẹ́ẹ̀dùn.
2: Káìkáìkáì.
1: Tẹ́ẹ̀dùn.
2: Tẹ́ẹ̀dùn.
1: Tẹ́ẹ̀dùn.
2: Tẹ́ẹ̀dùn. Ìgbégi ìbílẹ̀ tó ń sọkùnrin dákọ.
3: Ẹlẹ́fẹ́ sàdúrà fún wa.
4: Ẹlẹ́ ti wálé ṣe wa lódò tàǹgbà kan.
5: Ti mo bá wa ń jọ́nà, ayin àtọ̀gbẹ́ àti agbára ọkùnrin. Ọlọ́run ọwọ́ yín lọ́ọ́ máa rùkẹ́ lágbára àtọ̀lọ́. Ǹtẹ́ ẹ fẹ́ lágbára ló ẹ máa rí ìṣe. Ìṣàlà iṣẹ́ yín. Ọlọ́run jẹ́ òkèjì tó ń jù báyìí lọ. Ṣé mùsùlùmí yín àbí
6: mùsùlùmí
5: lágbára àtọ̀lọ́. Ọlá Kábàtà lọ. Ọlá Safa Ìmárúwà. Ọlá Màkàmà Ìbúra. Ọlá Tàwúrẹ́tà. Ọlá Lìǹjìlá. Ọlá Sàbúrà. Ọlá Kùránà. Àlàáfíà tẹ̀mí gúngùn. Ọlọ́run pèsè fún yín. Ọlá Ọlá Haúlà. Ọlá Kùwàtà Ìlà Bìlàlà. Ìṣẹ́lẹ̀ ni.
6: Ìṣẹ́lẹ̀
5: Oyo.
6: Bẹ̀lẹ̀ tí wọ́n sí ìlọrin nígbà tẹ́kọ́ wá.
5: Bẹ́ẹ̀ ni, àmọ́ ìbẹ̀rẹ̀ àmọ́ wà dé ìdòyìn.
6: Ẹ̀tí wọ́n bẹ̀rẹ̀ tuntun wá sí dìbò lónìí
5: báyìí. Bẹ́ẹ̀ ni.
6: Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Àtọ́gbẹ́ ẹrísẹ̀ dáadáa.
5: Alhamdulilah.
6: Ìkọmọkùnrin náà wà òkè dáadáa.
5: Alhamdulilah.
6: Inú tí wọ́n ọlọ́ apẹ́ wá rí àtọ́gbà ilẹ̀ tí wọ́n
3: Bàbá, ọlọ́run gbàdúrà wà nídàmú.
7: Àmì Jésù.
3: Ó wù ń lọ́kàn ara yín ẹlẹ́fẹ́ fi ìdùnnú hàn nílé iṣẹ́ wa wípé ẹ wá lọ àrí Agbọ́mọlá. Wípé ojú yín ò rí nǹkan kan tẹ́lẹ̀ pé ṣùgbọ́n báyìí ojú yín ti rí nà kedere. Àwa gbélérè pé ìdùnnú tẹ́ fẹ́ fi hàn yín ẹlẹ́fẹ́ kí gbogbo ayé gan gbọ́ ni lo rédíò àbẹ́ẹ̀kọ́.
7: Bẹ́ẹ̀ni.
3: Ẹnu ní kàlà ti ń bọ̀ pọ̀n.
7: Orúkọ mi ni Olóyè Joseph Oyelade Jẹ́gẹ́dẹ́, ọmọ bíbí ìlú Ìlókún ní Ìjẹrò Èkìtì. Inú ìjọ mo ti joyè. Mo wá síbi ilé iṣẹ́ yìí ní àárín August lọ́dún tá a wà yìí. Ìgbà tí mo wá síbi eré ló mo ti bó announcement bàbá. Ìgbà tí mo wà síbi mi ò rí nǹkan kan, mi ò rí nǹkan kan. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí mo ti ń wá, tán ti fún mi nìkan.
6: Ẹ fojú rí nǹkan kan tẹ́lẹ̀.
7: Bẹ́ẹ̀ni.
6: Àmì náà bẹ̀rẹ̀ mọ̀ pé nígbà yẹn ẹ̀rí bà tẹ́lẹ̀.
7: Mi ò rí kankan tí ó gbà tí mo wá lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn. Ẹ̀yìn tí mo ti dé yẹn, mo wá bẹ̀rẹ̀ sí ní rí kankan tó yẹ pé tí n bá ń bọ̀ nínú mọ́tò mi. Mo wá rí mọ́tò tó ń kọjá lẹ́bàá mi.
6: Èyí bẹ̀rẹ̀ tó ń bọ̀. Èyí bẹ̀rẹ̀ rí bà tẹ́lẹ̀.
7: Mi ò rí kankan. Akàn pé mo wá sí bẹ́ẹ̀ni mi mo bá ṣe ń débí. Ṣùgbọ́n
6: bàbá láàrin ẹ káyọ̀lé kó lè mọ̀ pé tẹ́ ń sọ yìí bó ti rí gẹ́lẹ́ nù. Kílẹ̀ lè wá fi sẹ̀rí sáàrin yẹn pé bó ti rí nù.
7: Mo ti bẹ̀rẹ̀ sí rí nìyẹn.
6: Tẹ́lẹ̀ mi ò ní kílẹ̀ lè gbà sẹ̀rí láàrin yẹn. Àwọn mùsùlùmí ní ìsìn àwọn ọmọ ọlọ́run sẹ̀rí. Àwọn kìrìsìtẹ́nì kílẹ̀ lè gbà sẹ̀rí.
7: Mi ò lè tára mi. Mo ti ní bẹ̀rẹ̀ sí rí nà. Fún àpẹẹrẹ báyẹ bàbá Agbọ́mọlá mo ń rí báyẹ.
6: Ẹ̀rí mi kiri báyìí.
7: Ẹ̀ mo ti mo ń rí fígọ̀ ẹ̀ báyìí.
6: Mo ń rí mi dáadáa báyìí.
7: Mo ń rí wọn.
6: Kí lẹ wá fẹ́ sọ.
7: Ilé iṣẹ́ yìí òótọ́ ni kì í ṣe fẹ́ẹ̀kì. Torí tó bá jẹ́ pé fẹ́ẹ̀kì ni màá ti mọ̀. Torí eyín tí mi ò rí mo ti bẹ̀ sí ní rí báyìí.
6: Báyìí
7: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
6: Ilé ìṣẹ́ àríyá
7: tó ń
6: bá ẹ̀jẹ̀
7: náà wọ̀nyí. Ẹ̀rú bẹ́ẹ̀ ilẹ̀ ń wá fúnra yín. Ẹ̀rú bẹ́ẹ̀ ilẹ̀ ń gbé wá ni. Ó darí wọn síbi kan máa wá síbi iṣẹ́ wọn níbi kíbi tá a bá ti polówó kó wọ́n wà lóòótọ́ ni ẹ lè máa rí ìgbàlà lórúkọ Jésù.
6: Sọ̀bà ẹ ti dàgbà ẹ tó mọ ọdún mélòó báyìí.
7: Àti àbá ní tara wa jẹ mo ti súnmọ́ àádọ́rùn-ún ọdún báyìí.
6: Àádọ́rùn-ún ọdún. Ẹ fi àgbàlagbà ẹnu yín yẹn ẹ fi ṣàdúrà fún iléeṣẹ́ wa pa gbọ́gbọ́ ọdún àti mẹ́jọ tá a ti ń dáwé tá a ti wà kò wà gbò àtòkù ọdún àti mẹ́jọ tá a dá iléeṣẹ́ Dr. Ọ̀gbìnlẹ̀. A fi àdúrà lẹ́nu yín bàbá.
7: Lórúkọ Jésù mo gbàdúrà fún iléeṣẹ́ yìí kẹ́ máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ bá ti wí kó máa rí bẹ́ẹ̀. Lórúkọ Jésù.
6: Ẹ ṣe bàbá.
3: Bàbá Dìsẹ́mbà tí a wá rí August lẹ ti wá.
7: Bẹ́ẹ̀ni.
3: Dìsẹ́mbà tá a wá rí báyìí kílẹ̀ wá sí Dìsẹ́mbà yìí.
7: Mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí. Iwájú ilẹ̀ pàbìtì eré sí iwájú ilẹ̀ ó máa lọ o. Ẹ ò ní rẹ́yìn o. Nǹkan tá a bá ti wí a máa rí bẹ́ẹ̀ ni. Ọlọ́run Dùmàrè.
6: Ilé tọ́jú pé ní ìsìn mo bí tìrì náà kedere.
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹrọ ìbánisọ̀rọ̀ mi ni 08022655 08022655. Wọ́n tọ́ lára ojú tọ́ lára àyà tọ́ lára mujẹmujẹ ara ńlá pálapà ara ńlá taratan àbára àgínísà inú ẹ̀ ń gbóná. onumo inu engbona kolukole ti wa fun le da o abeda abu abeda orusun nje owo ti wole oko ogbopa ogbopo ogbopo ogbopo to ti wa primary infertility abowa secondary infertility olohun ba la lo ba ton so mo so olohun ti mi ari agbomo la ile yoruba oba isegun agbaye ati wa gbogbo ni segun bile jake jado lead nigeria olohun ti na mi se o lati fi we ati gbogbo gbogbo arun ti ba nse o ka wu ti gbogbo ti gbogbo ko dupe olohun ba won to wa kiss bo larun balopo kuno infection won ni on ton kan mo kure njo abo la to se egbe staphylococcus infection in kan ilun kan mo kure in kan gi oje abo ni e ato se ajere syphilis eri ara ni ma je ne fun pe la to se ajere in to ba wulo la ni ma je ne fun pe la to se ajere ori people bi owo wa mi yo lo yo pada kolukole ti wa ko ni pe o ti wa di oni loose pancreas abi what spam abi kon to lato se eleje nipase loose pancreas abi what spam to ni o tin da wa la tin da wa laarin ako ati yawo ngba to ba je pe ko ba soyun awon arun balopo lo se akoba fun o ti o fi je ki anfani o wa lati je ki omi to le wu laarin okunrin sobirin ko di omo won to wa ki si pe nti wo ti e ni arun asuki ni o wa lo mo goji odun nkan mo kunrin wa dabi to mo odun medogun bi battery se ngbe ko ori ko be ni nkan mokunrin e ti kere itoju meta se fun o laarin ojo mokan labo se meji la fi toju asuki ti won na ba ri nkan mokunrin e wa buere ni bi ti nu e ma dude abi o to kesi pe oni teso ododo yale o se ododo yawo ko se se abi ododo yawo se se ododo yale ko se se teso ni yayi mo fi undan la mu ni abi o to wa kesi pe oni ti en pe na won ajaka oko elewu gbedu e gbo kina mu ni won ni na won ajaka oko elewu gbedu jagun labi jo lara bi o wa o fun na tun paradi to ba ti gbe wero run pe won agba ara bere si ma jaje ja oje ojo bere si ma su ti ko lu ko lu e ba ko nu oju a di wi pe to oni tan pe ni katarati abi o to ti wa kesi po ni glaucoma owo yen kan nda bi gbeyan owo kan nda bi blue owo kan nda bi osumare owo kan pe meji won to ti ni katarati bi glaucoma opolopo awon yen odun mewo odun medogun gogo odun elomi ori nkankan ododo ari egbomola ofojo ori na kedere e osu ka bo ti meji la fin toju glaucoma bi katarati to de fojo ori na kedere oda loju confirm ni won to wa kesi pe ntiche nse wo oju ti wo so oju ti wo ni be an foradi oloju ni abi an fewo di oloju ni to je pe ogun aye ntie ose meji la fin toju oju ti o ba ri na toju ogun aye e we le so pia e kini kan e mere kini lo ke wa jo asu wa gbe la laarin se meji o tirina to olorun lo ba oni mere ku to ba dodo ari agbomo la awo toju e to laarin ose meji yen tori pe opolopo elomi wa to je poju orun yo mi kale bayi ni ko de sin ti se loju aye ni to ba ti fo ni e awo ogun kan si waju bi ojo bi melodi e o wa fi nkan yen fo ori e wa beju wa sale o fujo ni na kedere ni laarin ose meji wo to ba ni pe ni je oju to je togun aye ose meji la fin toju e o fujo ni na kedere wo to wa kesi pe nti wo ti e ni tojo beni o kesi nkan fun loju are wa ni white wa ni yellow kolukolu e ti kolu nko so e nipase nkan wa yi o ti wa foyun ju nipase pe ori nko so e mo o ti fo loyun ju ju ala kan woni ni abi ju ala mo abi ju olola abi ju ala padi e woni woni oyun ju operate o tun gro pada wa ju are agbomola wa dupe olohun oba abi o to kesi bo nla ko egbe to ba ti ni bi opo na kan si keji eh tupe tupe lo mo mi ati focus on ti hallelujah ogun ni ati na romasasi ku oran ni fe lomi elomi e sangusagun lo ni lagun lagun ta won lo mo pe ni arthritis abi rheumatism ta won ba won pe lawo ka abi la ko egbe e ti ko ba ni nbe wa ju are agbomola abi oni atogbe abi to sugar elomi ni to be rejo kilo to mo to ba ti nko je kan vitamin ara e kan abi meji vitamin ara ro lo nto danu ye o abo nto kale ran pe bo abi ti wo ti eni o ti ni pake abi pasa itan oloyin bo pe ni ania abi o to ni ko egbe abi ko se mi se mi opolopo elomi o ti le gbo adaje na nipa se to sugar abi o to je pe gbo adaje ti wo ti eni ogun aye ni abi o to ti ni di yoro fe lo ge mo ge ko mo to wa fe ti nkan mo kunrin e idakore le lomi ni to ba ji la ro ye ki nkan mo kunrin o bo ji o wa ji o ma fukan ti wa abi o gbara abi o gbinju e kan so lo ran gbadan to ye be se kan so lo ni woni eh abi nti je se wo ogun aye ni o se be ni o je je liri igbega lo wa ifaseyin lo nba opolopo elomi o wa ye wa ya ora ya fe omo po ma nsilo kunrin won ti gbuju arugbo soju eni opolopo obirin mi omo po mo re wa lobirin eh owo ko ko ro ko fe won ti gbuju arugbo soju eni won to lepo lepo to ri pode won to je pe ohun lo o fe traka to lati lo du oba odugun fun o aduro to je je pe won bo sa sipo loju orun je loju orun wa pade ari agbomo la ile yoruba oba isegun agbaye asiwaju gbogbo ni segun ibile jake jado lead nigeria wa pade wa ko dugbo fọlọrun oba to ba ti wolu lo ni so pa lo sodota bole le party grease asi shopping company lawa ba se mo le ti ba da ru ko anu ka bi keji an ti ba ti do la mu ta mu ba ti loko iko egbe ni abi ko se mi se mi abi o kiss gbe oni malaria pass yellow vibe type river abaru ti ba do la mu nu ara e padi ari agbomola agbe fa bonda ji lati wa nbe ero e bani soro mi ni 08022656565 ilu ofa awani asuka mega plaza legbe lepo dan ilu ofa ilu osogbo awani serifat asiwaju adm agreesi to ba ti wo losogbo so bo lo sa fi oba si gun agbaye awon lokada to ni korope mo be to agbe fa bo naji lati wa nbe o e pade mi ose yan lowo lowo ti o si ni pe pari mo emi ari agbomo la ile yoruba oba isegun agbaye asiwaju gbogbo ni segun bile jake jado lead nigeria mo ndabure pe mashallah wa ile niko

0: rikishi da yi ojo pe
1: orogbo owo ti wa ona jin
0: be si ni anju won ko se wi lejo ija lara otoboro
1: se o ye ko faja
0: ipade dori eto se o ye ko faja pelu agba ojo npede dokita omo oba mayowa ko se ni bi ya dansariki dk1 ni gbogbo ojo simi sunday ni agogo mokanla aleku iseju ma ndogun lori ikani diamond 88.7 fm ilu ilorin
1: ose yi magbas kiyaski eje ajogbo
2: bẹẹni ẹ kaalẹ gbogbo ibi ti e ti n gbe wa ni awọle sun lalẹ yii tẹ ẹ bá wujú ago yin ago mọkànlá ó sì bẹ́ẹ̀ ó kọjá ìṣẹ́jú mẹ́ta láti ilé iṣẹ́ diamond 88.7 náà la wà lórí ètò ṣóyẹ kó fàjà látẹnu ọmọ yín tí ẹ ti mọ̀ bí àwọn dókítà ọmọọba mayowa kò sẹ́ni bíi àdánsẹ́ríkí dk1 ni mo tún gbalẹ̀ agbárí báyìí lálẹ́ yìí lórúkọ aláṣẹ àti apàṣẹ ilé iṣẹ́ diamond 88.7 fm mo kí wa pé ẹ̀ka alẹ́ ẹ̀ka ti kówó pé ẹ̀ka ti ròyìn lórúkọ gmok àti gm salẹ̀ mo kí wa pé ẹ̀ka alẹ́ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn most senior special apostle babawa olúwọlé awotuyi ni mo fi kí wa pé ẹ̀ka alẹ́ ọlọ́wọ́ bọ́tìnì mi lálẹ́ yìí ẹ wo gbogbo bẹ́ẹ̀ bó bá ṣe wá lálẹ́ yìí ẹ bá mi gbá bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bọ́tìnì mi lálẹ́ yìí engineer segun ni ọlọ́wọ́ bọ́tìnì mi engineer segun ọ ni ọlọ́wọ́ bọ́tìnì mi lálẹ́ yìí ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé sísàlẹ̀ kò ní di tó ọmọ náwó sí sàmí kọ́ bá ń gbé tó àmì mi tọ́ tó bá rí bẹ́ẹ̀ ibi tí a fẹ́ gbà wọlé ní alẹ́ yìí kó tó di pé a gba ibi tá a gbà wọlé mo tọrọ gáfárà lọ́wọ́ gbogbo ara lé pátápátá lórí pé a lè pé ní ìjẹ́ ìjọ ẹ dákun ẹ forí jì mí ò ní bí ó sì jẹ́ àmọ́ kó tó di pé mo tẹ̀síwájú ní alẹ́ yìí ọlọ́wọ́ bọ́tìnì mi ó kò ní pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ó kò ní pé mo bá ń kíyà mi bí ó ti rí nu ṣùgbọ́n kó tó rí pé mo tẹ̀síwájú lálẹ́ yìí ọlọ́wọ́ bọ́tìnì mi banjulẹ̀.

ẹ mọ bi lo tori ìlú tó kù tí Ayọ̀sọ́lá dá lẹ̀ ní ìbẹ̀rùn kò dẹrùn rárá tí ara a gbọ́ gbogbo tí Chief Dr. Sikiru Ayinde Barrister MFR kọ́ nọ́mbà mi lédè mọ́ni kó bá mú ìpẹ́ boko lọ́jú wọn a gbọ́ gbogbo tí wọ́n sọ tọ́ ọlọ́run kó bá tún orílẹ̀-èdè yìí sí mo tún sàmì yóò sì sojú gbogbo wa nígbà tí tá a bá jẹ èrè rẹ lágbọrọlọ́n èyí tí sì ń bọ̀ níwájú tí tó kó kálukú láyé òkè ọlọ́mọ bí ó ṣe sọ dẹ̀rọ̀ ó bẹ̀ láti ìpínlẹ̀ Kwara tó fi kárí gbogbo ìpínlẹ̀ yòókù lórílẹ̀-èdè Nàìjíríà pátápátá àti Nàìjíríà gan-an fún rẹ̀ ọlọ́mọ sàṣì rọrùn fún gbogbo àbẹ̀ jù báyìí lọ tó bá dásìkò bò jẹ́ ká dì í pẹ̀lú rọrùn tó bá tún dẹ́yìn rẹ̀ náà kí Nàìjíríà tún mọ rọrùn sójú bó ṣe rọrùn tẹ́lẹ̀ lọ ẹ dákun ẹ sàmì ẹgbẹ́ tó àmì mi gẹ́gẹ́ bí ti Dr. Sikiru Ayinde Barrister wí àwọn kíní ta nígbà náà lásìkò tí wọ́n kọrin yìí àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún ni nígbà tó wá di ìbò tá a fẹ́ dì ní ọdún 1983 nígbà tá a ti láàrin 1979 sí 83 ẹgbẹ́ òṣèlú márùn-ún la nígbà yẹn àwọn náà ni NPP NPN tí wọ́n ń sáré nígbà náà GNPP PRP UPN àwọn márùn-ún tí a nígbà nù ṣùgbọ́n nígbà tá a wá fẹ́ dìbò 83 NAP náà wà kún NAP wà jẹ́ mẹ́fà hùn bí rere náà bá ṣe fún Naija bí rere nígbà kejì náà bá ṣe fún Naija ó ti kọ àwọn ó ti kọ ọlọ́run báyìí o àwa tó tún kù léyìí tá à ń wò níwájú ẹ̀yìn tá à ń wò níwájú báyìí nísìnyí èyí tẹ́yìn náà bá tún ṣe ẹ ronú sí dáadáa àmọ́ gbogbo tá a bá ṣe pátápátá ẹ jẹ́ ká fi bẹ̀rẹ̀ ọlọ́run sí ọlọ́gbọ́n tí nìmi kọ́ tó di pé ọba mi fi orin sí Oriyomi Abdul Wasiu Umar Omeza SSA Ayọ̀sọ́lá kò ní bàjẹ́ Yaya Jima Muhammad Abdul Wahab Imam Idiori SSA Mutiri Yimbi Dr. Mrs. Abubakar láti University of Ìlọrin ẹ̀ṣẹ̀ ṣe wọn àjọṣe wa kò ní bàjẹ́ Mr. Nuruddin Aluwole Baba Senior Baba Aminat Baba Rukayat ẹ̀sìn ṣeun Ilan Amam Inshallah láti Niger Alfa Said Tankiri Kudu Alhaji Kayode Agbana láti Afayaya Ẹbí Òkìkí Bread láti Lubode Sadu Focus Vigilante láti Lubode Sadu Pastor Adedeji láti Òkèoyè Haji Kazeem Oladimeji Onile láti Emirs Road ẹ̀sìn ṣeun lẹ́gba mẹkáníkì akíngbàsá nílùú ọfà hajj abdul mumin balogun mm àti alhaji niyi sk ẹsẹsẹ àjọṣe kò ní bàjẹ́ ọlọ́wọ́ bọ́tìnì ni jẹ́ ká tó gbọ́yìn tó wà ń bẹ̀ sí kó tó di pé a sí ojú òkú lẹ̀